0: sókè ọrùn.
1: Hallelujah.
0: Gbogbo ọmọ Ọlọ́run níbi gbogbo tó ti ń gbọ́ mi.
1: All God's children wherever I can hear.
0: Àsọtẹ́lẹ̀ méje yìí.
1: These seven prophetic words.
0: Mo fẹ́ kó ṣàmì sí.
1: I want you to shout.
0: Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà.
1: As the Lord liveth and is
0: standing. Kọ́kọ́rọ́ ògo tí ẹ jí lọ́wọ́ ẹ̀.
1: The key of glory stolen away from me.
0: Lónìí la máa dá padà fún ẹ.
1: Ah, in Jesus.
0: Àsọtẹ́lẹ̀ kejì rè.
1: Second prophetic word.
0: Alágbára tó retí ọjọ́ tó máa ṣẹ̀ sí.
1: The powerful being expecting your day of glory.
0: Pẹ̀lú àṣẹ Olódùmarè.
1: By the authority of the Most High.
0: Ó máa dúró títí láì.
1: Ah, in Jesus.
0: Irú ènìyàn bẹ́ẹ̀.
1: Such a fellow.
0: Wàá wá òní rí mọ́.
1: Ah, in Jesus.
0: Wọ́n àsọtẹ́lẹ̀ kẹta.
1: Listen to the third
0: one. Nínú yàrá èèwọ̀.
1: In the forbidden room.
0: Nínú yàrá kò ṣe ṣe.
1: In the room of impossibility.
0: Tí wọ́n fi ayé ẹ̀ sí.
1: Where you have been kept.
0: Lórúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Jáde kúrò ńbẹ̀.
1: Ah, in Jesus.
0: Mo gbàdúrà.
1: I pray.
0: Ìsọtẹ́lẹ̀ kẹrin nìyẹn.
1: The fourth prophetic
0: word. Gbogbo ẹni tó ní orí àkàsọ̀ tó wà yìí.
1: Whoever says on this ladder you are.
0: Tọ́lọ̀ máa já ọbọ̀.
1: Will you bring it?
0: Báyìí l'Olúwa wí.
1: Thus saith the Lord.
0: Irú ènìyàn bẹ́ẹ̀.
1: Such a fellow.
0: Wàá wá òní rí mọ́.
1: Ah, in Jesus.
0: Gbọ́ ìkarùn.
1: Listen to the fifth one.
0: Èyí ni òun Olúwa.
1: This is the voice of the
0: Lord. Látẹnu wòlíì rẹ̀.
1: From his prophet.
0: Tó o bá ti ń jáde lónìí.
1: As you step out today.
0: Lọkàn àánú tó tóbi.
1: Ah, in Jesus.
0: Gbọ́ ìsọtẹ́lẹ̀ kẹfà.
1: Listen to the sixth one.
0: Olùrànlọ́wọ́ àyànmọ́.
1: The helper of destiny.
0: Tó mọ̀ náà ibi tó ń lọ.
1: That knows the way to where you're going.
0: Tó máa fà ẹ́ débẹ̀.
1: And we take you there.
0: Lónìí lẹ máa pàdé.
1: Ah, in Jesus.
0: Gbọ́ ìkeje.
1: Listen to the seventh
0: one. Ìrìn àjò rẹ tòní.
1: Your journey today.
0: Bó o ti ń jáde lọ.
1: As you are stepping out.
0: O ní parí ẹ̀ sí mọ́ṣúárì.
1: Ah, in Jesus.
0: Ọ̀rọ̀ rẹ dayọ̀.
1: Ah, in Jesus.
0: Àánú yanjú ẹ̀.
1: Ah, in
0: Jesus. Bẹ́ẹ̀ ló máa rí.
1: Ah, in
0: Jesus. Jésù Olúwa wa.
1: Ah, mi lórúkọ Jésù.
0: Kí n tó lọ láàárọ̀ yìí.
1: Before I go this morning.
0: Tẹ́tí kò gbọ́ àwọn ọ̀rọ̀ ẹ̀rí alágbára nínú ohun tí Olúwa ń ṣe ní ilẹ̀ àánú yanjú ẹ̀.
1: Listen to these powerful testimonies of what God is doing at the settlement of
2: Jerusalem. Praise the Lord.
3: Hallelujah.
2: Praise the living Jesus.
3: Hallelujah.
2: Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ìpè bàbá mi. Tí n bá comment lórí kiní wọn, màá sọ pé my lovely daddy. Mo yin Ọlọ́run lógo fún ààyè tán fi mí sí. Mo dúpẹ́ fún àánú tí mo rí gbà. Ta ni mí, ta ni ràn mí, ta sọ pé kí n wà ní department. Ṣùgbọ́n mo dúpẹ́ fún àǹfààní yìí. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run tí ò jẹ́ kí n ṣe àǹfààní yẹn lò. Ní ògbólógbò 2026, mo dúpẹ́ lórí ìjọ Gósẹ́ni àti lórí gbogbo obìnrin rere pátápátá. Èṣù gbógun sàtánì halẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kí ẹ̀mí obìnrin kankan kó sọnù. Mo gbé Ọlọ́run ga. Ọlọ́run tó mú wa la ògbólógbò ọdún yẹn kọjá láyọ̀ àti àlàáfíà, tí ò jẹ́ ká ní àkọsílẹ̀ ibi, tí ò jẹ́ ká dìde ìṣẹ́jú kan lórí ẹnikẹ́ni. Mo gbé Ọlọ́run ga. Ọpẹ́ mi kejì lọ sórí ìdílé mi àti ọkọ mi. Ọlọ́run tó ń fi àánú bá wọn rìn. Ìgbà mi ní màpá ń travel. Wọ́n á kàn déédéé sọ fún mi pé àwọn tó ń travel máa ní Ọlọ́run ìpè Adéfẹ́mi á máa bá yín lọ. Kò sí ojúmọ́ kankan máa wa ọkọ̀. Ọlọ́run tí ò jẹ́ ká pa ẹran tí ènìyàn ò kí ń jẹ. Ọlọ́run tí ò jẹ́ kí sàtánì kó sí mi nípò nínú ilé náà. Mo mọ nǹkan tí ojú mi rí. Ó yé bàbá, ó yé pásítọ̀ Ben. Bíbélì sọ wípé nítorí tí mo ti gbé Olúwa kan ọwọ́ ọ̀tún mi, a kì yóò ṣí mi nípò. Ọlọ́run tó sì tún mú mi dúró nínú ilé yẹn títí di òní. Ọpẹ́ mi tún lọ sórí gbogbo àwọn ọmọ tí Ọlọ́run kó lé mi lọ́wọ́ pátápátá. Ọlọ́run tí ò jẹ́ kí wọn ó ru òkú wọn wá bá mi. Àtàwọn tán wà lọ́nà jíjìn àti àwọn tán wà nítòsí. Ọlọ́run tó ń darapọ̀ mọ́ àwọn ọmọ yẹn. Ọlọ́run tí ò jẹ́ kí n sọkún lórí wọn. Mo gbé Ọlọ́run ga fún ìpèsè rẹ̀ ní gbogbo ọ̀nà. Mo yin Ọlọ́run lógo. Bàbá, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrà yín, fún àtìlẹ́yìn yín ní gbogbo ọ̀nà. Ọlọ́run tí ò jẹ́ kẹ́ sọ pé sẹ́ni tí ò lówó lọ́wọ́ ìlà máa fi sípò. Mo gbé Ọlọ́run ga. Ọlọ́run, mo gbé Ọlọ́run Gósẹ́ni ga ní gbogbo ọ̀nà. Pásítọ̀, bẹ́ẹ̀ mo dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Adé orí mi náà. Bí mi ò tiẹ̀ mọ́ ṣe, Ọlọ́run bá mi ṣe. Ó dẹ̀ ń tì mí lẹ́yìn ní gbogbo ọ̀nà. Mo gbé orúkọ Ọlọ́run ga fún ìdí èyí. Àáké hallelujah papọ̀. Praise the Lord.
3: Celebrate Jesus.
4: Praise the Lord.
3: Hallelujah.
4: Mi nígbà táìmù wa púpọ̀, ṣùgbọ́n ẹ̀rí mi pọ̀ gan. Pàtàkì jùlọ mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi. Níjọ́ tí mo mọ̀ wọ́n, mi regret pé mo pàdé wọn. Thank you. God bless you, sir. More anointing, more strength. Mo láwọn kankan kọjá ní ọdún tó kọjá. Ṣùgbọ́n síbẹ̀, Ọlọ́run gbà mí nínú gbogbo rẹ̀. Èrò ọ̀tá ni pé kán tilẹ̀kùn mọ́ mi sínú ilé, kán máa wá kí mi. Ṣùgbọ́n Ọlọ́run ìpè yóò gbà fún wọn. Bí wọ́n ti gbèrò rẹ̀ tó, Ọlọ́run ò gbà. Mo ṣubúlẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó dẹ̀ lágbára, tó gbẹ̀jẹ̀ lára mi. Ṣùgbọ́n síbẹ̀, ó tún rí mi, ọ̀tá tún sá náà ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lórí ìjọ mercy seat. Ọlọ́run tí ò jẹ́ kí n sọ ẹnikẹ́ni nù. Ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́lọ́run ń yàn kó wa nínú ìjọ yẹn. an bibo nbe an segbe yawo nbe awon eyan darapo mo wa bi ijo ti yi wa ka to won wa si mercy seat mo da pa yi pada si olorun ero ota ni wi pe ko tu sugbo olorun o gba mo da pa yi pada mo dupa lowo olorun lori omo mi to wa loki oya ni opo igba to ba soro si mi gege bi abiyamo mo ma nke ni mi o ni ke loju e sugbo

0: ma tin be lori e
1: oruko jesu
0: ton taku anu
1: oruko jesu
0: o ya ko pare
1: oruko jesu
0: kini aye gbele e lori
1: adari wa yo
0: ton taku anu
1: kabe solorun
0: o ya ko lana
1: bi jesu
0: o ya ko lana
1: bi jesu
0: efo soke
1: o yesu
0: o ya ko lana
1: bi jesu
0: o ya ko lana
1: bi jesu
0: kini aye gbele e lori
1: ayera yo
0: to yi anu dan
1: kabe solorun
0: o ya ko gbina
1: bi jesu
0: Moniko gbina
1: bi jesu
0: Moniko gbina
1: bi jesu
0: e wo mo birin yen
1: ba ni so
0: o lo eyin lo hunta
1: e o
0: eyin lo nta
1: eyin lo ta o
0: esa
1: kabe solaru
0: eyan le da 200,000 lori eyin
1: yes sir
0: ti o de ba ofobo
1: beni beni
0: o le da 2 million
1: beni o
0: sori e business yeyin
1: oh yes sir
0: mo ti ti re en to sele si
1: kabe solaru
0: mo to n ba ku oja bo
1: ayera yo lorun
0: o di di oja 700,000
1: yes
0: moto lamba kobo
1: yes sir
0: moto yen de so break nu
1: kabe so
0: o de ko sinu kana
1: kai
0: gugu eyin 700,000
1: yes
0: o de so fo danu
1: adan wa yo
0: driver to wa moto na de ku
1: ayera yo lorun
0: mo kede
1: oh yes sir
0: ah oh my god
1: kabe sira o
0: ko ba sami
1: oh yes sir
0: agba ko ogun lori e
1: oruko jesu
0: ti o je ka nu o sise fun e
1: oruko jesu
0: o ye ko gbine o
1: bi jesu
0: o ye ko gbine o
1: bi jesu
0: o ye ko gbine o
1: bi jesu
0: esa
1: o ye sa
0: omobirin yen wi pe
1: beni o
0: to n ba ri 20,000
1: e o
0: pelu 1,000 adua to n gba yi
1: beni sa
0: 1,000 inu ororo ti mo fun
1: o ye sa
0: o ni
1: kapeso
0: ohun a lo bere se síbẹ̀
1: yes sir
0: mo fẹ́ wo tí
1: kàbíyèsí
0: owó yẹn á dàmọ́ lọ́wọ́
1: jésù
0: pẹ̀lú 1,000 naira yìí
1: bẹ́ẹ̀ni sir
0: àti 30,000 tí màá fún
1: ẹ o
0: kó lọ fi bẹ̀rẹ̀ yíyan
1: kàbíyèsí ọlọ́run
0: àti 1,000
1: oh yes sir
0: mo fẹ́ wo tí ó dàmọ́ lọ́wọ́
1: àdániwáyé o
0: mo kéde
1: orúkọ jésù
0: kí láyé fi pamọ́ sí ọ lára
1: jésù
0: tó ń sọ iṣẹ́ rẹ dìṣẹ́
1: ọlọ́run ọkọ̀ tó jẹ́ sùn
0: bó ti fò sókè
1: oh yes sir
0: ilé gbé jáde
1: bí jẹ́ sùn
0: mo kéde ni májẹ̀mú ti sọ̀rọ̀
1: bẹ́ẹ̀ni o
0: èdìdì wípé
1: oh yes sir
0: òun fẹ́ ra àwọn èèyàn lọ́wọ́
1: hallelujah
0: ó ní mo fẹ́ gbé wọn dìde
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
0: ó ní ṣùgbọ́n ọ̀tá ilé ewé
1: kábíyèsí ọlọ́run
0: kò jẹ́ kó ń kọjá
1: káì
0: ọ̀tá ẹnubodè ilé ewé
1: ọ̀tá ẹnubodè ilé ewé o
0: kò jẹ́ kó ń kọjá dọ́dọ̀ wọn
1: ayérayé ọlọ́run
0: áńgẹ́lì ìrànlọ́wọ́ ń ké tuntun
1: kábíyèsí o
0: ní òdì kejì
1: yẹsà
0: ó wí pé
1: ẹ o
0: ọ̀tá ẹnubodè ewé
1: jésù
0: kò jẹ́ kó ń kọjá
1: jésù
0: ẹnìkan fò sókè
1: ó jẹ́ fò sókè
0: ọ̀tá ẹnubodè

0: Lórúkọ Jésù. Ayé ra yóò.
1: Ìyàwó yín kọ sà.
2: Ó wà, ó wà.
1: Só wà.
2: Bẹ́ẹ̀ni.
1: Kò tẹ̀lé yín wá.
2: Ó ti.
1: Ìlàmà ní kẹrùbíà.
0: Yẹ́sọ̀.
1: Àhá.
0: Ẹ
1: o. Ọ̀gá. Ọ̀gá. Ẹ kú oríire o. Ẹ kú oríire o. Ọ̀tá ẹnubodè eléyìí ti ṣubú o.
2: Àmì sà.
1: Ó ti ṣubú o.
2: Àmì àmì àmì.
1: Ó ti ṣubú o.
2: Àmì àmì.
1: Wọ́n ti gbére rẹ bọ̀.
2: Àmì.
1: Ìrẹ́ lánàgbẹ́dẹ́ yìí o.
2: Àmì.
1: Mo rí kọ́kọ́rọ́ mọ́tò tuntun.
2: Àmì àmì.
1: Bọ̀dá lára mọ́tò yìí, wọ́n kọ orúkọ kan síbẹ̀. Kì í ṣe Joseph Moritakọ tèmi dayọ síbẹ̀. Ta ló tún jẹ́ tèmi dayọ? Ẹ̀yin lẹ tún jẹ́ bẹ̀. Sọ pé mi mo ni kọ́kọ́rọ́ mọ́tò yìí.
2: Mi ló ni kọ́kọ́rọ́ mọ́tò yìí.
1: Wọ́n ti bọ̀ gbede, wọ́n ti gbede. Ìrì ayọ̀ rẹ ti jáde wá. Ọ̀tá ẹnu ọ̀nà ti ṣubú. Bọ̀dá mọ̀ wo bó ṣe tó ṣe olè yíra lẹ́ẹ̀mẹta. Alakata Balija.
0: Yẹ́sọ̀.
1: Emmanuel Barubi.
0: Yẹ́sọ̀.
1: A mo kí bàbá yìí kú oríire.
0: Aleluya.
1: Ẹyẹ tẹkulẹ yìí.
0: Ayayayayayaya.
1: Ẹ gbà ògo tuntun.
0: A mi jẹ́sọ̀.
1: Ẹ dìde ẹmọ lọ.
0: Ẹ mọ lọ.
1: Ẹ mọ fọ sọ́kè.
0: Yẹ́sọ̀.
1: Ọ̀tá ẹnu bọ̀dẹ̀ ilé tèmi náà.
0: Ọ̀tá ẹnu bọ̀dẹ̀ ilé tèmi náà.
1: Ẹ ṣubú.
0: Ẹ ṣubú o.
1: Ẹ jẹ́ láàánú mi ó dé.
0: Ẹ jẹ́ láàánú mi ó dé.
1: Ẹ.
0: Ẹ.
1: Ẹ.

0: Ayẹ́rẹ́ yẹ lọ́wọ́. Kábíyèsí.
1: Ebe ni fún ẹni tó wí.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Nígbà tí olúwa kò wí.
0: Ẹ o.
1: Wọ́n rán mi níṣẹ́.
0: Ayọ̀ ayọ̀.
1: Mo ti ṣe ayọ̀.
0: Kábíyèsí.
1: Tó o bá fò sókè.
0: Yẹ́sọ̀.
1: Oníṣẹ́ àánú ńlá.
0: Jọ́sọ̀.
1: Ó máa dé ilé rẹ.
0: Bíkẹ́sọ̀.
1: Kó tó pé ọjọ́ mẹ́ta.
0: Ẹ o.
1: Oníṣẹ́ àánú ńlá.
0: Orúkọ Jésù.
1: Á wọ ọ̀dẹ̀dẹ̀ rẹ.
0: Bíkẹ́sọ̀.
1: Kó tó pé ọjọ́ mẹ́ta.
0: Yẹ́sọ̀.
1: Ẹni tó máa pààrọ̀ ìgbà rẹ.
0: Adéluwayo.
1: Ẹni tá change the story yẹn.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ẹni tí ó mú ìgbà rere yí kan.
0: Ẹ.
1: Ẹni tí ó ra mọ́tò fún ẹ.
0: Jésù.
1: Ẹni tí ó kọ̀lé fún ẹ.
0: Jésù.
1: Ẹni tí ó fi ọkàn rẹ balẹ̀.
0: Jésù.
1: Ó yálù kó wọlé tó ẹ wá.
0: Bíkẹ́sọ̀.
1: Mo kéde.
0: Yẹ́sọ̀.
1: Ẹ̀yin tẹ́ ń láàgùn.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Nínú aginjù ayé. Tẹ́ sì rí àánú gbà.
0: Yẹ́sọ̀.
1: Tí ògùn yín ń já sásán. Ẹ̀yin tẹ́ ń láàgùn.
0: Kábíyèsí.
1: Nínú aginjù ayé.
0: Adúláwáyé.
1: Tí ògùn yín ń já sásán.
0: Tẹ́
1: sì rí àánú gbà.
0: Jésù.
1: Látòní lọ.
0: Jésù.
1: O tún ṣe làálàá lórí asán.
0: Bíkẹ́sọ̀.
1: Gbogbo ogun rẹ.
0: Ow.
1: Tó ti kán sínú aginjù ayé.
0: Kábíyèsí.
1: Tí o bá sàmì.
0: Yẹ́sọ̀.
1: Ilẹ̀ kó sorere rẹ̀ fún.
0: Bíkẹ́sọ̀.
1: Ilẹ̀ kó fi pọ ògún fún.
0: Bíkẹ́sọ̀.
1: Ilẹ̀ kó fi pọ aláàánú fún.
0: Bíkẹ́sọ̀.
1: Gbogbo omijé rẹ tó ti kán sí ilẹ̀ láyé.
0: Orúkọ Jésù.
1: Tó o bá fò sókè.
0: Ow.
1: Kó fi sorere fún.
0: Bíkẹ́sọ̀.
1: Mo kéde.
0: Yẹ́sọ̀.
1: Bàbá mi dé sílé rẹ lẹ́nu.
0: Bíkẹ́sọ̀. Kábíyèsí Ọlọ́run.
1: Ó wọlé ó tún léṣe. Ó wọ dẹ̀dẹ̀ ó tọ́ dẹ̀dẹ̀ ṣe. Ẹ̀sà.
0: Yẹ́sọ̀.
1: A wọlé tún léṣe lórúkọ
0: rẹ̀. Bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ ni o.
1: A wọ dẹ̀dẹ̀.
0: A tọ́ dẹ̀dẹ̀ ṣe.
1: Ti mú kọ́ dẹ̀dẹ̀ tutù mímímí.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Bàbá mi ni mo pè.
0: Ó yẹ́sọ̀.
1: Ẹni tó wọnú iná.
0: Ẹ̀ o.
1: Ti iná tutù.
0: Ẹ̀ o.
1: Yé. Ó dé sínú iná.
0: Kayayayayaya.
1: Iná tutù.
0: Jésù.
1: Àṣepé tó bá dé.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Gbogbo tí ń gbóná.
0: Ẹ o.
1: Yóò tutù.
0: A tutù ni o.
1: Ee.
0: Kayayayayaya.
1: Ẹ sà.
0: Ẹ o.
1: Iná.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Tí Nebukadnessari.
0: Yẹ́sọ̀.
1: Tó dá nítorí Ṣedraki.
0: Ẹ o.
1: Mesaki.
0: Ẹ o.
1: Àti Abẹ́gínígì.
0: Ó yẹ́sọ̀.
1: Kò bá gbóná mọ́ wọn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣùgbẹ́.
0: Kábíyèsí o.
1: Bàbá mi ti dé.
0: Ó dé o.
1: Sínú iná.
0: Ó dé o.
1: Kí Ṣedraki tó débẹ̀.
0: Ó yẹ́sọ̀.
1: Ṣedraki débẹ̀.
0: Kábíyèsí o.
1: Iná tutù. Iná ogun.
0: Ẹ o.
1: Tí ń ju ẹ lọ́dọọdún.
0: Orúkọ Jésù.
1: Iná ogun. Tí ń ju ẹ lóṣooṣù.
0: Orúkọ Jésù.
1: Iná gbèsè. Tí ń ju ẹ lọ́sọ̀ọ̀sẹ̀.
0: Orúkọ Jésù.

0: jáde lóde nínú yàrá mọ́ láṣẹ yọrí olúwa gbé mi jáde ẹni ọ̀rọ̀ gbé mi jáde
1: mo jáde
0: mo bá olúwa sọ̀rọ̀
1: I commune with the Lord
0: ẹni tí ń jẹ́ já
1: he that got já
0: gbogbo ẹ̀yìn tí àṣeyọrí di èèwọ̀ fún
1: you that sometimes has got me taboo
0: oh lónìí aṣẹ́gun fún
1: hey now you see victory today
0: really mo
1: sa victory today
0: aṣẹ́gun fún
1: hey now
0: mo bá ilẹ̀ sọ̀rọ̀
1: I commune with the earth
0: látòní lọ
1: from today
0: gbogbo n tó bá ti ń ṣe
1: anything you do
0: tí mo bá ti ń ṣe
1: anything I do
0: lórí ilẹ̀
1: on the surface of the earth
0: kódi àṣeyọrí
1: hey now you succeed
0: kódi àṣeyọrí
1: hey now you succeed
0: kódi àṣeyọrí
1: hey now you succeed
0: Jésù ṣàṣetì
1: Jesus never fail
0: ìwọ náà
1: you too
0: ò ní ṣàṣetì
1: you will not fail
0: oh my God ò ní ṣàṣetì
1: you will not fail
0: ọlọ́run ò ṣàṣetì
1: God never fails
0: ò ní ṣàṣetì
1: you will not fail
0: ẹ̀mí mímọ́ ọ̀sàṣẹ́
1: tì rí
0: ó wọnú maria maria tí ó mọkùnrin
1: ó lè
0: bímọ
1: wá
0: ṣerere ìlágùn rẹ abíèrè abíèrè abíèrè abíèrè abíèrè ìdánẹ́mọ̀sí gbogbo ẹni tó ń dìde sí ọ lọ́tù ló sì láti gbé ọmi kí wọ́n jóná ìrédé bá ọ ìrédé ọládé ọrẹ ọládé. Ọ̀rọ̀ dé gbogbo àwọn tí wọ́n ti fi ọ̀sẹ̀ sìn wọ́n bọ̀ ṣayẹyẹ in the name of Jesus ẹ gbàdúrà
1: eléyìí
0: ilẹ̀kùn tó tì wà ní báyìí lolúwa wí máa ṣí ilẹ̀kùn tó fi ayé tì ilẹ̀kùn tó fi èpè
1: tì
0: máa ṣí wà ní ẹ̀mí mímọ́ ló wí
1: bẹ́ẹ̀
0: ó lọ tún lọ
1: sí
0: ilẹ̀kùn ṣí ayé mi lọ ilẹ̀kùn ṣí ayé mi lọ àdúrà bàbá ọmọ mi mímọ́ ló wú bẹ́ẹ̀ gbogbo ilẹ̀kùn tó ti ẹ máa ṣí ilẹ̀kùn máa ṣí ayé mi lọ wájú.

0: ayọ̀. Jésù Olúwa, mo gbàdúrà gbogbo ilẹ̀kùn tí wọ́n ti fàyè tì kó máa ṣí ilẹ̀kùn iṣẹ́ kó máa ṣí ètò ìṣúná kó máa ṣí ọmọ bíbí ilẹ̀kùn ṣí mọ́tò rírà ilẹ̀kùn ṣí. Ilẹ̀kùn ìlú òyìnbó máa ṣí ìwé ìgbélú lábẹ́ríkà ní London ní Canada ní rò ilẹ̀kùn máa ṣí ẹgbàwé ìgbélú. Ẹyin tó ń sunkún lórí ọmọ ẹ jẹun ọmọ ẹ ò ní sunkún mọ́ indanemọ̀ dé ẹ kígbé bíi tẹ àdúrà eléyìílé ẹ ń bá rí gbà yóò rí èsì lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn aláàánú tó gún ti lé lára
1: mi
0: wàá ní májẹ̀mú máa lé wọn bọ̀ máa mú wọn bọ̀ ẹyin ogún ọ̀run àwọn olóore tí ogún ti lé lára mi ẹ darí wọn wá gbogbo aláàánú
1: mi
0: náà fogun lé lọ ẹ máa darí wọn
1: bọ̀
0: gbogbo olóore aláàánú tí wọn ti fi ayé lé lọ ẹ máa darí wọn bọ̀ ẹ máa dá wọn padà wá ẹyin olóore ẹ máa bọ̀ ẹyin aláàánú ẹ máa bọ̀ olúwa wa àwọn olóore tó tó aláàánú tó tó kí wọ́n jíṣẹ́ fún ọ o kúrò nínú ìdádúró ayé rẹ sáré ọ̀rọ̀ rẹ dayọ̀ gbogbo ẹ tẹ́wà social media ẹ ṣíà fídíò
1: yìí
0: 7 times àdúrà méje ó gba kó ṣíà lẹ́ẹ̀méje èèyàn méje gbúdọ̀ rí láti
1: pa
0: ẹ wá gbàdúrà ní dandan ayé mi dìde.
1: My life arise.
0: My God.
1: My life arise.

0: ṣe.
1: Arúgbọ́jọ́ ti wáyé fúnra ẹ̀. Nígiri agbọ̀mù. Arúgbọ́jọ́ Abrea City. Ẹ̀yàn fàgbọ́ gbọ́dọ̀ ìgbàyà ló yá nínú ìpàdé máa jẹ́ mú 72 hours. Alárò Peter Adékúnlé Adégbò ìjọba àbá orí òkè arúgbọ́jọ́. Ó ń ṣe tó fẹ́ sọ gbogbo kò ṣe é ṣe ní ṣíṣe látọjọ́ Friday 4 September 2026. Impossibility to possibility. Ọ̀gùn tó ti ń gbé kiri lọ́jọ́ tó pẹ́. Tí wọ́n sọ fún ọpẹ́ ó sọ̀rẹ̀ sínú lórí ẹ̀. Gbogbo ẹ̀yin tó ń pọ̀ǹgbẹ́ ògè. Ẹ máa bọ̀. Àṣẹ fẹ́ gbé yín lórí sókè o. Nípasẹ̀ bí ọ̀pọ̀rùn ṣíṣe ọlọ́run àlàyé àtàwọn olórí ẹ̀mí nígbà tí bàbá wòlíì. Peter Adékúnlé Adégbò ìjọba bàbá orí òkè arúgbọ́jọ́ yóò máa sọ tẹ́lẹ̀. Wákàtí wákàtí ní nánú ọmọ jò. Látọjọ́ Friday 4 Sunday 6 September 2026. Láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Àpọ̀mù junction ni ẹ máa bọ̀. Nígire along Ìbàdàn expressway. Arúgbọ́jọ́ Abrea City rẹ̀ dìyẹn. Ọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ dájú bí wọn náà bá lè wà ń bẹ̀.
2: Olúwa ní kí gbogbo yóò lé ojú kokoko pé ò ń dé sàárín yín. Nọwọ́ sókè tó bá ń lépa àfin tó dà jù báyìí lọ ó yá gbà. Tó bá fẹ́ ìfọ̀kànbalẹ̀ tó jẹ lé ìlọ gbà.

nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

ya kúrò nbẹ o tó ti kú ọlápá ti bẹ yẹn o ya mo bá sórílẹèdè nàìjíríà lọdọ àwọn agbẹbọọlù obìnrin ni eléyìí tó jẹ pé wọn fi pọ lùpì lẹnu jẹ mẹta yìí tí wọn ń ṣe kánrankánran lórí wọn ò sì fi bẹ́ẹ̀ gbígbẹ́ rí ọlọ́kọ̀ àwọn ìwọ ni mo sọ ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀lù super falcons orílẹ̀-èdè bámi nàìjà nàìjà nàìjà náà bí mi sí ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ sí ní ká ibi sí. orí pé mo rántí láyé ìgbà yẹn nígbà tí mo máa ń wọ ìpinnu àfọ ó yá jẹun kúrò lápá tibẹ̀ yẹn kẹ ẹ má bá a fọ lórílẹ̀-èdè nàìjà mo bá ra mi kàjẹgbẹ lórí pé justin magudu olùkọ́ni fún ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀lù obìnrin orílẹ̀-èdè yìí

ebi baba re o ti fi ko egbe gbọbọlu northern forest sile o ti balẹ magẹ iyan sinu ko egbe gbọbọlu conventry gege bo se wa latapa ati beye eje sare debe inu ko egbe gbọbọlu manchester city ni nitori pe ayo buhadi o na fe se kini adan ti fe wa bayi lati gbe gbọbọlu lati inu ko egbe gbọbọlu lele leyin ti road ti lo tan gege bo se wa lapa ati beye o ti kuro nbe iko egbe gbọbọlu tottenham hotspur won fe ta look back for eyan fun ko egbe gbọbọlu newcastle united ṣùgbọ́n owó tó ń bèrè lọ́wọ́ ọmọ olórí ọmọ ogun ọdún yìí £60 million ni o ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù newcastle united ni wọ́n wá lè yan mọ́rin èèyàn sanwó náà pé táwọn bá ṣe sàárà tán.

gbẹniwa ọrẹ wa kò láǹfààní láti mi àwọn ìyẹn nínú ìkankan nínú mọkànlá dárí rodrigo mora a ní wọn gbé ọkàn kan sí ń bẹ mọ ó ti da gbẹbọlú kọ gbẹbọlú ẹsùnmọ ìyẹn ti lọ lápá ti bẹjẹ. Patrick Fiera gẹ́gẹ́ bí olùkọ́ni ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù orílẹ̀-èdè Senegal ìwé.

kò sí nbẹ ó gbọdọ pọ olivier fún ni temri kabameya ògbóntarigi agbábọọlù ni ọmọ orílẹèdè gabon ogv tọbalẹ darapọ máwọn agbáwọ fìrìyọyọ eléyìí tí ó dàgbà jù tó sì láǹfààní láti mi àwọn ìyẹn fún ikọ ẹgbẹ agbábọọlù deportivo ìyẹn nínú ìdíje la liga santana àwọn náà ṣẹṣẹ padà délé ẹ mọ wípé odò ayé pìtìpìtì ayé ti gbé wọn lọ láti bí ọdún mẹjọ ṣùgbọn gbóhùn àkọkọ gbà tó padà dénú ìdíje la liga santana bí emri kabomi yange òun ló láǹfààní láti mi àwọn yẹn àwọn owó náà ti darúgbó ọjọ́ ló ti gbẹ́gò wọlé fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí rí ẹjẹ́ ń bẹ̀rẹ̀ látọdún 2003 nítorí pé donato òun ló gbé àwọn lómi àwọn lọ́dún yìí lọ 40 years 138 days ní nígbà náà juan carlos valero òun náà ló tún ṣe 37 years

máa ń gbóná tí wà tí mo ti bá bẹ̀ sí bàrà ilé tí ó fi mọ́ ọ ló tiẹ̀ ìyẹn gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn tó bá ti wá pé tó bá ti pín gàrí tíbẹ̀ sí màá ti lọ máa ní kọ ẹgbẹ́ gbọ́bọ̀ làlẹ́ la fẹ́ gbé o ní wá kínní o náà fẹ́ gbé gẹ́gẹ́ bí àrọ́pò gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn o ní mo ṣe láǹfààní láti tó gbé yí débẹ̀ lápá yẹn ó yá kúrò ńbẹ kò ṣe é dúró wò bó ṣe ń lọ là ń bá dọ́gba fami fami lopez o ní ọmọ wọṣọ ìgbà bọ́ọ̀lù keje ìyá nínú kọ ẹgbẹ́ gbọ́bọ̀lù barcelona báyìí ẹ mọ̀ pé mo ti sọ fún yín tẹ́lẹ̀ fípé 16

sọ gbàbà lúkà rẹ̀ délógún eléyìí ní family lopez ń wọ̀ tẹ́lẹ̀ òun ló ti fi tọrọ fún rodri kódà rodri àti family lopez jọ sọ̀rọ̀ pọ̀ ní ó sì yọ̀ǹda rẹ̀ fún sógan ó ní kó máa fi lo dọ́là lọ gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ẹjẹ́ ń sáré láǹfààní láti gbé yín dápá tibí náà wípé ìyàtọ̀ ti dé o látàpá tibẹ̀ ni bí ti bá wọ ẹ̀yìn tèmi ẹjẹ́ ń gbà sí yín lára nítorí pé nínú líìgì àgbà ọjà lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì thomas english premier league ǹjẹ́ ẹjẹ́ màwé gbé àti tó sẹ́ pé sẹ́ ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ bọ́bọ́ nógò dayon les tó bá darúgbó ẹjẹ́ láǹfààní láti gbé lè sí yín lára torí pé wọ́n ti tún àwọn nǹkan kan pín o ìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ lè tí ò wáyé láàrin oṣù kẹwàá àti oṣù kọkànlá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù manchester city àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù liverpool wọ́n ti ṣe àtúntò rẹ̀ sí ọjọ́ sunday october 11 ní dédé aago mẹ́rin àbọ̀ everton pẹ̀lú chelsea saturday october 17 ìyẹn láago méjìlá àbọ̀ ni Leeds United àti Manchester United October 18 ni o ní dédé agogo méje Chelsea àti Tottenham Hotspur October 24 ni ìyẹn ní dédé aago márùn-ún àbọ̀ Aston Villa pẹ̀lú Man City Saturday October 24 ni bákan náà dédé aago méjìlá àbọ̀ ni Chelsea Manchester United Saturday October 31 ìyẹn máa jẹ́ ìyẹn ní dédé aago méjìlá àbọ̀ nígbà tó ti jẹ́ pé november 1 sunday ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù liverpool àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal wọ́n faṣọ ara wọn ya mọ́ra wọn lọ́rùn fọ́ra wọn lẹ̀ túrútú ìyẹn ní dédé aago mẹ́rin àbọ̀ ìyẹn lọ́jọ́ yìí gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn lápá tibẹ̀ ẹ wò ó wọ́n ní tẹ́ni tó bá ń pè ní ọba dákẹ́ ìyẹn sọ pé òun gbàgbọ́ ya ó ń lọ̀rọ̀ tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù manchester city ó ń lọ̀rọ̀ tán fi léde o lórí Enzo Maresca wọ́n ní kò sí rẹ́ kò sí rú ẹ̀ bí

One last woman, let's go for Romana Gidigan. So then, Lore and Nuko Gabole. There goes a one up at the end. Oh, Moto di Daniel, there go Morera. Oh, di Darabo. Only quite don't you want Larry quite Gabole, Similan. I do quite Gabole, Arsin Sarbon. I don't you want Boda, Naga Buanu, and Lassalo. There goes a one by ye. 50 million euros. Oh, none of you don't know what Larry wants. Gẹ́gẹ́ bó ṣe wà lápàtì bẹ̀yẹn mo tún ti láǹfààní láti gbé yín débẹ̀ ẹ mọ nǹkan kan eléyìí tó gan mi lóminú tó dẹ̀ gbé mi débẹ̀ ó ní wípé lọ́jọ́ sunday ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lẹ̀ wọ́n pa ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù paris saint germain lẹ̀ ìyẹn láti ká gbá providence champion eléyìí tó wáyé ṣé wàá mọ nǹkan kan tó ṣẹlẹ̀ ògbóǹtarìgì agbábọ́ọ̀lù ẹni ọdún méjìdínlógún ni ìyẹn agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ni o kílíọ̀nù antonio ó gba káàdì jáde kúrò lórí pápá ìyẹn ní ìṣẹ́jú mọ́kàndínní ogójì ṣùgbọ́n o ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal náà padà jáwé olúborí o nítorí pé tákù eléyìí tọmọ náà ṣe sí àkìlóche òun náà ló fa tọfi fún ní káàdì jáde kúrò lórí pápá ṣùgbọ́n gbà tó wá ṣe bẹ́ẹ̀ ṣe ń gba ife ọ̀hún tán wọ́n láǹfààní láti gba ife ọ̀hún tán torí òfin tó wà lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì ẹ̀ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé wọn àjò darapọ̀ máwọn akẹgbẹ́ rẹ̀ láti na ife ọ̀hún sókè láti bá wọn sẹlibrèti ẹ̀ lórí pápá ọ̀rọ̀ àti rárá wọn àjò darapọ̀ mọ́ wọn o wọn ní kóun wà nínú ilé.

inú bí ọmọ náà o bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn tá sẹlibrèti ẹ̀ tá ti gbogbo ẹ̀ pin tán ó padà wá sórí pápá o ṣùgbọ́n kò darapọ̀ mọ́ àwọn agbábọ́ọ̀lù rẹ̀ tó kù eléyìí tó wà lórí pápá gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè faransé gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn

òun náà ti sọ̀rọ̀ àwọn oníròyìn náà bí léèrè wípé sọ́tì máa bímọ sí i àbí kò bímọ mọ́. Ọ̀gbẹ́ni ti sọ̀rọ̀ ó ní kí ló dé tóun ò fi ní bímọ mọ́. Ó ní torí pé òun fẹ́ràn kó mọ̀ rí ọmọ kékèké lé agbègbè òun. Wọ́n bá bèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ Jòjínà

ẹjẹ lọfàní gẹgẹ bí nǹkan ṣe dé dúró nígbà sí yín lára báwọn agbábọ̀ lóyún ṣe ń gbowó sí kẹ lè mọ̀ kó má ba àdìjà kẹ dẹ̀ lè mọ̀ tẹ̀ máa máa expect lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wọn ni o marcus rashford 300,000 onígbà lọ́sọ̀ọ̀sẹ̀ bruno fernandes 300 ni o benjamin sesko 200 matic delay 195 ni matthias kuhn 180 harry maguire 170 Tranny Bemo 150 Obi Mino 150 Luxor 150 Mazimanti 150 Nancy Mastrawi 135 Manuel Ugarte 120 Ahmad Diallo 120 Lisandro Martinez 120 Lenny Yoro 115 Joshua Zirkzee 105 Diogo Dalot 85 Zeni Lamez 60 Stone Eaton 45 ninti ẹ Patrick Dokun ngba 40 ẹwà ni Dokun ni mo se Dokun Dokun gẹgẹ bó ṣe wà lápá ti bẹyẹn ẹnta gbẹbọ ló kọ ẹgbẹ agbẹbọ ló Manchester United ẹnta ń gbà lọwọlọwọ báyìí ó ní mo láǹfààní láti gbà sí yín lára yẹn olólùfẹ kọ ẹgbẹ agbẹbọ ló máa yí àwọn náà bí mílèrè wọn ní kí n bá wọn gbà sáwọn lára àwọn fẹ mọ ó dá pápápá ó dínú kọ ẹgbẹ agbẹbọ ló Ipswich nítorí pé àdéhùn lórí ta ni Julio Enzizo ó ti wà báyìí láti inú kọ ẹgbẹ agbẹbọ ló Strasbourg ni ikọ ẹgbẹ agbẹbọ ló Ipswich

méjìlélógún lọmọ náà bọ́rọ̀ sì ṣe wà báyìí ó ti gbà láti tọwọ́ bọ̀wé àdéhùn ọlọ́dún márùn-ún gbogbo gẹ́gẹ́ bó ṣe wà ó yẹ kó di gẹ́bù. Wọ́n ní kọ ẹgbẹ́ gbọ́bọ̀ ló tọ́tọ́ bọ́sọ̀ tí ń sẹ́wọ́ sí lébélébé. Roberto Di Zerbi, ó ń bá sọ̀rọ̀ gidi gan ni. Ó sì ti ń pe pé ó ń pè mí ooo. Ó ní kí n máa bọ̀. Ó ń pè pé kó máa bọ̀ lébélébé. Ìyẹn bó ṣe wà látakọ àti bẹ̀yẹn. Ó dẹ gbàgbà pa. Ẹjẹ́ ń sáré débẹ̀. Ọ̀rọ̀ tí mo ń sọ lọ́lẹ́ẹ̀kan. Wípé Rodri £60 million ó ní kọ ẹgbẹ́ gbọ́bọ̀ ló máa sì ti rà ó ìyẹn lọ́dún 2019 ǹjẹ́ wá mọ̀ wípé lọ́dún yìí nígbà tán tó ta fún ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ ló Barcelona lẹ́yìn ìgbà tán ti lò lálòrá kí wọ́n fọ ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ ló Barcelona lórí ẹ tó fọ̀dà kù.

àwọn náà tún ti fi ìròyìn kan jáde lájẹ́ àbálẹ̀ báyìí. Ó ṣe ń wọlé rẹ̀ lóní gbẹ̀gbẹ̀gbẹ̀ nítorí pé Rómánù olóṣọ̀rọ̀ náà ó ní kò sí àsọpọ̀ ọ̀rọ̀ kankan láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Barcelona àti ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Arsenal lórí Victor Yokores. Bákan náà ó ní sẹ́ rí pé sọ pé Gavi lọ sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Manchester United. Ó ní ẹ má gbọ́ o, ìròyìn asán ìròyìn òfegè ni. Ó ló gbómi dénú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Atletico Madrid pẹ̀lú tani pẹ̀lú ògbóǹtarìgì agbábọ̀ọ̀lù. Ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù orílẹ̀-èdè Argentina ni Julian Alvarez torí pé ó ti sọ̀rọ̀ lásìkò yìí wípé òun ó ṣèpàdé pọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ ààrẹ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Atletico Madrid wípé òun fẹ́ fi ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù lẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé wípé àárẹ̀ ọ̀run náà ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé tó bá fẹ́ lọ àwọn ojú lọ ọ̀rọ̀ ti wá wálẹ̀ báyìí ó ti ní gbogbo ohun tó bá gbà lòun fẹ́ fi fún un òun gbọ́dọ̀ fi

lọ́wọ́ mú kí n kọ́ igbẹ́ agbábọ́ọ̀lù Barcelona. Lọ fún ọ̀rọ̀ léde wípé wo ẹ má jẹ tàn yẹn jájá yín. Àwa gangan ó dúró títí tó yóò fi jẹ́ wípé transfer market yóò close torí pé julẹ̀ àwọn virus yẹn a fẹ́ láǹfààní láti rà á. Ìyẹn wá sínú ikọ̀ igbẹ́ agbábọ́ọ̀lù wa gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn nu. Ó yẹ bọ́rọ̀ ṣe wà báyìí. Ọ̀rọ̀ tó bọ́ọ̀lì tí mo sọ fún yín lẹ́kẹ̀ pẹ̀lú máa tọ́ka ó dàbí ń pọ̀rọ̀ ń ti sojú mímú o torí pé wọ́n ti fẹ́ ta ìpín ìdókòwò wọn. Ìyẹn fún clearly eléyìí tó náà ní ìpín ìdókòwò nínú ikọ̀ igbẹ́ agbábọ́ọ̀lù ìpín ìdókòwò nínú ikọ̀ igbẹ́ agbábọ́ọ̀lù jẹ́sì tó bá dàbí lè ta fún wọn. Àjẹ́ wípé clearly ó nìkan ní ọmọ ṣe kíni ó ní ọmọ ṣàkóso ikọ̀ igbẹ́ agbábọ́ọ̀lù ikọ̀ igbẹ́ agbábọ́ọ̀lù jẹ́sì nìyẹn.

ti jó ohun gangan lọ́wọ́ wọn tá sì fẹ́ gbé gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹ ó yẹ mẹ́jẹ ń tẹ̀lé ikọ̀ ẹgbẹ́ agbẹ́bọ̀ lu liverpool ńláwọn ò ní sinmi ìyẹn lórí bradley bakola àfi tẹ́ ẹ bá gbé

gẹ̀dẹ̀rì ẹnu ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù jẹ́sì emiliano martinez ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù aston villa jẹ́sì sọ wípé kíni àwọn ò fọ́ o nítorí pé sanchez àwọn òun náà lámúlé táwọn ti fọkàn tán táwọn ó sì mọ lò gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn òun náà ni mo ṣe láǹfààní láti jẹ àyínlẹ̀ yọkọ̀ kejì yìí ó yẹ kúrò ń bẹ̀ orí ọbẹ̀ dúró rè àjà sórí wáyà ní ti sin isko lílójú bó ṣàtẹ̀mí tọ́pẹ́ fọ́nìjọ lójú ráyè ó yá mi ò ní wọ́ tì ọ́pẹ́ẹ̀sì olùṣègùn àlàbà agbára tó gbé gbogbo àkáàdì dúró abúlẹ̀ sówó jẹ́sì nìyẹn ó dúró re dúró fèrè mẹ́ta gbogbo àkáàdì ọlọ́mọ làṣẹ yìí ọ̀gá ńlá gbogbo tàkọ́gọ́ ṣèyí lọ́mọ gbìngbìngbìn bí ò ní wáyé ti brọ́dà mi ó dúró.

ti ń pèsè páwọn fẹ́ lọ gbé owó lọ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù máa yọ láti gbé bruno fernandez ṣùgbọ́n ẹ má jẹ́ tàn yín o ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù máa yọ sọ wípé bí èèyàn kó gbogbo ilé ayé ìwà bí èèyàn tó ṣe bẹ́ẹ̀ ó tún mú ìyá àti bàbá rẹ̀ kó tún fi ṣe sàárà lórí bruno fernandez wọ́n ní mímí kan ò ní mí wọ́n ní kò sì síbi tí ń lọ gẹ́gẹ́ bó ṣe wà lásìkò yìí wọ́n ní kódà ìwé àdéhùn táwọn ń pèsè páwọn fẹ́ gbé síwájú rẹ̀ ọlọ́dún mẹ́rin ni gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó náà ṣe fọ̀rọ̀ náà léde up manchester united.

0: ibẹ̀ pàápàá ó ní mo gbàdé ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù o ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù asẹ́nà oníbòje nítorí pé michael adeta ó náà ti fọ̀rọ̀ lédè ṣàlàyé ó ní ewu òfin tí àjọ premier league eléyìí tó gbé kalẹ̀ lórí pé ká mọ lọ tó wẹ̀ tá a bá fẹ́ ju tró yẹn ó ní ewu èmi tako ó ní kò lè ṣeé ṣe wípé àwọn agbábọ́ọ̀lù tó mọ lọ tó wẹ̀ láti fi mọ nu bọ́ọ̀lù àbí nu ọwọ́ wọn kán tó mọ ju bọ́ọ̀lù ó ní òun ò ní lè fara mọ́ òfin tó fẹ́ mọ́ sí ń wo wípé kò bó lára dọ́gba wípé torí pé lọ́pọ̀ ìgbà ìpara bọ́ọ̀lù ọmọ yọ kó tó di wípé wọ́n fẹ́ ju bọ́ọ̀lù wípé kò tí ì sin tó pọ̀ jù nínú pé kí agbábọ́ọ̀lù kó mú bọ́ọ̀lù ẹ̀ kó fi tó wẹ̀ kó fi nu bọ́ọ̀lù kó tó di pé yóò jù àtẹ́tà ó sọ̀rọ̀ hún ó dúró lórí ẹsẹ̀ rẹ̀ ó lè mi takò ó ní mi ò fẹ́ rárá bó ti wulẹ̀ ó kéré mọ́ ó ló fọ̀rọ̀ léde bẹ́ẹ̀. Adégàdì náà ti sọ̀rọ̀ bàálógun kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ó ní sẹ́ rí Gimárez ó ní agbáwo fìrì yọ̀yọ̀ ní ó lóun gan ó ní kò kéré nu ayé o ó ní pẹ̀lú tó wà ńlẹ̀ báyìí àwọn tó fẹ́ wo ilégi lẹ́ẹ̀kan sí ẹyin tèmi ń pèrò ayé ẹgbẹ́ sásẹ̀nà máa lè ṣe é ṣó máa lè wín rẹ̀ àbí wọn ní lè wín rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ẹ má gbàgbé bí pọ́sẹ̀ yìí ni o ó náà ni ó gbéra sọ ni ó bẹ̀rẹ̀ ìyẹn líìgì orílẹ̀-èdè gẹ̀ẹ́sì wọ́n ní wọ́n pẹ́ kankan ò sí mbẹ̀ mọ́ ọmọ tí ò rà ó san wọ́n lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ weekend aru gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó ní mo ṣe ń jàyín bẹ́tà ẹjẹ́ ń bẹ̀rẹ̀ sí ní mú ìpè kí n ṣe ojú òpólẹ̀ kí n mọ̀ sí yòókù èyàn lálàfin bọ̀ bí ó kó ṣòkòtò ó yá mo rí ẹ̀mẹ̀ ẹ̀yìn ti liverpool tọkàntọkàn mọ́dà zero balógun agbára tó gbé gbogbo liverpool dúró nàmbà wà liverpool lójú ráyè ó dúró réfèrè mi ń bà ní òní white ó yá mọ jan lọ́lápá ti bẹ̀yẹn torí pé kò sáré ó yá mọ́dà zero balógun ó dààmú ó fòró sánà ní òrùpa náà kódà ó tó yọ̀gbálẹ̀ èèyàn tèmi tó dúró tẹni ó yá lápá ti bẹ̀ 0916159111 ó lójú òpó tẹ́ láǹfààní láti gbà wọlé 0916159111 ó lójú òpó tẹ́ láǹfààní láti tọ̀ wọlé ìyẹn gẹ́gẹ́ ló rọ̀tò ní tó bá ti gbọ́ àkúnná màtàtà ọmọ ìyá mi mọ́gàn ṣẹ́yìn kó tètè sọ pé báàbù wàhálà àkúnná màtàtà ta ló wà nù ọgbà náà.
1: báàbù wàhálà.
0: ó yẹ ẹ ti wọlé ó kọ ibùdó ti ń pè.
1: àkójò yìí o.
0: òjò yìí náà nìyẹn o.
1: jami agẹ̀kẹ̀ ló ń sọ̀rọ̀ látòsogbo àpò ara wọn ni wọ́n sọ yẹn táwọn làwọn gba líìgì ọmọ tí wọ́n ń ṣe.
0: aláwọ̀n tó lè gbálẹ̀ kan sí so possible.
1: tán bá gbà sí mọ́jọba lọ́rin níbo náà ti fẹ́ gbà tá ní ògbé fún wọn. ṣẹ́yí kọ́ọ̀bù eléyìí tí wọ́n gbà yìí làwọn ń wò tí wọ́n ń wò pé kinní kankan ẹ bá ń sọ fún wọn pé chelsea ti dé wọ́n jẹ́ pitipiti ìyá. wọ́n mọ̀ pé mi ò lọ champions league
0: tó di àjọ máa bá wọn fà á ní àpàjá ni. ó yá bó ṣe jẹ́ náà ló ti gbọ́ ó ti gbọ́ pé lárúbáwá lónìí faruk àwọn bàbá wa náà ní fàṣásí àwọn ọmọ ìgboro tán mọ bí ṣe lọ gẹgẹ náà ní fàájá ó yàtọ̀ síra wọn kò jọra wọn ó fẹ́ fara pẹ́ra wọn ní ṣùgbọ́n standagẹdẹgbẹ yìí yàtọ̀ gidigbẹ lápá àti bíkẹ́ni ó standagidigba tó sì tó yàtọ̀ tó dúró tán ìyẹn látàpá àti bí àgbàrájọ tí lásán ni kò ṣe jẹ búrẹ́dì ètò ọkú warapajọ yúgọ̀t ni kò ṣeé jẹ pẹpẹ súùpù kò lè gbé gẹ̀ẹ́sì ọlọ́ngọ́ tó bá lọ fídì tán àwílà kàṣẹ́rà tó lọ gbé mu ọmọ ìyá mi ó ṣera rẹ nìyẹn lápá tibẹ̀ ní àkúnná màtàtà ta ló wà ń bẹ̀. ó yẹ ẹgbẹ́ òsókè orí pápá lẹwà yẹ ẹjẹ́ kára yín jí pépé.
2: ọ̀gbẹ́ni james adokunle.
0: ó yà ẹyin ti chelsea.
2: for life.
0: ó yà kí ló máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ arsenal ti sọ̀rọ̀
2: báyìí. ká máa wò lọ.
0: Kódà àkúnná màtàtà.
3: Báàbù wàhálà.
0: Oya ta ló wà nù ọgbà yìí.
3: Ẹ wà ní o láti ilé ṣá ọpchẹ́sì.
0: Oya mi ò wá yìí tì.
3: Arsenal kọ́ yẹn sápò ara ẹ̀ ni o.
0: Chelsea
3: ló ní líìgì lọ́dún yìí o.
0: Chelsea ló ní líìgì Arsenal sọ sápò ara ẹ̀ ni. Oya.
3: Bó lẹ ti fẹ́ sọ̀rọ̀ ayé bá di prince ẹ̀ mọ̀jí ta ó gbogbo àwọn ọmọ yín tán.
0: Kò sí tó kàn yín sọmọ tí ní ṣe fọmọ tí a ní.
3: Ẹ mọ wọ̀rí ẹ jẹwọ́ ẹ tẹ̀yà sísun yìí. Ṣé ẹ ti gbọ́?
0: Ẹ ti rí pé Chelsea náà tún ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ títí tí ò tí ì bẹ̀rẹ̀ o. Ẹná kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ báyìí o.
3: Àlè
0: tó kù lọ́nà ara wa ẹsẹ̀ mẹ́ sọ ni àjọ àlejò tó kù lọ́nà ara wa. Ẹ ti ń gbọ́ báyìí o torí ìṣẹ̀lẹ̀ ẹ̀ sọ ẹná kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ o. mo ti bọ́ ìṣíjú sórí máa ń yọ. àkúnná màtàtà ta ló wà nù ọgbà náà. ọlọ́run ló ń tù. Victor Jesse Koi. Allow back and let's just go on in the Emiliano Martinez. Abby, oh, yeah, Abadiwani Alhaji Abdulrasheed Adelabu Gagaba gbogbo jasi gbogbo ajagola ni lorin Alhaji ko Alhaji mi o ni waye ti eh ni sona ni ani rupa na ni jogbale of jasi one blue is always the best color o ya ninu aye aye ti o wo aye aye to njeje aye o ya ko ma lo be ko ma ro keje wa lapa ti be yen o ni 1615111 kuna batata lo wa nu ogba na
4: Ajọ
0: ajọ ni lati modeke.
4: Ajọ ajọ ni lati modeke.
0: O ya o ti gbori wale o to pepe dele.
4: Awa ti gona si ni. Jodi oje yo ya.
0: Mm.
4: Owo mi.
0: Oda.
4: Ni owo pa ni pa de wonu o nti sin won oje o yo ya.
0: Mm. Jesus to collect as ya lati owo yin.
4: O be gba.
0: Oda. Oda. Asama ti binu tan. Jesus eje mo bebe. Han ti binu tan o. Sugbon nibo. Afonu aye eyin wo. As na kere se o ton nkan ton mo jesi so eyin jesi mo fe wa se mo fe wa so gbe te ba tin boju mi jesi ni mo de eyin leyin yin tori pe ogbeni jesi latoko irin o ti ni depression ori ni news is it awa yi o ya ka jo se kini ya ka jo se awu atawo ni as ti jo sa awu atawo bayi so gbe te nkan ba fi le koja aye si mi nu mo jesi o si nti o le se le o ya ku na mata tata lo wa nbe Manchester United. Oh yeah. Ko le pari. Oh yeah. Oh yeah, o ti lo bayen. So po ti lo. Akuna matata. Oh yeah, ki lo ma ba de gangan. Azan ati soro, Jesse nbinu.
5: Odun marun lasna o fi lo
0: ah
5: marun ta gbe kale
0: ah
5: gadula lo gadula ri main o ni ateta o
0: papa
5: la papa mo nbe yen
0: eh
5: odun marun lasna o fi lo o ni gbe cup yen le
0: eh
5: to gbo lo so awon ati mayin ni kan ni mayin ni kan ni wa mo ko mo wa leyin die die die
0: mm
5: no go se jan second dan ton o se
0: o oya so to ti gbe yen

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti bó ti jù á mì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀jọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́gbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunùkùn. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí, èjìgbàrá ìlẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: kamo kira wa pe eku ojumo eku ajode toni jake jadole agbaye ti e tin gbo wa lori atupa le iroyin agbede o awon iroyin agbo so gbadun sifila sigele awon iroyin agboko agbopara de agbo pe aha gbogbo e na lakode lori atupa le iroyin ade ku ti weliweli eji weliweli toni itura ni atura si ni nje yo tu wa laani logo olohun ebi o ma pe meji le wa bi o ba je woro a je pete wa woro dun je rese wa ko tona lo dun je brede ola ti rewaju ogun ni opa ibiti lo ko temi e ku ojumo o
1: to sebi aro to ba tutu bayi o na ni adeye sabasi ode lo wuro to ni eto yin eto wa eto atupa le royin se kende amode 3.7 to wa ni lori ni ipinle kwara o ni mo ni ojo segun ojo keje deni ogun osu kejo odun ta wa ye lo do te yin bo le se npe awon kan koko adimu ni
0: lodo won
1: eh lowo olohun ro yi agbedutu ni
0: o je sowo tu bayi eh bari
1: won ti gbe ke won senu won soro o me gbe boko owuro ni
0: won ti fi sara
1: awon elomiran wọ́n ní ogun ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n gbọ́mi sẹ́gbẹ̀ wọ́n fi lòwúrọ̀ tó ní pẹ̀lú síbí tó fi gba ẹsẹ̀ mi wọn
0: ṣe
1: wá rí àwọn ráfẹ́ àwọn àkọ́bí lóró rọ̀ bẹ̀rù kàrẹ̀ tó ń gbẹ́lura olùkọ́mi sẹ́gbẹ̀ wọ́n já sí
0: lákòókò
1: táwa yìí nílẹ̀ ìbàdàn àbàlá lọ́fúnrẹ̀ àti àbúléwébú ọ̀pá ìsílẹ̀ ogun fẹ́ni ogun bani ní nǹkan bí wẹ́dà fọ ti lọ́wọ́
0: ọ̀dọ́ ilé yìí àwọn akẹ́kọ̀ọ́ máa kọjá yìí rẹ̀
1: o taiwo adeyemi lorúkọ mi
0: eléjì rẹ o àwọn kòkòrò yìí pọ lọdọ tèmi bí o tí mo mú wọde tòní torí pé èmi ò dé yàrá ròyìn channel lónìí fangadi ìwọbẹ o kódà tí bá kò níbẹ gan guardian rẹ o ona o mọ ká ìròyìn síta leadership o kọròyìn o daily post ona post ìròyìn o
1: tó ọ̀pá daily post yóò mú kánlẹ̀ lówùrọ̀ tó ní yàrá ròyìn channels yóò padà fọhùn lówùrọ̀ tó ní nigerian dribble guardian àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lówùrọ̀ tó ní.
0: gbogbo wọn ni wọn kọrọ sọ ó dá yàmú lọdọ tèmi torí àkókò wa lówùrọ̀ tó ní ó dá nínú ìwé ìròyìn tó jẹ́ ti yàrá ròyìn channel ibẹ̀ náà ni mo ti fẹ́ mú o wọn ni àjànàkú kan ọmọ lọ́rùn yìí ibi tẹ́rẹ̀ bá kọjú sí lérí lọ o tẹ̀síwájú o láti mọ ṣètò ìṣèjọba rẹ fáwọn aráàlú ọbásanjọ ló sọ fún adeleke lásìkò tó lórí sí àbẹwò ìkíní kú oríire sí i ní ìlú rẹ o wọn ni ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa olùṣègùn ọbásanjọ ó ti rọ gómìnà adémọlá adeleke láti tẹ̀síwájú láti mọ láìparí nínú ìṣèjọba rẹ àti pé kó mú èrè jẹ́ ìṣèjọba àwarawa kó tẹ̀síwájú láti mọ múdé bá àwọn èèyàn gẹ́bí wọn ṣe tó dìbò yàn padà láti jẹ gómìnà ní ìpínlẹ̀ ọ̀sùn gẹ́bí ó ṣe wé ṣé ogún ọdún tádẹ́mú bá jọba ni kò níye wẹnu ọ̀pẹ o ọbásanjọ mà ló pàrọ̀ wà náà lọ àṣálẹ̀ ọjọ́ àìkú sunday o nígbà tó lọ rí ṣe àbẹ̀wò ìyàlẹ́nu kan èyí tó lọ rí ṣe sí gómìnà tuntun tásẹ̀ ìdìbò ìyẹn gómìnà tásẹ̀ ìdìbò lọ́tún òun nípínlẹ̀ ọ̀sùn adémọlá adeleke ní ilé ìgbé rẹ̀ tó wà ní ìlú ẹdẹ o gómìnà adeleke ní ẹni tó jẹ́ pé ó ya òun náà lẹ́nu ṣe ló kọ́ nígbà torí ààrẹ tẹ́lẹ̀ rí náà o kó wá ṣe àbẹ̀wò sóhun ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ àti àwọn èèyàn ó sì ṣèlérí oníṣẹ́rí òun yóò túbọ̀ jẹ́ olóòótọ́ o láti máa sin àwọn èèyàn nípínlẹ̀ ọ̀sùn ní sòwò tí wù kó mọ òṣè ó di ẹnu mìíràn kò sẹ́ni tí ò lè gbàbẹ̀ kọjá yàrá ròyìn channels ló gbé e.
1: tó ọ̀pá daily post mo gbà mọ olówùrọ̀ tòní
0: bó
1: ṣe lọ́jọ́ wọn kọ́nà pẹ̀lú gómìnà ìpínlẹ̀ ọ̀sùn lówùrọ̀ tòní kẹ̀kẹ́ ìròyìn ọ̀hún ọmọ ọ̀fọ̀hún léde ó ní ẹ̀wò tẹ́bí bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́mọ̀bùṣe àwọn gómìnà káàkiri tìbútòrò lẹ́yẹ àwọn ìyàwó gómìnà àti àwọn èèyàn jankan-jankan lónìí ọjọ́ ìṣẹ́gun wọ́n á máa balẹ̀ sí ìpínlẹ̀ ogun láti ṣe ìfilọ́lẹ̀ ètò kan tí wọ́n gbé kalẹ̀ láti jẹ́ kí oúnjẹ pọ̀ lórílẹ̀-èdè yìí ètò ọ̀hún òní wọ́n ti fún àwọn ọmọ ilẹ̀ yìí tí òun jàjẹ ní oúnjẹ ní ìpínlẹ̀ náà ètò ọ̀hún òní yóò wáyé ní mákùn-ún ní agbègbè sàgámù ìrètí wà wípé àwọn àgbààgbà ajẹ̀ṣẹ́bì káàkiri tìbútòrò orílẹ̀-èdè yìí òní wọ́n wà níkàlẹ̀ láti ri pé nígbà tó bá ṣe ètò ọ̀hún tó jẹ́ ètò ìrànwọ́ fún àwọn ọmọ ilẹ̀ yìí pàápàá jùlọ fún àwọn mọ̀lẹ́bí ìyàwó ààrẹ ilẹ̀ yìí sẹ̀nẹ̀tọ̀ olùrẹ́mi tinubu òní yóò wà níkàlẹ̀ nígbà tó máa ń pín oúnjẹ ọ̀hún fún àwọn ènìyàn tó jẹ́ pé òun ló wà lára àwọn tó ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ ogun ọ̀pá daily post ní lówùrọ̀ tòní.
0: ẹ̀mí ti wà ní vangadi lórí ọ̀rọ̀ ètò ìdìbò ọ̀sùn náà mo sì wà bámidélé rọ òyìnbáǹjì o ó ní lọ rèé kí adeleke kú oríire o si fun lawon imoran lori bi pile ohun se to te siwaju se ake ko ni pe ta ba jakra tan se lamu mi le lori o won ni adari ile asofin agba ti to se alaga igbema ile asofin apapo yen fun ekun ti gusu iworun senator opeyemi bamide de tegbe se lu apc yen lati are gbogbo ipele ekiti o ti ro omo oye ton wa po gomina ipele osun labe ase gbe se lu apc ni bola oye bamije oni ko lo ri ki gomina ademola adeleke ko ki ku orire o mi won se tun debo yan para sipo gomina ko se fun lawon imoran lori ona ti won yo gba mu ki isejoba re ko le ru gogo si nipile ohun o bamidele eni to ki adeloke iku orire ti ijawolobori re oniseri abajade siribo na lo fidi oro mule pe seri nse ni agbara o wa lowo awon to je oludibo ninu eto ijoba awarawa o ati pe o je ojuse fun gomina tan dibo yan pada ohun lati ri pe o mu to lori telemo papo won jo se joba papo gabe adarile asofi agba o se so ninu apile ko to fi lede to n fura ara re to buwalu lanaju aje o nigba to yere ababo ati abajade esiribo gomina tojo aba meta ohun ti won se nipile ohun nigba to yire o ninu oro re pe egogulu o ohun bere adugbo re ni o so ba maduro e so le dina daro orun ni vanguard mo lo gbero ye leji re o
1: to opare lohun o toni ko mo fe kuro ni ipinle osun keke royin ti mo gun lohun o toni garo le south africa gogun garo de oni nare bi o ba tan la so ejere ko gbodo tan le kan na isimiran awon omo le yi oni won bale se ba ko oko bahalo mutala muhammed ni ilu eko oni ola ojo kokan de ni ogun osu jọdun ta wa ye so ke won ko wole lati owo ile ise oko oju ofurufu South Africa won fi die mule lati ile ise joba le yi tori si oro ile okere asejade kan to lede lati owo agbẹnusọ fun ile ise joba hun kini ebi imomotimi ebi anfa salaye pe amole hun won ko wole lati le South Africa won si gbeda pako oko balu olifa tambo ni Johannesburg ni kan bi ago meta abo osan won wa balẹ sinu eko ni kan bi ago mesan ko iseju medogun asare lojo kan na gege bi ile ise ijoba o se bi ori ewo awon eyan to n pada bo ye oni awon elemiju aanu kan o mo se iranwo lati san owo oko won pada sile to si je fe wa pole ye o mo mo lore bo se ni kan bo bo ni opa
0: ile ni sabo se mi oko
1: be to ba mi lede bla pada si ile ni to channels ile owuro to ni
0: o da channels to wa le mi na mo tun wa o adupe eh ninu iroyin ti mo mo to fe mu dode to ni o tori pe ori ti ojoba inu agoro de ni ti wa run ti o le jigbale ki ati obiji to lo mo sa ja so ba ti kodan yan yan inu agoro de na ni o ti wa o idaye re o ti di agbono sile asofin ledo gabi agbe bako bo se ko wi fipo le o won ni nse ni ile asofin ipele edoma ni won ma ti dibo yan ye kini idi aye o bi asofin iyen asofin tin soju ekun akoko edo e akoko o ti won si ti yan bi agbenuso baye idaye ma ni o mo wose o leyin ko fi po sile agbenuso tele ri ni blessing agbebako eleye to se pe se ni won fowo si oro iwe letter to gbele ninu ijoko le lanaju aje o nibi ti won ti bere ijoko le atulokede pe seri awon ri iwe letter iko wi fi ipo sile agbebako gba leyin ti won kede oro na ni omo egbe kan eyi to nseju eko ibido eko idibo ilarun gusu ezan ni ipile ohun sunday o jezele lo ba dako pe idi aye ohun lo kan o lasiko yi o lati wa ri agbenuso le na o nibi ti won ti yan eni ti won pe ni idi aye ohun leni kan na tin soju eko idibo ilarun owan ni ipile ohun iyen eric okaka lo na ba pe o ma keji abo ohun ti won fi idibo yan idi aye pe ko di agbenuso ile asofin ni ipile ohun o se igba kan lo bi orire aye o to lo bi opa abani o bi generator re ba du bi sele de loni o de la ko ba ri wa ro teri ji o ati pe we royin ni o le de yi ton fi pa suya lola yara royin channel o ma gbe royin o ko si so o
1: to opare ni ipile edo o nja wi oye lakoko tawa ni Nigerian Tribune o na mo gba mo le wuro to ni opa ninu iwe iwe yowo re ba mu de danina kajo ko woni lo si ipinle osun oni agbare ko gbodo mo soro bi ewe omo ni e ko si ni feje ko tu gomina tele re ni ipinle osun omoba olagun soye oyanla ti da word no pelu gomina ademola adeleke bo se yan fun sa miran oyanla ninu ise ikini ko re to lede ni ojo kere deni ogun osu kege odun ta waye o ma so pe Adeleke orikorire bo se ma tesiwaju gbe governor ni ipinle ohun oye lola tesiwaju pe wa ngbadura fun itoni lati orun wa ati oko fun Adeleke bi o se bere sa miran ni ipinle osun opa regular tribune lo wuro toni
0: idea re o inu eni idun kapamara o minister foro to nlo omo sajoyo o dawodunu pelu IBB nigba to nse ayeye ojo ibi odun karun le ni 85 years o minister foro to lo ohun ilale loya papo nile wa Muhammad Idris Mani o ti ki olori yen are ologun tele ri ni iye ogagun Ibrahim Barama si babangida o fun taye ojo ibi odun karun le ni 85 years to nse loke pe o o sakawure bi ikan ati agba ilu to je pe gbogbo awon asiko to lo bi ologun ati ninu ansose lu ni gbogbo e lo se pataki ninu akosile itan ile Nigeria Idris ninu apile kan to filede lanojo aje onise ri babangida ni awon irinajo to rin nigba to wa bi ologun titi so fide adari apapo le ko to di pe o wa di ikan ilu ni arin ilu o lo ma nsafihan awon ipo torilede yi to wa ti bi orilede yi bo se nso siwaju ninu akosile ninu oselo ati idagbasoke fa won awujo lorilede Nigeria mo ni se won ni ajosepo bayi ni mo kiresi okokoko guardian lo gboroyin eleji re o
1: to opa daily post omogbamu lo wuro toni keke royin mi ohun emi na ti wa fe ba o ni ipinle edo lo wuro toni to pada fun lede wepe ko le titi titi titi titi to wa gbayan mu yinde esu kan lo pada ri awawi abeyo tun nile gumo asofin ni ipinle edo ye kini ide aye ti fi esu kan abenugan tele re bless agbebako wepe o ma se afiku owo to wa ra oko less than 570 ati Toyota Hilux to wa ra fun awon asofin ni ipinle ohun Ejaye nigba ton soro nigba ton bora fun ni ana ojo aje o ma fi esu kan abenuga to ro ri pe o ko jale be ko se pe se ake ege bi afogusu awon asofin ege bo se we oni ilegbe mo asofin oni won gbe kale fun oro fi ki se won ti won se ipade omole omole o wa fi die mule bi pe agbe ba ko re so lo so igba ti le joko asigba ti le o ni joko ege bo se we oro mi re ti won gbe laje pe akiyesi agbe bako si nkan je kiro to o mo lo fa pa janu to si je pe o ko jale lati gba imoran ti won fun o ba ni ewo
0: o
1: agbe bako fun oko oko to ra fun wa ni to do li posi lo wuro to ni o bu mo ni
0: o da gedarin lodo temi o oro di jo dayo londu egi manila meji tako tabo dakure oloye mekun alomi meji petiji lala o nibi ti ayeda ti wa ti se alekun owo iranwo o fa won le eko giga londo o pelu ida ogota niye mani se baba jamala terin laarin o baba jeyan torun ni koni gomina nipele ondo loki ayeda ti wa o ti fowo se alekun ida ogota 60% mani ninu owo iranwo olososo ti won ma fa won ile eko giga to je ti ipinle ohun o pelu awon oni ki eto on ko gbera so loju ese ni iyen sisamulo awon adehun to lo wa laarin awon egbe lawon fafiti ati joba apapo oni ki e na ko bere leye osoka lo ba di meje o nibi to tin so ati gbe gbese lori oro na o soro na o ninu apile ko to fi lede lanojo aje o iyen latodo gomina ohun to je eni tun si agbenu sore a ebinisa adeniya o o soro oni sere igbese tawon gbe na o mo ni lati pe awon mu atotore de ba eka eto eko ni pile ohun gebi oro ta deniya so o oni sere ifowo si mejeji na ni yo bere leye osoka losu ta wa yo pelu pe awon eto gbogbo to ni se pelu eto isuna owo o mo ni awon ma ti gbe igbese le lori lati le ise ijoba eyi to wa foro eto suna ni ipile ohun o se won ni ara ujesa to mo trophies ni fo pamo sile ati pe oye to kara awo ni o mo mo wa kara ede o guardian na gbero yin leji re o
1: opa lowo toni bo se lo ganu su owo ni ipinle ondo ti ka lo ko ka yo ko aje yi
0: ada
1: eh a ba se so
0: le wale
2: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
3: You love food, but hate the discomfort that comes after? The indigestion that ruins your mood. Don't let stomach discomfort control your day. Gascol Antacid delivers fast relief you can feel. It neutralizes excess stomach acid quickly, helping you get back to what matters. It's effective, affordable, and easy to find. No stress, just relief. Choose comfort. Choose confidence. Available in pharmacies near you. Gascol Antacid. Fast relief. Full comfort. Gascol is a product of Fitzin Healthcare PLC.
4: Agbára Ọlọ́run alaye tún ti dé ọ láti dábìrà gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. Nínú ayé gbogbo ẹ̀gẹ́ alaye níbi ìsọjí àwẹ̀ àti àdúrà ọlọ́dọọdún. Ọlọ́jọ́ mọ́kànlélógún 21 days prayer and fasting nínú ìjọ àláfíà Olúwa Baptist Church Òsèré Ìlọrin. Ìsọjí àwẹ̀ àti àdúrà náà ni yóò máa wáyé bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹsàn-án sí ọjọ́ kọkàndínlọ́gbọ̀n 9-29 August 2026 pẹ̀lú àkórí Unlimited Grace orí ọ̀fẹ́ tí kò lódiwọ̀n 2 Corinthians 9:8 àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run yóò máa lò láti mú kí orí ọ̀fẹ́ aláìlódiwọ̀n wá sórí gbogbo ẹ̀dá ọmọ ènìyàn. Evangelist Dr. Oyebanji, Reverend Bolaji Odejide, Reverend Noah Adeosun, Temo Reverend Dr. Oloyede. Ìsọjí ni yóò máa wáyé ní agogo mẹ́fà òwúrọ̀ àti agogo márùn-ún ìrọ̀lẹ́ ojoojúmọ́. Tọjọ́ ìsinmi Sunday yóò máa wáyé ní agogo 2 òwúrọ̀ àti agogo 10 òwúrọ̀. Ọ̀rẹ́ wa, kí ló wá ń dúró dé? Ìwọ náà darapọ̀ mọ́ ìsọjí alágbára yìí láti gba Unlimited Grace lórí iṣẹ́ ohun ìdílé rẹ. Mo ti ṣetán láti gbà tèmi. Ìgbìmọ̀ ìsọjí lolùkéde.
5: Oríire dé fún gbogbo ènìyàn.
6: Tọmọdé tàgbà àti gbogbo èèyàn tó ti mọ owó ná.
5: Àǹfààní ńlá kan rèé.
6: Tí o fi lè máa fowó rẹ ṣòwò lọ́jà àgbáyé.
5: Forex trading.
6: Lọ́nà tó rọrùn.
5: Ẹ̀kọ́ ọ̀fẹ́ láti ọ̀dọ̀ ADMC Trading Academy.
6: Àkànṣe ni Forex Seminar eléyìí.
5: Ìdánilẹ́kọ̀ọ́ ìdókòwò lọ́jà àgbáyé.
6: Lọ́nà tó rọrùn yìí máa wáyé ní August 22
5: láago mẹ́wàá òwúrọ̀.
6: Lórílẹ̀ṣẹ̀ ADMC Trading Academy.
5: Tó kalẹ̀ sí plot 9
6: block 17 New Yidi Road.
5: Lẹ́gbẹ̀ẹ́ Total Filling Station.
6: Nítòsí Diamond Arena.
5: Ìrẹ́wọlé dé Ìlọrin Kwara State.
6: Ẹ máa kọ́ proven strategies,
5: market insights and practical techniques
6: láti ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́
5: bí ọ̀gá wa ní ADMC
6: Alàgbàṣẹ́gun Adépọ̀jù,
5: àwọn ọ̀jọ̀gbọ́n bíi
6: Ọláyinka Taiwo
5: àti Abdulsalam Akintunde.
6: Ẹ̀bùn rẹpẹtẹ wà ńlẹ̀ fún àwọn olùkópa àti ẹ̀kọ́ ọ̀fẹ́ ọlọ́sẹ̀ kan.
5: For seat reservation, ẹ tọ́lá ṣàṣà tẹ
6: KW1
5: sí orí ẹ̀rọ 0706-168-4132.
6: ADMC Trading Academy lóníkẹ́ ẹ wá kọ́ ẹ̀kọ́
5: kí ẹ sì bẹ̀rẹ̀ sí pawó sápò lójoojúmọ́
6: lọ́nà tó bófin mu.

0: tó ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa ètò àtúpalẹ̀ ìròyìn ní kẹ̀hìndà amọ́dẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara ọ̀pá kẹ̀kẹ́ ìròyìn mi jẹ́ ń gbé padà sí ìpínlẹ̀ ọ̀sùn lówùúrọ̀ tòní gẹ́díà ọmọọmọ mọ́dánì tó padà pariwo wípé ẹ wò ó orin kílá kọ sí gbẹ̀dú ọ̀rọ̀ yé àwọn ẹgbẹ́ ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn ti kẹ́gbàjáre lórí ẹ̀sùn wípé wọ́n mọ̀ dìbò tabo kó o síbẹ̀ nítorí bó gómìnà tó wáyé ní ìpínlẹ̀ ọ̀sùn ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún tá a wáyé gẹ́gẹ́ bó ṣe wí wọ́n ní ẹ̀wọ̀ wọ́n tún pín rẹ̀ sí àti àwọn nǹkan táwọn èèyàn mú nígbà tí wọ́n dìbò wọ́n sì ní ìgbésẹ̀ ọ̀hún òun ló fa awuyewuye gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ òye ṣàlàyé ó ní àwọn olóṣèlú ló mọ̀ lọ àǹfààní ọ̀hún tó jẹ́ pé wọ́n sì ṣe nǹkan tó yẹ fẹ́ ṣẹlẹ̀ rí nígbà tó ń dìbò tó ń fún àwọn olùdìbò ní owó tó tó ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà láti ra ìbò kọ̀ọ̀kan nígbà tó sọ̀rọ̀ nínú àbọ̀wádìí wọn tó fi lélẹ̀ nílùú Àbújá ní àná ọjọ́ ajé ara àwọn tó dá àjọ ọ̀hún sílẹ̀ Uma Odi ó mọ̀ tẹnumọ̀ ó ní ẹ wò ó wọ́n dìbò tabo kó o ṣe bẹ̀ ní ìpínlẹ̀ ọ̀sùn ọ̀pá gáídíà ni lówùúrọ̀ tòní.
1: Ó dá lídáṣípù rí lọ́dọ̀ mi o Karin Kápọ̀ tí Yorùbá ló yẹni síbi tọ̀nàmọ́ ni CAS Ìkúnlẹ̀ Abiyamọ o. Èèyàn mẹ́rin rẹ̀ o tó pàdánù ẹ̀mí wọn látàrí ìfurasí oúnjẹ kan tán ló ní máa jèlé nínú nípínlẹ̀ Kano. Àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ọmọlé kéwú mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kan rèé o tí wọ́n ní wọ́n pàdánù ẹ̀mí wọn o nípínlẹ̀ Kano lẹ́yìn tí wọ́n ní wọ́n jẹ oúnjẹ tí wọ́n fura sí pé ó ti ní máa jèlé nínú o. Wọ́n ní àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ọ̀hún ìyẹn ni wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ní tó jẹ́ ti ilé kéwú Malam Eliasu Meisangaya ní Kadajesa River ìyẹn níjọba ìbílẹ̀ Ungogo ní agbègbè ọ̀hún nípínlẹ̀ ọ̀hún o gẹ́gẹ́ bí àpilẹ̀kọ tó fi léde látọ̀rọ̀ alága àpapọ̀ ìyẹn fún ojúkò ìgbà ìtọ́jú tó jẹ́ ti Sangaya ní Media Network ìyẹn tó wà ní Alarama Sani Musanu. Wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n fi léde fáwọn oníròyìn ní ìlú Kano wọ́n ṣàlàyé pé àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ọmọlé kéwú ọ̀hún wọ́n mú gbé wọn dìgbàdìgbà lọ sí ojúkò ìgbà ìtọ́jú tó jẹ́ ti Malam Aminu Kano ní ilé ìwòsàn gbogbo tó wà ńbẹ̀ o láti pé wọ́n gba ìtọ́jú kó tó di pé ọ̀rọ̀ ó padà yíwọ́ o aṣọ òbọ́mọ yẹmọ́ o kọ́ lọ́hún kó sàánú o ṣé ìbànújẹ́ ńlá ni kí mọ̀ jì sí tójú òbí ẹ̀rọ alákejì leadership mọ̀ ló gbé o kọ́ lọ́hún bá wa tu àwọn
0: mọ̀lẹ́bí wọn nínú o. àmì tó daily trust gbogbo mu lówùúrọ̀ tòní ọ̀pá kẹ̀kẹ́ ròyìn mi ìpínlẹ̀ benue ọmọọmọ mude tòní ọmọ nílùú rẹ̀ èkó ní fẹ́jẹ́ kótù àwọn òṣìṣẹ́ aláàbò ní ìpínlẹ̀ benue ní anájú ajé kankan fi gbé àwọn afurasí méjì àjínigbé nígbà tí wọ́n ní obìnrin kan tó mọríbọ kúrò nínú ìgbèkùn wọn níbi tó fara pamọ́ sí níjọba ìbílẹ̀ àdó ní ìpínlẹ̀ ọ̀run obìnrin ọ̀hún tó porúkọ rẹ̀ ní arábìnrin nkuma ló wà lára àwọn èèyàn márùn-ún tí wọ́n kó nígbèkùn ní ọjọ́ ẹtì nígbà tí wọ́n ń bọ̀ ní àti ọjà ìdèlè tó wà ní ìjọba ìbílẹ̀ òjú olùbádámọ̀ràn pàtàkì fún gómìnà ìpínlẹ̀ benue lórí ọ̀rọ̀ ààbò àti ọ̀rọ̀ àbẹ̀lẹ̀ olóyè joseph ṣọ́láyé fáwọn oníròyìn ìlú makurdi pé àwọn afurasí ọ̀hún wọ́n mọ̀ ń lé obìnrin náà nígbà tó mọríbọ kúrò nínú ìgbèkùn wọn bá gba àwọn náà mú ọ̀pá daily trust ní lówùúrọ̀ tòní.
1: ó dá ajá sáré mẹ́yọ̀ kan wá sí fún ọ lápá bí nínú daily post lọ́dọ̀ tèmi bí o afurasí kan mọ̀rẹ́ èwú jẹ́wọ́ o ó lóun bẹ́ orí obìnrin kan táwọn pàdé fúngbà àkọ́kọ́ nílé ìtura ní Adamawa mọ̀ ni ọkùnrin kan ẹni ọdún 27 ni o tó jẹ́ alùjẹ́wọ́ pé òun pààyàn o ìyẹn Ali Haruna ó ní ó ṣàlàyé ọ̀rọ̀ bó ṣe ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin náà lẹ́yìn náà tó ń gé orí rẹ̀ o ó ní àti pé ṣe ló mú ẹ̀jẹ̀ rẹ̀ ló ń bá gbé ẹ̀jẹ̀ rẹ̀ mú o Haruna mà ló jẹ́wọ́ ọ̀rọ̀ wọn ní ibi tí Haruna ń gbé ni wọ́n ń pè ní Kàlẹ́rì ní Màdúkùrì nípínlẹ̀ Borno ẹni tí wọ́n ló ń gbé ní Digno ní ìlú kan tó wà níjọba ìbílẹ̀ Fùfóyè o ní agbègbè Adamawa ní agbègbè ìpínlẹ̀ Adamawa wọ́n ní ṣáájú ó sọ fáwọn ọlọ́pàá nípínlẹ̀ Adamawa wípé sẹ́rí nígbà tí wọ́n ṣe ìwádìí ó ní òun ṣekú pa obìnrin náà èyí tí àwọn jọ kóra wọn lọ sílé ìtura kan o ní ìjọba ìbílẹ̀ Gèrè o ní ìpínlẹ̀ ọ̀hún ní Haruna ni wọ́n wá náwó gan ní ọjọ́ Ẹtì Friday tó kọjá níbi tí ó ti ṣàlàyé ọ̀rọ̀ nígbà tí wọ́n náwó gan ní ọjọ́ 14 oṣù kẹjọ tá a wà yìí lẹ́yìn tí wọ́n fura sí pé ṣe lógí orí obìnrin kan tí wọ́n porúkọ obìnrin náà ní Aisha o ní ilé ìtura kan tí wọ́n ń pè ní No First tó wà ní Jire ní agbègbè náà o sẹ́ni ó mọ tí ògúrú tí òòrùn júbọ̀ nítorí wọ́n dájú gidi gan kọ́lọ́hún mọ̀mọ́ kó wa yọ daily post ló gbẹ̀ròyìn léjì rẹ̀ o.
0: tó ọ̀pá pọ́ǹchì mo gbá mu lówùúrọ̀ tòní orin kílákọ̀ si gbedu oro yi ile ise olopa le ye ka ti ipinle ondo won mo fi gbe okun kan tan pe ni samuel akoade lori esan wi pe o sa iya re olofunke akoade pa ni ilu ore olu ile ise ijoba ibile odigbo ni ipinle ondo isele o mo nu waye ni ojo aiko ni kan bi ago marun irole ni aigbe power line ni ipinle ondo royin fi die mule kaka furasi ohun o mo saya re pa pelu adani se pe ya on pada dagbere faye nigba to fi di sele mule ni ana alukoro fun le so lopada ye ka ti ipinle ondo abayo mejimo selaye pe afurasi ohun bayi o wa ni a amo awon osise olopa opa olon sanuwa
1: to kamo labala keji kon ta ni abalala mi to ile tutu die jamu ti igbo ka to bo sabalam

ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbàngbà sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

ǹjẹ́ ẹ já figi ká lè gbọ́ ohun igi ni o ká fi ọ̀pẹ lu ọ̀pẹ ká lè gbọ́ ohun ọ̀pẹ kẹ̀kẹ̀kẹ̀ ojúmọ̀ ní mọ́kọ́ morogùn mọ́rokò ojúmọ̀ ní mọ́ká tẹ̀lẹsẹ̀ mọ́tẹ̀nà àgbàbà ìlérí yẹn tiẹ̀ lérí àbí tẹ̀lẹ̀ fà ọgọ́rùn-ún ọdún lónìí òkúta àná ní ọmọ jẹ́ ẹgbẹ̀rún ọdún lónìí ńkọ́ òkúta àná náà ní ọmọ jẹ́ wù ẹkú ìyálẹ̀ta ẹkú bójú ọjọ́ ti rí ìṣòwò oníṣòwò pátápátá ẹkú àjẹ́ àjò tá à ń bá káàkiri ajé ògúngúlùsọ oníṣọ òbòjì yóò balẹ̀ kà sọ́ọ̀dẹ̀ kó wa wa o a rí tajé ṣe ojoojo oníṣòwò kó mọ́ bá àwọn nájà kòkó kó báyìí lára ọ̀tá lè bàbá tí ń ta báyìí ọmọ bọ́ sójú ẹ̀ bàbá tí ń lù báyìí ọmọ dún fún wa a ṣe ìdùnmá. ẹ̀yin náà mọ̀ wípé bí aago mọ́kànlá bá ti rókè ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ọjọ́ tíuzde báyìí àtàwọn àtiyín ni ìyín náà wọ́ náà ń bẹ pẹ̀lú wa akọ́ṣẹ́ ètò ètí lè ṣe IBEDC tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ náà ní mangori ẹ̀rọ agbágbé kíkọ́ ni alálùbáríkà tá a wà yìí kíkọ́ ni diamond 8.7 fm nílé lọ ṣáájú ohun gbogbo ọpá pàtàkì lọ́wọ́ bá láwùrà bí tó sọ wa lọ nínú ọláńlá ẹ̀ tó tún mú ká ṣe pẹ̀ kí rẹ̀ kí ara wa lónìí náà látún dúpẹ́ o lọ́wọ́ ìgbìmọ̀ alábòjútó iléeṣẹ́ IBEDC wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tó nígbé tán. bẹ́ẹ̀ látún fi àsìkò yìí mọ rírì ìyáàfin falilat adébáyọ̀ làwáọ́ tí wọ́n jẹ́ regional communication officer fún iléeṣẹ́ IBEDC ẹkùn ti ìpínlẹ̀ kwara àwọn náà ń bẹ lórí ètò láàárọ̀ ó fi dórí

0: alagba Abdulrahim Abubakar Oje Regional Safety Supervisor Ileṣẹ́ IBDC awon abẹ lori eto laaro e wa ja kese sona ka te pepe eto to laaro jo mun sulu lata kini on kankankan ya o babo sona ei ya fe falila tadebala wa e ba nki gbogbo mo rile di Nigeria ti won gbo wa gbaro yi lasiko pe won tun ko dede asiko yi o
1: ese
0: won lo
1: ah
0: e ka ro gugu arale e ka bo si ori eto wa adupe o ya fe falila wa ti won je regional communication officer fun ileṣẹ IBDC na ni egbo won yi ei e je ma bo wa sodo alejo mi keji ti won je regional safety supervisor iye alagba Abdulrahim Abubakar eyin na ba mi ki gbara le pe won ko dede asiko yi
2: e ka ro aku ojo ni se dada la bayin
0: adupe oda e ja tete mo kini on papa papa awon agbabo won ni bi abaroko ti sibe na la nfa bo si e yade bi se mo se agba le ni won pe do eyan be o ni oro kan yi ti a ti gunle lati bi ose bi melu kan a si lanfa ni lati na ye kini on dada ni ose to koja to ni se pelu oro eto abo papa julo ohun to ro mo ba ti se nlo ina oba e ni wa koko to je pe awon ewe wa awon ojo ola wa awon omo wa won wa lenu isimi ni le iwe ta mo si holiday lasiko ta wa yi opolopo awon omo lo je pe ki se pe boya won la anfani ati lo sodo awon grandma grandpa lo fun vacation bo ba ti e lo fun vacation na won sa nlo ina oba ibi an ba lo bo ni won se le rin lati da abobo awon ogo were kuro lowo ijamba ina ati wipe awon gege bi obi ati alagba to gan bo la wa gan se nlo na ohun ona ta le gbigba lati da bubu emi ati dukia wa ko lowo ijamba to ro mo ina oba gbogbo e parapata le la nfani lati gbo lenu alejo mi laaro tuni alagba Abdulrahim Abubakar ise kan yin ibo la nlo lori eto laaro
2: ibi te ti be na lati ma bere
0: eni so nle
2: ba se so lo ni ose to koja lori abo ti ani lati fun awon ohun elo wa to je amunowa bi asiko ta wa yi pe awon omo ekeke awon olewe won ti wa ni holiday ani lati ko won ni eko won se nlo kate time wa lati ko won leko won se nlo awon appliances yen awon appliances ta ni sile bi iron ni pressing iron television wa phone charger then stabilizers tabani sile awon to ba ye pe ya awon alawon voltage and regulators ni nule ka ko bo se nlo ba se nlo won ka ko won ni pataki julo ka ko bo se plug ati unplug lati kibonu ina ati lati yo kuro nuna gbogbo e lo leko even gan agbalagba ni o mo ko leko bo se njo plug ati bo se na lenu na ati bo se nkibo bo se nkibo socket ani awon ni bi awon bi to rugudu ninu socket to ba pe bi television la fe plug nsin abi to ke bi astab wa la fe plug
0: fun apere
2: awon rugudu e insulation wa nbe da o wa la re ibi ti insulation wa la re
0: ni tumo insulation
2: insulation ni nkan ti o le gba ina ti o ta ba fowo mu ti o ni shock wa
0: to ni bi rubber la
2: to ni rubber lara
0: to dabobo irin re
2: yes o ni dabobo o lo cover o ni coverage fun meta to wa nbe then ta ba de tun wo plugs wa na a ma ni pe o ma a ma ri pe o ma ni covering fun bi insulation yen ati metallic part lawon to wa conduct to le conduct ta ba fe plug ibi to gugu yen insulation part yen nibi ti rubber wa abi le ti ceramics wa a le fowo si yen iyen la le ki lati ma ki bonu inu socket ti aba ta ba fe lo ka ma fowo si bi kama fowo si bi eleti irin wa
0: dede bi enu e bi
2: dede bi enu yen kama gbe afẹ fitori ko le ki then e je ka tun ase kini kan wi pe e je ka laki esi awon extensions wa lawon plugs wa yen wi pe ki se pe ni won shake tori bi ti socket ti plug ti enu e ba shake omo yin kere ma wo pe bi adati wa try lati abi mo mi wa won try lati fowo mu bi kan awon oni mo awon oni mo so awon bi ti ta ba ti ri pe awon plug wa o tin shake lenu lasiko ta wa yi ta omo wa ma wa nle ta won kekeke wa nle ton ti wa na holiday e je ka change gbugbu e ka pa ro gbugbu e si dada then la awon bi ti ta ba ti pe socket wa na socket outlet ye awon na tin o tin jono e je ka change won because by it you thought tin jono ye won tin lose insulation won won tin lose integrity won then kare tun bu gba omo wa ni ni oju wi pe ko ma so mo ina nigba ti owo won ba tutu because si owo ba tutu to mi ti wa lowo atomi ati ina kilo iko e ni won ore ni won o ma magnetize ni o ma shock o ma create electric shock abi ko create burns abi ko dey cause the electrocution ni bi to tin shock a si le wo pe ibe yin to ba shock ma pada so pe o shock o ni bi to ba ti burn en to burn o ma si so pe o burn o a so bi to burn when bi to ba ti electrocute ko ni le so anything so e je ka dabobo both the appliances and the lives that will be operating the that will be working with the appliances then our extension wa a ma so pa lawon extension wires our extension wires e je ko ja won to je pe wire won ko ki se le to ti bo lara to igba mi ale fe ma wo pe ka ma kye bi a gba to ta wa nikan nile a ma shake to fi man ton ni a ni mo pa awon omo yen na wo wa
0: awon na ti fiye si won
2: de awon na si foju si ba se nse so by the time ta wo ba se nle ti no de wa to de fe wo television abi won fe ba mo ni charge phone won abi won fe ba la di charge system won abi awon gan fe wo pe system ta won gan abi part ta fun won fe ma wo won fe charge by the time ta won ba lo shake ti won mo nkan ti
0: ibi agbamu
2: be o le explode tori ba ti wire meji ba kan ra won o ma pada explode ni then ibi to ba ti explode yen o tun le cause electric shock then o le tun le cause electrocution so e je ka wo awon appliances wa mi ni lawon bi ti wire ba ti bo lara ka change won totally ta ba de won pe ko owo pọ lọwọ lati change won e je ka fi insulation tape ka fi mu gbogbo bi ti wire yen ba ti to ba ti bo lara ka fi insulation tape mu won tori awon insulation tape yen la fi cover ibi to expose nibe
0: ọ̀dà fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ wà lọ́wọ́lọ́wọ́ ó ṣeéṣe kárí nínú àwọn aráalé tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣí àpótí rédíò wọn ni wọ́n wà wò pé ìkànnì táwọn jásí yìí dáhámọ́dé 8.7 fm nílé ìlọrin àti pé ètò owó gangan nílò látẹ̀gùn ìmọ́lẹ̀ dé èyí tí iléeṣẹ́ ibdc tí wọ́n ṣe oníbọ̀wẹ́ òun náà ló ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ ibdc tí à ń gbà lálejò lórí ètò láàárọ̀ tòní ibi mo wá ń lọ rèé ibi ẹgbọ́rọ̀ dé ẹ ti ṣàlàyé bí àwọn òbí àti alágbàtọ́ ṣe lè dáàbò bo àwọn ọmọ bí wọ́n ṣe lè dá wọn lẹ́kọ̀ọ́ bí a ti ń lo ohun èlò ilé àti iná ọba lójú náà ti rí dájú pé ìjàmbá iná kò ṣe nǹkan ìní wa lófò nínú ilé ẹ wá jẹ́ máa bọ̀ wá àkókò òjò náà la wà yìí o ẹ rí pé lọ́tún ló sì ni òjò ń ṣẹlulẹ̀ bàbá sì ń sọ̀rọ̀ nípa òjò ẹ rí pé ìsọwọ́ tí kinní ọ̀hún fi ń rọ̀ láwọn agbègbè sí agbègbè ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ́nà ni pé àkókò òjò la wà ẹ jẹ́ ń bíyín níbi rèé kábà pé wáyà àná dédé já para sójú títì àti awakọ̀ àtàwọn èrò tí ń bẹ nínú ọkọ̀ àtàwọn tí ń fẹsẹ̀ rìn lẹ́gbẹ̀ẹ́ títì lẹ́bàá ọ̀nà kí ni wọ́n gbọdọ̀ ṣe láti rí dájú pé wọ́n dáàbò bo ara wọn nírúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bóyá wọ́n kàn dédé kan kú pé wáyà àná lọ já yìí kí ni ìmọ̀ràn yín àrọwà yín sí àwọn aráàlú tó jẹ́ pé tí wọ́n bá ṣalábà pàdé irú nǹkan báyìí lójú ọ̀nà kí ni ìgbésẹ̀ tí wọ́n ní láti gbé.
2: Àkọ́kọ́ ná tí wáyà bá já because wáyà tó máa já ò nílé ẹnu kọ́ láti sọ fún ọgbọ́n ti fẹ́ já. Àkọ́kọ́ ná ẹ jẹ́ ká jìnà sí overhead installations wa kama mu shop si be kade ma mu bus stop si be because nibi ti won ba ti mu bus stop si be ko save nibi to ba ti mu shed si be ko save nibi to ba ti mu shop abi to call si be ko save because at that moment in time nkan me nkan awon kan to le awon ewu to le sele o ni born explosion ni to bo se jagba to ja yen a cause explosion to ba ri fuel to ma ran lowo lati jona fuel to ma ran lowo lati jona lara fuel ta so re ni pe nibi to tin kan rawon tin kan rawon tin kan rawon yen ti mo yen o ba ku lasiko yen to ba ri nkan to le fi se mo jade o le jole na
0: kabiyesi olohun
2: o le jo shop ni na
0: fuke bi bi pali nkan to sale sare mu ina
2: yes yes o le cause ina and we no mention so in so passing so le kan yen e ma ka gbagbe pe bi ibi ta won mo ba wa e ka ko won le ko pe bi won se ni overload extension abi socket because by the time don ba to won ba overload e o ma ma gbono a generate heat to ba ti generate heat o ma explode abes in jona to ba de tin jona ba yen to bi to ba tin ri to ba tin ri rubber to de njo to ri o ma ma yo lo ni deji pe ti ma ma ri awon kan mi to ma tun ran lowo lati
0: to bure kesi
2: lati expand dare so ni time you know same thing no lo le sele ni
0: ita
2: lawon bi ti aba ti ri wire to ja e ma je ka sumo be e ka jino si be
0: atakete
2: ka jino si then ni mo ka jino si e ni pe ta ba ni phone number wa e je ka pe ile ise wa then another thing too ni pe e ma je ki a allow eni kankan lati sumo be omo ekere mi le wa ni itosi be o da bi ka ni bi ose bi meji seyin ni ona adugbo mi ti bi ti mo ma n da koja mo ri pe waya janle be mo ni lati duro mo wa pe awon ise wa to wa ni itosi be e ma bo waya janle bi o lakoko na won ti pana but iru awa ta rin lo a le mo bi awon ti pana yen gan but still e fi mo iru ina yen wa ni titan ni tori ki se high tension awon kekeke yen low tension ni but a le mo ina de wa kò sẹ́yìn kan tó mọ̀ irú àwọn tó ń lo fèsì ẹnìkan ló máa mọ̀ pé nǹkan ti ṣe wáyà wa torí ẹni èmi ò ní níná làwọn tó bá ń lo fèsì ẹ wọn ò ní níná àwọn yòókù àdẹ níná ìrọ̀ láti máa gbé àwọn kan níná àwọn ò níná nírú táìmì yẹn tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ bí mo ṣe ń lọ mórí mo dẹ̀ dúró síbẹ̀ pé kéèyàn kankan má bàa kọjá síbẹ̀ ṣé ní pé gbogbo mo ṣe dúró
0: torí pé yìí jẹ́ òṣìṣẹ́ ilé iṣẹ́ IBDC
2: tó
0: yẹ rẹ̀ dẹ̀ yé yín
2: bẹ́ẹ̀ ni so despite pé mo dúró sí ìtòsí ibẹ̀ tí mo dẹ̀ rí àwọn ọlọ́kadà àtàwọn mọ́tò tí ó fẹ́ gba ọ̀nà ibẹ̀ kọjá ṣe pé mo tún rí àwọn tó tún súnmọ́ bẹ̀
0: tó tún ṣagídí
2: kíní yìí wọ́n máa sọ pé mi ò láwọ̀ ẹni tí ó bá tó bá ṣẹlẹ̀ sí tó bá sì wà láyé ló máa lè sọ láàlè sọ fún ẹni tí kò ti ṣẹlẹ̀ sí pé tó bá ti rírun kan báyìí sá fún ni o jẹ́ níbi tí mo wà yẹn náà tí mo ti ń lé àwọn ọmọ kékèké mo tún rá ọmọ tó ń fẹ́ súnmọ́ bẹ̀ nǹkan ṣeré náà máa pè é but kì í ṣe nǹkan ṣeré a ní irú àwọn installations wa bíi feeder pillar láwọn ibi tí ò bá ti wà cover because most time ibẹ̀ yẹn máa ń wà cover níbi transformer àti feeder pillar transformer àti feeder pillar wọn máa ń wà pọ̀ ni tẹ bá wo design transformer àtàwọn wires tó wà níbẹ̀ ẹ máa pẹ́ wà colored àwọn wires tó ń lò fún blue red àti yellow wà colored àwọn kékeré like color but ọmọ mi tí ò bá ní lọ́mọ kékeré mi tí ò bá ní òye wípé ó léwu láti máa wọnú bẹ̀ torí pé kò wà covered yẹn ó lè wò pé ibi ìṣeré ni so ẹ jẹ́ ká sọ fún àwọn èwe wa wípé ó léwu láti máa rìn nítòsí
0: rérégbèrégbè ibi tí nǹkan yẹn bá wà
2: bẹ́ẹ̀ ni then àwọn àgbàlagbà náà ẹ jẹ́ ká jìnà sí irú ibi tí installations bá wà tí kò ní fence abi ko fi wire ti won fi cover ibe ewu to wa nbe o lagbara gan
0: e je sare bi ni bere kan tori akoko ti ko wa ni papa mara eyi mo si fe ki ya fi falele atade ba lawa ka won na o menu ba oro kan tabi meji papa julo awon oju opo ti awon onibara ile se IBDC ti won le to mo ma fe san owo ina won ibi mo nlo ri olohun mo jari ko se dada oro ina la nso yi ina oba ka ba pe waya na jale panu ide lori bayi gba abi boya kiosk ni waya na ja sibe gba eyan se nbe ninu ile abi eyan nbe ninu kiosk ohun kini igbese idaabo bo ara eni akoko yala eni ti nbe ninu ile tabi ninu kiosk yen tabi awon ara adugbo ti won ri isele yen kini igbese akoko ti won gbudo koko gbe lati dola eni ti nbe ninu ile ati lati ri daju pe waya to jaun ko mu ipalara ba eni ti nbe nule
2: awon so kini kan wi pe safety first ni bi te ba tin ri danger e ma ti so pe e fe try lati dabu bo nto wa nule eni ti o fe le dabu bo yon koko ro wi pe ibi to fe lo se ewu to wa nbe ti kuro nbe ti ewu yen o ba ti kuro nbe e ma ti ni lopon lati wo nbe
0: okay
2: e ma ni lopon lati wo nbe then for ni to wa ni nule nkan to le se ni wi pe at that moment in time ko ma fe work on irin I'm talking ko ni last week ani stepping potential ati touching potential nigba ti to ba pe irin ni container le ni e wa ti wire de ti jalu odo e n to ma se lasiko yen oju pe ko parapo
0: ko sun ese re
2: ko sun ese papo to ba re pe o le ka ese kan ro ko ma up ba yen ti e ma fi
0: e ni se lanka lanka jade
2: be ni to re pe o le fe o le sun ese papo ko a ma move ko ma ya ko ma si distance laarin won ko ma wo lo ti to fi ma jade sita ki to wa se pe ko sun jade sita nikan awon ni kini ta awon yi electricity only radius ti NF to fi ma save to ma rin be to fi ma fi save some people say like bia 2 or 3 meters but normally it should be like kind of maybe at your face save ara it should be bia 5.5 meters ta ma so make am observe ka try lati wo ese be ta ma fi de oju 5 or 6 meters sibe so ta ba ri yen se that is to ba di pe ko to pa na ni yen because mo nkan ta so yi oju pe laarin iseju pe se ni iseju aya ni ina ya pada won pada pa na yen so to ba di pe le ti won pa ta se ro pe waya yen si njo o si njo loju kan e je ka observe iru nkan ta so yen kama ta ba ja ese ama pada fese si nkan to nje stepping potential ibi ti no e wa ama pada fese sibe because kilo se le gba yen oju pe irin ti waya yen lo gbe nuba ile le lo wa so irin yen no ma ti no ti ma wa ni ara irin yen de gbo awon to ba de sumo ara irin ina yen amu won so kí o ma fara kan irin débi pé ma di nkan tó ń jẹ́ touching potential then ká dẹ̀ ma la ẹsẹ̀ ká ma la ẹsẹ̀ débi pé a ma lọ fara kan a ma lọ fẹsẹ̀ kan nkan tó ń pè ní touching potential
0: ada
2: so tó bá rí báyẹn ta wa ti kúrò àwa ta wà níta oore kan ta le ṣe náà ni pé ká pe phone number wa waya na ja si ibi bye so kon le pada ton le pa na so awon yin la le confirm fun wa pe ton ti pa ina yen o ka to wa le so pe alanfani lati wole sugbon e to
0: ti le pa dan awon to n ta le wole
2: awon to wa
0: ni tin benu le le jade
2: Yes, but báwo lẹ́yìn ṣe máa mọ̀ bóyá àwọn tó wà ń ta bóyá
0: wọ́n ti pa náà
2: àbí wọ́n ti pa náà ẹni sùúrù di ìgbà tí àwọn òṣìṣẹ́ wa bá débẹ̀.
0: Tọ́ ọ̀dà ẹyin torí àkókò tí n kò wà ní rúgà láàárọ̀ tù ní bó bá di ọjọ́ mẹ́jọ bó bá ṣe ṣe nípa nù ọ̀lọ́ aṣojú òpó lẹ̀ ẹyin fún àwọn ara ilé láti béèrè ìbéèrè tí ó bá ń ta wọ́ tasẹ̀ lórí òkun wọn pápá jùlọ lórí ẹ̀kọ́ èyí tí ẹ̀ ń kọ́ wà yìí 0913655695 52 ní nọ́mbà tẹ́lẹ̀ àǹfààní láti pèsè kó tó di pé àǹfààní láti gbé ìpè kan tàbí méjì.

0: ẹnìkan náà wà nígbà yẹn ní Second Street ilé wa ni lọ́dún náà tí mo padà táṣìírí padà tú. Ẹ mọ̀, obìnrin ni mí, ara ìgbónára. Mo ti confront àlè rẹ̀ tí mo bá kà á pé mi àti àwọn yẹn jọ make dialogue. Ó ti máa ju 7 lọ, 7 different women. Tí màmá bẹ àwọn yẹn pé ẹ jọ, kí ni ìwà ẹ̀dá mi tó sọ fún yín kí n lè adjust nínú ilé. Nígbà táwọn yẹn bá máa sọ̀rọ̀, àwọn nǹkan tí mi ń ṣe rárá, wọ́n lè sọ fún wọn wípé ẹ̀yin mi kì í manage nǹkan sá, pé bóyá tí ò bá sí nǹkan, pé bóyá mi kì í ẹ̀ ń díọ̀ situation tó bá ti dé. A pé àwọn nǹkan tí ò ti ẹ̀ jọ mọ́ mi ni làwọn yẹn ò sọ. Màwa máa sunkún pé ó parọ́ mọ́ mi ni. Kó lè ní access láti bá yín sùn, ó ní nǹkan tó ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn tó mọ̀ mí ni. Màmá tó sọ fẹ́ láwọn yẹn wípé ṣé ẹ mọ̀ mí ni. Ládùúgbò ẹ mọ̀ mí, ẹ gbọ́ nǹkan báyìí sí mi rí. Táwọn yóò ní wọ́n ṣá ní mọ nǹkan tí wọ́n á sọ. Màṣá kọtì ẹ̀ off. Àṣà bá fa lóríṣiríṣi tí mi ò lè kà. Ọlọ́run ṣàṣe àkówá sí ilé wa. Nígbà tá a kó délé wa. Ọ̀dọ́ nígbà tá à ń ṣiṣẹ́ ilé yìí, ó mọ nǹkan wà. Èmi ò mọ̀ pé nǹkan kan wà láàrin wọn. Mi ò mọ̀. Ìgbà tá a wá kó dé sáìtì wa, ọlá bí mo ṣe máa ń ṣe pẹ̀lú àwọn èèyàn, torí auxiliary nurse ni mí. Mo dẹ̀ jẹ́ nìkan tó wà jovial. Mo dẹ̀ níwọ̀nba mo máa ń ṣàánú. So má nǹkan wá wà ládùúgbò wa ń bí báyìí. Òun ló máa ń bá wa san oko nígbà tí àti ìparí ilé. A bá wa san oko, a ṣe gbogbo ẹ̀. Tí information kan bá wà ládùúgbò, òun ló máa ń hìtì wa ní ìgbà táwa ilé tenant pé nǹkan kan bá ìṣẹ̀lẹ̀ ládùúgbò ẹ yọjú o, sí site ẹ yọjú o. Má yẹn ni ó wá gbà táwa kó dé bí báyìí tó ń lọ bóyá bí ọdún méjì. Má yẹn ló wá pè mí pé mọ̀mí, tóun ò bá sọ nǹkan tó ń ṣẹlẹ̀, ìṣẹ̀dá yín ò bí òun. Epo yín, ata yín tóun ti jẹ yóò ṣèdájọ́. Mo ní kí ló ṣẹlẹ̀? Ó ní ṣé mo mẹni báyìí. Nígbà tó wá júwe, ó di ẹni tí èmi àti ẹ̀ jọ ń ṣe meeting olóògùn. Lady yẹn ni secretary wa, ó ti bí ọmọ kan, ilé ọkọ ló wà. So nígbà tó wá sọ, orí mi ṣàkarin pé kò jẹ́jẹ́ lóòótọ́. Wọ́n á sọ fún màá yẹn pé kó jọ, kó jẹ́ kí n, kó bá mi get number woman yẹn. Ó ṣàbá mi get number, ó fún mi. Ìgbà tó fún mi ní number tí mo dá number lórí fóònù ọkọ mi, ó gbórúkọ ẹ wa. Mo ṣáà wò pé ọ̀rọ̀ yìí máa ń jọ tòótọ́. Mo wo call log gbé gbogbo ìgbà tán ti jọ sọ̀rọ̀ lórí fóònù asat Saturday. Orí wa fọ́ mi wá pé every blessed Tuesday la máa ń ṣe meeting NAPMED ológun. Lady woman ìyá dẹ̀ ṣe dáadáa, ṣe gbogbo ẹ̀ sí mi. Even òun náà ń ta oògùn tí mi ò bá sí nílé. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ nílé pé bóyá àwọn ọmọ bóyá rẹ nìkan gbóná o, mo tún máa ní káwọn ọmọ lọ gba oògùn lọ́wọ́ ẹ̀ tí mọ̀ pé mo tẹ́nítì ká ni. Tó bá ti fáwọn ọmọ mi ní tí ò yẹ kán lò, táwọn ọmọ ti gbé jẹ tó ti sọmọ dìdàkudà mọ́ mi lọ́wọ́ ńkọ́. Gbogbo inú ewu yẹn lọkọ mi fi ayé mi sí àti àwọn ọmọ. Gbogbo yẹn kò stop ẹ rárá nílé tenant. Ó tún gbé dé site níbi tá a kọ́lé sí ta là ń gbé. Àwọn woman yìí náà dẹ̀ rí landlord ni wọ́n. Ó dùn mí. Ìgbónára yẹn mo fi wá lọ bá woman yẹn pé ìyá alágbájá kò máa yẹ kó jẹ ẹ̀yìn. A ṣàjọ pariwo léra wa lórí. Mo ṣàwálé the nursing ti máa rí ni wípé ọlọ́pàá dé. Ó wá arrest mi. Woman yẹn lọ make report. Ọlọ́pàá wá arrest mi Adé police station. Nígbà dáta Adé police station tá à ń lọ, ìjọ yẹn jọjọ Saturday, wọ́n jáde landlord meeting. Wọ́n ń bọ̀ nílé àwọn ọkọ mi. Orí ọ̀kadà ni mo wà pẹ̀lú ọlọ́pàá. Wọ́n ṣá ní ibo ni mo ń lọ. Mo ní àlẹ́ yín ló wá fọlọ́pàá arrest mi o. Bí landlord méjì gbọ́ nínú wọn, mo ṣá lọ. Kò pẹ́ rẹ̀ àwọn náà bá mi ń bẹ̀. Wọ́n ṣá ń béèrè ọ̀rọ̀ ní ẹnu wa. Mo ṣá ṣàlàyé. Wọ́n ní bó mo ṣe mọ̀, mo ṣàlàyé bí mo ṣe mọ̀. Wọ́n ká wa méje àwa mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n ní a wọlé àṣà wọlé àròjọ́. ase gbogbo e won ba bi oko mi lere pe se looto ni ko roro so oko woman yen na wa nigbati asarun rojo musa lament gbogbo nkan to sele musa soro woman yen na sa soro bi pe ohun o ni nkan kan fi oko mi se pe oko mi gangan e lo threatening life ohun ni oko woman yen sa na wo so pe pejo olopa so n le soro ma awon olopa ni ki ma yen soro yen oko woman yen o ni ko soro oko woman yen wa da wi pe pe ko si n to n lo ti yawo ohun o so fun gbogbo bi daddy ise ma send owo si yawo ohun gbogbo en yawo ohun ma so fun ohun lohun ni ko ma gba owo lowo won o ni nigba kan o ni daddy yi yawo ohun ati yawo won won pari meeting o ni daddy yi wa dogbon pade yawo ohun ni kona bi pa won ti lose contact e pe ko fun awon pada o ni yawo ohun so fun won pe kan duro ohun bo o lo wole wa o ni yawo ohun so orun wa ni njo na o ni yawo so fun pe ya abo wa ri eni bayi bayi ma ton o ni ohun lo so fun yawo ohun pe ko fun mo ni number pada o ninu ile lohun wa njo na o ni nijo bayi teyan ti yawo ohun jo nso ro nbi bayi o lohun wa nbi bayi to ohun duro ohun lo ngbe yawo ohun wa sibe o ni ko si n to n lo ti yawo ohun so fun awon olopa ba ka wole ri pe ha daddy e ti ku won ti isanyen ni te fi yin ale yanyanyan to fi di pe ale ati oko re won di couple lori yin se mo pe ti ku won kan ti isanyen ni ti okunrin yi to ba di couple pe ki yawo re ko egba ko gbun lo so nte to ba ti fe to ba ti di stage pe boye meji jo wa ni ko wole ko video yin ko ma ko bill yin pe okay te ba fe ki asiri yi link out iye bayi le gbodo san in te gbodo mo fun lo soso ni se ti ko sinu wahala awon lopa yen ba soro si won gan pe ibi te ba de daddy e stop ale yiyan e stop ale yiyan awon landlord meji to tele won na na lanu pe ha asayan ju oro awale tori e ni mo fi kuro ninu meeting yen ni mi o fi lo si ru meeting yen mo ni mo fi lo join egbe mi
1: e ja se bayi e lari waju dobirin won tu dake na ja sare lo eka polowo ja wa an pada bo story yen le gbo tan loni
2: bolo n ba je o le gbo tan loni ko ma la fe
1: ko da n gba ti rojo ekun lo fi rojo fun awon la ni ko ma sokun ko fara bale dada gbogbo eyin ti e gbadun oko yin gbogbo eyin te loko tan to wa di wahala
2: tan de han de mo yin lowo to di damu
1: olohun yo ba mi ko si awon oko yin lokan
2: ami o
1: tori pe okunrin ti ba yin yale iru yawo onu ile re iku ni won jo nsun iku ni won jo
2: taludo
1: olon daku
2: yawo re nba ku taludo
1: yawo okunrin ti tokunrin ba yale yawo e nba iku taludo ni bojo mere na ni yale
2: oko re nba ku taludo
1: nba ku taludo ni ti ku ba ida double six e nba ku taludo ni e ja lo e ka polowo ja wa
2: ah

lẹ́yìn yẹn wọ́n máa kaná wá wà ládùúgbò wa. Wọ́n máa yí mo máa ń ránṣọ lọ́wọ́ ẹ̀ tẹ́lọ̀ ni mo mú gẹ́gẹ́ bí azen bí oyi sister to sister ṣá. Mo wá máa ń rí nọ́mbà ẹ̀ lórí fóònù ọkọ mi náà. Kí ni nọ́mbà ẹ̀ nìyí wá? Mo wá rò pé kí ni mo lè ṣe o, mo wá fa wọ́n máa yín mọ́ra, mo wá lu ọgbọ́n obìnrin fún un pípé ìyá alágbájá ṣó dáa bẹ́ẹ̀ ẹ̀ ń jí mi lẹ́sẹ̀. Kí ló wà láàrin ẹ̀yin àti bàbá alágbájá? Bó ṣe kún lẹ́nu mo dẹ̀ máa ń fún un ní nǹkan. Ìgbà míì mo lè rí i tójú ẹ̀ ṣe bákan bàkan màá kàn pé ìjọ ráìsì agolo márùn-ún, ìjọ gàrí agolo márùn-ún, ìjọ kí n tí àwọn ọmọ ẹ̀ tọ́mọ ẹ̀ tó bá mọ ọmọ ẹ̀ wà pàrọ̀ ọmọ òun ò yá tó bá ní kí n bó ń ta oògùn alákàpọ̀ mo lè ní rárá. Oògùn alákàpọ̀ ò dáa fún ẹ̀tì ọmọ yẹn. Ẹ gbóògùn olómi ẹ lọ lò fún anytime tẹ bá rówó ẹ mú wá. Gbogbo tí mi kọ́ wúmà yẹn lọ́rùn ni pé pẹ̀lú gbogbo bí mo ṣe máa ń ṣe sí yín sọ yẹ kẹ́ ẹ ṣe báyìí fún mi. Ó ṣe kún lẹ́nu ó bá gbá mi lẹ́sẹ̀ pé mọ́ mi lágbájá ẹ dákun ẹ pa àwọn lẹ mọ́ pa àwọn ta. Òun ti sọ fún dádì yín pé òun ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ládùúgbò pé àwọn ni wọn jẹ́ kóun gbádùn every time pípè ni tí sóun wálé àwọn ni. Ó ti sú òun pé kí n jọ kí n bóun bẹ̀ wọ́n kí n jẹ́ ká mọ̀ wípé mo ti mọ̀ mo níṣẹ́ lóòótọ́ àwọn ni wọ́n tẹ́sìn ó lóun ò parọ́ ní kí n bí wọ́n bí mo ṣe bí wọ́n nù ni a bá ń wò. Sáfiṣe ni ìtẹ́ ṣe ní tẹ́nàntì tún bá dé ilé ara wa. Ẹ jọ̀ọ́ níbo la fẹ́ tún kó lọ ṣá fẹ́ sílé kúrò nbí ni gbogbo yẹn náà lọ àìmọye tí mi ò lè kà. So níbi iṣẹ́ rẹ̀ náà the same thing mo kàn ti wá wò pé òkè o mo ti yan tèmi asfáàtò ń tọ́jú mi ó ń tọ́jú àwọn ọmọ ó ń sanwó school ó ń sanwó oúnjẹ sílé ni tó yànnà jẹ́ ń fi sílẹ̀ ọmọ fi sílẹ̀ àìmọye mi bó ṣe wá di ọdún tó lọ mo wá bẹ̀rẹ̀ sickness màṣá máa sick màmá sick àwọn àìsàn wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ kí ló dé mi kì í ṣe sickler kí ló ṣe mí jóun gbogbo ilé ìbẹ̀rẹ̀ ìgbà míì mo lè má rorun sùn ìrònú dé ìfúnpá mi ń gbà mí á ga ọwọ́ mi á máa kú oríṣiríṣi á máa ṣe mí màṣá máa ẹ mọ̀ as in nọ́ọ̀sì tí mo jẹ́ màmá fúnra mi ní self medication àwọn doctors mi náà tí mo ní lẹ́gbẹ̀ẹ́ màá sọ fún wọn sọ fúnra mi náà mo kìlọ̀ fúnra mi wípé lórí ẹ ó pé o mo kìlọ̀ fúnra mi pé depression ni ló fẹ́ ṣe mí. So má kàmọ ara mi dá bó ṣe wá di ọdún yẹn ọmọ mi àkọ́bí ó parí school

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Àtinú ìyàrá ìròyìn Diamond 88.7 FM. Ìlọrin, ìròyìn, ẹ̀kúnrẹ́rẹ́.

ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Rẹmi Tinubu yóò ṣe ìfilọ́lẹ̀ ètò pínpín oúnjẹ kan ní ìpínlẹ̀ Ògùn. Oyèbáyé ti fohùn lédè ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ ẹgbẹ́ òṣèlú APC láti ṣe àgbéyẹ̀wò àbájáde ìsìnkú gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ òṣèlú APM ló borí nínú ìjókòó tó wáyé fún ipò alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Bauchi. Ọ̀gá àgbà ọlọ́pàá Dìísù jáwá kíwọ̀wọ̀ fún àwọn èèyàn kan jáwọ́ láti máa ṣe ìdájọ́ ojú ẹsẹ̀. Ní ilé òkèrè, ààrẹ ilẹ̀ Sámíà ti wọlé fún sáà kejì bí ó àwọn olùdìbò ìdá 80% kan ṣe dìbò fún. Àgbẹ̀ NFF ti pàṣẹ fún àwọn olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù sọ́kà kan sí Kanye Bana bí wọ́n ṣe fìdí rẹmi ìdíje WAFCON tó wáyé ní ilẹ̀ Morocco. Ẹ̀ka san akíwa pé a kú ọwọ́ lẹ́nuṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kẹ̀yìndà amọ́lẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéjẹmi lóyún yìí kálọ̀ fún yín pé ẹlẹgbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net wọn YouTube wa ní Diamond 887 FM. Ẹ̀kúnrẹ́rẹ́ náà bọ̀ lẹ́yìn sinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akẹyìn pé ẹ kú ìkàlẹ̀.

0: lórí social media èmi ọmọ yín ni pretty by ni mo ṣe fídíò yìí lónìí láti update everybody as you can see I'm at Bola Kalẹ Street ṣeré white house yẹn lẹ́gbẹ̀ẹ́ gate black yẹn ibẹ̀ gọ́gọ́ ní ilé mi gbogbo eré tí mo máa ń ṣàyè every morning ni mo máa ń ṣe ní 7 a.m. every day mo ṣe máa ń keep fit lélẹ́yìí ẹ̀rí shape mi ni kàn sí ọgbà ọmọ lótú yìí.
1: Ó mà ṣe o, o sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndú ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn, ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì í ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra, mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
2: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: kò sí problem na wọ́n sì báyìí ẹ bá ti jọ sọ̀rọ̀ bó ṣe mo mọ̀ má wọ̀rí sórí bó ṣe wà yín ó mọ̀ yàrá rẹ lọ́dọ̀ mi sórí bó ṣe wà yín ó tóbi lọ́wọ́ mi gan-an rọ́mọkẹ́ ilé náà mo wà síbi sẹ́kẹ̀ pẹ̀lú lórí fídíò kọ̀ọ̀ nílé ni mo wà náà jáde ilé náà mo wà kò sí problem. Rọmọkẹ́ ọ̀rẹ́ máa ń fọ́ nígbà míì má wọ̀rí sórí gbogbo tó ń sọ ọlọ́run ní bọ́lọ̀ sínra wa nìyẹn o ìrànlọ́wọ́ làwa ń ṣe inú ayé bọ́lọ̀ sínra wa ni ká ràn yẹn lọ́wọ́ ká sórí fún yẹn ká ṣe gbogbo ẹ̀ gbogbo tó lo nílò ń sin báyìí ṣe bí fún àǹfààní ayé rẹ ní báyìí ló ṣe tẹ̀síwájú ni ìyẹn ìṣe problem náà ó dáa má wọ̀rí mo ń gbìyànjú agbára mi wà á rọ́wọ́ mi má wọ̀rí kó tó di weekend wà á rọ́wọ́ mi ṣebó ní sì ni monday wà á rọ́wọ́ mi má wọ̀rí rọ́mọkẹ́ owó tó ń ṣe yìí ó dáa mo ti gbọ́ ó jẹ́ kí n pè padà tí wọ́n sọ máa pè padà.
1: Ìgbà wo lẹ wọlé?
0: Ṣé ìgbà tí mo wọlé ṣé bí mo ti ń wẹ̀ látọ̀rọ̀ mi náà tó jókòó tì mí láti bí ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn.
1: Tọ́ ẹ dákun ta lẹ́ ń pè.
0: Kò rọ̀ rí òye mi o.
1: Mo ní ta lẹ́ ń pè lórí fóònù.
0: Nígbà tí tí
1: o ti gbọ́ ọmọkẹ́. Mo sábà kórúkọ mi èyí jẹ́ rọ́mọkẹ́ kí wá tó ní rọ́mọkẹ́ wo ló tún jọba nú ayé yín tó tó bẹ́yẹn. Rọ́mọkẹ́ wo ló jọba nú ayé yín tó tó bẹ́yẹn tí ò sí bẹ́ẹ̀ ti jú fún mi àbí ẹsẹ̀ kan láti bàtẹ́ ti wọnú ilé ẹ wá ń pe rọ́mọkẹ́ ìbámu rọ́mọkẹ́ mú kórè ẹranko kí ló ṣẹlẹ̀. Mo ń dá yín lò bàbá Sadé.
0: Mi ì lè pè yàn lójú ẹ ni ṣé kí n máa lọ kọ́ ní kọ́nà yẹn ló tẹ lọ́rùn.
1: Gbogbo ibi tó bá ti wúrí ẹ ti lọ mọ́ ọkọ bọ̀ tẹ́ ń pe obìnrin lójú mi ò rò pé kò pọ́ yín lè kò pọ́ yín lè o ìyàwó ilé sáà ni mí.
0: Ṣé mo mọ̀ pé ìyàwó mi ló jẹ́nu ilé yìí ṣé mo wá fẹ́ lómìn wá bẹ́ ẹnu ilé ni àbí mo sọ pé mo gbé ìyàwó mi.
1: Díẹ̀ díẹ̀ náà ni tíṣọ́bì ọba dégbò ni àkọ́kọ́ ké sónú gànbe.
0: Ṣé rọmọkẹ́ yẹn ló ń bí ẹni inú báyìí?
1: Olóńbí mi inú ò torí bí ọmọ bí tẹ́ títún di bàbá rọmọkẹ́ bóyá sì tún ti ní rọmọkẹ́ ní gbòòrò ni mi ò mọ̀. Kí ni kí n wá ṣe? Iṣẹ́ wo lẹ àwọn èèyàn wo? Irú oore wo lẹ fẹ́ ṣe fún un?
0: Mi ì lè sọ̀rọ̀ fún rọmọkẹ́.
1: Ó dáa ṣé bẹ́ẹ̀ sọ̀rọ̀ fẹ́mi náà gbé mi sínú ilé. Ẹ sọ̀rọ̀ fóònù náà kẹ́ fẹ́ síbì kan náà.
0: Nǹkan
1: tí mo fẹ́ tẹ̀sẹ̀ sẹ́ẹ̀lẹ̀.
0: Ṣé mo ń ṣe tó yẹ kí n ṣe fún ẹ̀kọ́ sẹ́nu lẹ́nu àwọn ẹbí òkú
1: yìí náà? Ṣé bí ti bẹ́yẹn wá ni ẹwọ ẹja sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wá ṣé bí irú yẹn wá ni? Ẹ̀fẹ̀ ìyàwó mi ilé mi lẹ̀ ń sọ fún mi yẹn o.
0: Ni mo fẹ́ fẹ́ ìyàwó mi ilé.
1: Díẹ̀ díẹ̀ náà ni ṣe bẹ́ẹ̀ ń bèrè pé kí ni mo fẹ́ kí lẹ̀ ṣe fún mi.
0: Kí ni mi ì ṣe fún ẹ sọ fún mi?
1: Ṣé kẹ́ wá fẹ́ ìyàwó lé mi ló wá di kókó ni nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe fún mi?
0: Mi lè gbé kọ́ọ̀lù ń ṣe kí epo obìnrin lójú ẹ̀ mi lè gbé kọ́ọ̀lù.
1: Ṣé mo lè pe ọkùnrin lójú yín? Kí n gbé kọ̀kìndẹ̀ pe ọkùnrin pé ẹ̀ ló o ṣé dáadáa ni o ṣó o sùn ṣó o jí kí ló jẹ kí ló bó ló ṣe sùn bó ló ṣé ẹ̀yin gan onímọ̀ rò pé kí ló ṣẹlẹ̀.
0: Ngbà tó fẹ́ jápa kó.
1: Ẹ̀yin ò sì fẹ́ jápa nísìnyí lẹ́ ń pe obìnrin lẹ́gbẹ̀ẹ́ mi. Lẹ́hàn ni ẹ̀ lẹ́ ń sùn tí àbí ẹ̀ gbọ́ pé mò ń gbọ́ gbogbo nǹkan tẹ̀ ń sọ mò ń gbọ́ gbogbo nǹkan tó náà ń sọ.
0: Dàlí lásán ìdọ́sí mi pé bóyá.
1: Rárá omi ni o omi rárá.
0: Ó yẹ fi ọlẹ̀ ó dàbí pé ọ̀rọ̀ rẹ ò fẹ́ yé mi mọ́.
1: Kò lè yé yín tẹ́yìn ọkùnrin bá ti bẹ̀rẹ̀ tán nǹkan tí yóò jáde ńbẹ̀ náà nìyẹn.
0: Ọ̀rọ̀
1: rẹ ò fẹ́ yé mi ó dàbí pé. Kò lè yé
0: o da
1: ti yín ni o da
0: alo osun osan
1: e je nsun eyin na le je nsun
0: osun osan

0: ó sá ń pa mí lẹ́yìn látàárọ̀ ni ó rọ̀wọ̀
1: kẹ́. Ẹ tún wọnú ilé ẹ tún fóònù ẹ bá mú fóònù yín.
0: Kí ló
1: dé? Ẹ fún mi ní

0: ọ̀rẹ́ tá a tún pè náà ń sìn báyìí wọn tó náà tó ń sọ lẹ́nu nǹkan tó náà tó ń sọ lẹ́nu báyìí nǹkan tó náà tó ń sọ lẹ́nu à ń sọ̀rọ̀ gidi ọ̀nà ń sọ̀rọ̀
1: jákujàku lẹ́nu.
2: Hello.
3: Hello sir.
2: Ah, ẹ ṣe káàsán o.
3: Ẹ káàsán sọ̀rọ̀.
2: Tọ́ a dúpẹ́.
3: Evangelist Kọ́lá Wọlé látòdò tàyè.
4: Ẹ ṣe o dáàdì mi.
3: Ẹ àmì má bínú, mo fọ́lọ́ ń bí o.
4: Dáàdì mi.
2: Dálẹ̀ ń bẹ̀.
3: Ẹyin máa bẹ̀, ẹ má bínú.
2: Dálẹ̀ ń bẹ̀.
3: Ọkọ̀ ò ṣe dà.
2: Aláìdá ni mí.
4: Yẹ sà.
3: Aláìdá ni
2: ṣe dà. Ǹjẹ́ yìí náà ṣe o dá o.
3: Ṣé pé kò sí tíyàwó yín máa ṣe ni? Ẹ fi wá ń gbúdì sí kọ́ ẹ̀ wálé kẹni tí ó rú mọ kẹ́ ẹ̀ ní ṣe ni tó jẹ́ fún ọ.
4: Bẹ́ẹ̀ni.
3: Àkọ́dá náà. Aláìdá ẹsẹ̀ síta ẹ má ṣe lójú wọn náà. Ẹ wá rí sífù kọ́ lójú wọn. Ẹ wá sọ pé kò sí tá bẹ́ẹ̀ ṣe. It's not good like that. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́.
2: Ṣé mi lè pín ilé gbá kọ́ọ̀lù obìnrin lójú ìyàwó mi? Mi lè gbá kọ́ọ̀lù obìnrin lójú ìyàwó mi.
4: Ṣé ẹ gbọ́rọ̀ bá wọn.
3: Ẹ sọ orúkọ obìnrin tẹ́ ẹ gbà
4: fún. Wọ́n sọ.
3: Ìyàwó mi ò kọ́ àní báyìí mo gba òkú tí burú jù náà.
4: Tọ̀ wọn bẹ̀rù mi ni.
3: Kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe?
4: Kò sí nǹkan tí mo lè ṣe
2: fún.
3: Bàbá yín jà o, bàbá yín jà
2: o. Ilé gbá kọ́ọ̀lù obìnrin lójú ìyàwó mi.
3: Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o, ìyàwó má bínú mọ̀ fọ́nà
2: mi. Ilé gbá kọ́ọ̀lù obìnrin lójú ìyàwó mi.
3: Màá bá sọ̀rọ̀ màá bá sọ̀rọ̀.
2: Ilé nígbà. Ilé nígbà o.
4: Ẹ ṣeun sà. Yóò tún wá pe nọ́mbà obìnrin yẹn tó tiẹ̀ ṣe mí ni pé alẹ́ ẹ̀jẹ̀ ìta mo kúnlẹ̀ mo gbóúnjẹ fún wọn. Wọ́n sì ń jẹun náà wọ́n sì ń gbé omi tí mo bù fún wọn gbé kalẹ̀ wọ́n sì ń rí ìsìnkú kọ.
2: Mo sì wà lórí ìpàdé obìnrin lójú rẹ. Èyí lè gba mẹ́sẹ̀jì èyí lè gba kọ́ọ̀lù lójú rẹ.
4: Ẹ kàsán.
5: Ẹ kàsán ẹ kó
4: ètò. A dúpẹ́ sà.
5: Ẹ
2: sì ládùúgbò yín.
5: Ọkọ rẹ̀ yóò mọ̀ tó kí ká lọ bọ́ọ̀lù yóò mọ̀ ní àdúrà àwọn ọ̀nà ọ̀dà àwọn
2: ọ̀nà.
5: Ṣé nígbà tí ó yẹ báyìí àwọn ọ̀dọ́ ẹni tí kọ́ ìlú lọ lè jẹ ọkọ̀ rẹ̀ padà tà. Wọ́n sì ń ta ara sọ̀rọ̀ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ àwọn. Ẹlẹ́ẹ̀kejì. Ìyàwó.
2: Ìyàwó.
5: Ìyàwó yìí ní àwọn ọ̀dọ́
2: kò sí rádàrá kankan tó jẹ́ pé kinní kankan rádàrá wo.
4: Tíyín ni wọ́n ń sọ fún yín.
2: Èmi kọ́.
4: Tíyín wọ́n ń sọ fún yín.
2: Lẹ́mi lè gba kọ́ọ̀lù obìnrin lójú ìyàwó
4: mi. Ẹ́ bí fẹ́yìn kù lẹ́ẹ̀rín èmi pẹ̀lú yín ni. Nígbà tí wàá fẹ́mi sínú ilé ńkọ́.
2: Ẹni tó lẹ́rù ló lẹ́rù.
4: Ní ká máa fẹ̀yìn ẹ̀bẹ̀rẹ̀ ká máa fi jẹ mí ń sun.
5: Pẹ̀lú ẹkú ètò.
4: Ẹ ká sùn.
5: Orúkọ mi ni Kọ́hìndé Ìtàkùrè.
4: Ẹ ṣeun sà.
5: Ìjọba Ọ̀ṣà àfọwọ́fà wa ń bẹnu kí ló dàrú tó ń fọwọ́fà yìí bẹ̀rẹ̀ ṣe yìí
4: tọ́
5: lẹ́bà tí ẹ ṣerú nǹkan ìta ló yẹkẹ tí máa pè kó yẹkẹ pẹ̀lú ìyàwó yìí
4: tọ́ sẹ́yìn náà rí báyìí
5: ìgbà tí ìyàwó yìí níjà tẹ́lẹ̀ ẹ bá níjà tẹ́lẹ̀ ní ìyíde àdúgbò kútọ̀ bóyá ìlú ẹ fẹ́ fi ìyìnbó ní pọ́lísítẹ́tì ni ẹ máa ṣe bẹ́ẹ̀ mọ́ kò dáa tẹ́ ṣe wọn dáa o.
4: Ẹ ṣeun jàre. Sẹ́yìn náà rí bá. Ìgbà táàfin bẹ́ẹ́sikẹ́ táàfin jẹsẹ̀ mọ́ ẹ rántí gbogbo wọn yẹn ẹ bẹ́ ṣe ẹsẹ̀ ní ẹsẹ̀ ẹlẹ́dàá mi. Ọ̀sẹ̀ ló ń fẹ́ ìyàwó mi ilé mi ni.
2: Ìyàlọ́ bẹ jẹ.
4: Gbogbo bó ṣe ń sọ̀rọ̀ yìí mo ti mọ̀ pé ọ̀fẹ́ fẹ́ ìyàwó mi ilé mi ni. Mi ní báyìí bọ̀ lóòótọ́. Bọ́ ẹ sọ fún mi pé fẹ́ ló mi ilé mi o. Ẹ sọ fún mi bẹ́ẹ̀.
2: Ṣé ìwọ ló máa bọ́ ìyàwó mi?
4: Báyìí ẹ̀yìn ọkùnrin ṣe rí náà nìyẹn. Ẹ̀lú ẹ bá sọ ma. Yes ma.
6: Ìyá Rọ́mọkẹ́ ẹ̀yin ní ìfún ní
4: sùn. Ìyá Sadélè ni ìyàwó tó fẹ́ fẹ́ lémi ní Rọ́mọkẹ́.
6: Ẹ̀yin náà wà ní sùúrù.
4: Tọ́. Yes ma. Yes ma.
6: Bàbá Sadé. Bàbá Sadé sábà mọ̀ pé ìyá Sadé lè kọ́kọ́ mọ̀ tẹ́lẹ̀. Ìyá Sadé tẹ̀ ti kọ́kọ́ mọ̀ tẹ́lẹ̀. Ẹ jẹ́ ẹ̀ ṣe báyìí.
2: Ẹ jẹ́ ẹ̀ ṣe. Tó lọ àlọ́ àwọn ẹ jẹ́ ẹ̀ ṣe.
6: Kí wọ́n lè bá fi ní rẹ̀ kọ́. Bàbá wa ní ẹ ṣe báyìí kò ní inú ilé yìí kò ní sọ.
4: Tọ́.
6: Àfi ká ẹ ṣe kí wọ́n fi ní rẹ̀ kọ́.
4: Sẹ́yìn náà rí bá.
6: Bẹ́ẹ̀ni ẹ̀yin náà lè fi gbádùn.
2: Bẹ́ẹ̀ni
6: rẹ̀ kọ́.
2: Mo le gbobi mi wale wa mu mi se do re phone mo te pe ti o pa yin tin palantia igbe wale
6: o da be se fa onji toro pini de mi na
4: ko e se mo
2: e lo gbe wale ko si ti o se oko re ni wo je mo sanwo ni re fa forela mo sanwo ni re fa forela
4: se ngoro
2: lo te wo da pada o bo da fa forela pada fa forela mo sanwo ni re fa forela mo
4: sanwo ni re lo le jade ka le ri bro mo ka gbe wale
2: ile jade five foreign abo san lori re bo se wa five foreign la se owo keke five foreign le gba ti mo fe lodun bi
4: se bi wa da pada fun ya be gba pada se bi wa fun yin pada be gba
2: five foreign abo san lori owo pe mo fe omo se san fun abi.

0: lórí.
1: Àlọ́ ìwé pọ̀ alẹ́ máa ti níyàwó mi.
0: Ọlọ́kọ mi lórí.
1: Mo lànà nù àlá o.
0: Èmi làlà o. Báàbí mọ̀ ló fún mi lóko
1: o. Kí ló wá kàmí ṣe bí súnà rẹ ni.
0: O pè mí lóko lọ́kọ mi lórí. Kò sí ọ̀nà o. Ọ dàmọ̀.
1: Kí ni ìdààmú? Kí ló ṣe fún mi?
0: Ìṣe mẹ́wàá fún ọ.
1: Kò sí mẹ́wàá tó ṣe níbi kankan.
0: Ọ dàmọ̀.
1: Kò sí kankan tó ṣe. Àlàó. Kò sí nǹkan tó ṣe.
0: Kò sí ti ṣe.
1: Ọtí so yọ gamadi ọtí dáláwá dẹ̀dì àlàó.
0: Èmi àlàó. Èmi àlàó àdé àlàó àlàó ewúrẹ́. Èmi mọ̀ ní èmi àlàó.
1: Kò sí ètò kan mi.
0: Èmi àlàó tọ́kì. Kò sí ìyọnu. Ẹyin tẹ́ ń gba anulé bó ṣe mọ lórí ètò tá a pè ní.
1: Nídìílé tiwa.
0: Adúpẹ́ fún ìdásí yín. Kò ní bàjẹ́ lógo tọlọ́m. A ti yẹ ju eléyìí ibi tọ́rọ̀ dídó re o láàrin mọ̀lẹ́bí kan ibi tọ́rọ̀ dídó re o. Ọ̀rọ̀ ohun ó kọjá sọ ọkọ a máa pe obìnrin lójú ìyàwó rẹ̀ kò respect ìyàwó rẹ̀ bí ìyàwó ṣe sọ ni ìyàwó ní kò respect òun. Yóò mọ̀ pé ọkọ yóò mọ̀ pé obìnrin mi ní ẹgbẹ́ òun yóò mọ̀ sẹ́ni mẹ́sẹ́jì obìnrin mi lẹ́gbẹ́ òun yóò mọ̀ gba mẹ́sẹ́jì obìnrin mi lẹ́gbẹ́ òun kò tiẹ̀ rí òun bíi pé òun wà gẹ́gẹ́ bí ìyàwó ilé rẹ̀ ṣùgbọ́n tọ̀ ìlérí wọn nídàá adúpẹ́ yìí tẹ pé wá yìí tẹ fi àtẹ̀sọwọ́ ìlérí wọn nídàá lórúkọ tọ̀ lọ́ adúpẹ́ ò lọ́wọ́ yín o títí ọ̀sẹ̀ tí mo ta mọ̀ pàdé ló kọ.
1: Princess Oladokun ìyàwó ilé Ìyásadé.
0: Tọ̀ Ìyásadé nù adúpẹ́ lọ́wọ́ omi dandan láyé káàjà ní Ajíbádé ọ̀dọ́ àjọ wà ní yàrá agbára ni Ọlárẹ̀wájú Ògùn ní ọ̀pá ìbìtì lórúkọ tèmi lágbára ọlọ́run àti lógo ọlọ́run ìdílé wọn nídàró ayọ̀ àtàánú ọlọ́run yóò máa bá wa ní gbogbo ìgbà. O di bakana, lemon, kukale.
2: Harvest Field Rebenta Insecticide. Don't land, bagam. Rebenta na better insecticide where they kill all kind yamayama insects for your maize and yam crop, plus including plenty other crop farm. If you apply Rebenta for your farm, all armyworm, stalk borer, leaf roller, weevil, aphid, sucker, and every other harmful insect go just die. With Rebenta, your crop go gather morale, grow weller, and when you harvest, the crop go dey beautiful for eye, safe to consume, and when you store them, it no go spoil anyhow. Rebenta dey safe to you, the farmer, the environment, and the crop where you apply them on top. Oh yeah, quick, quick! Waka go the nearest agromedicine shop way near you. Buy Rebenta. Rebenta. Insecticide wasabi.

0: ọlọ́run tó ní gbogbo ipá àti agbára. Ọlọ́run tí ń dá bíra nínú ìsọjú olóṣooṣù ní ta pè ní Efatha.
1: Ẹ ṣí o, ẹ̀yin lẹ̀kùn ayérayé. Ẹ ṣí o,
0: kò. Àwọn àgbábọ̀ wọn ní bàbá dá ogún ọdún á pé. Bàbá dá ọgbọ̀n oṣù ó kò.
1: Ó ti ti o, Efatha.
0: Ṣé ẹ ti rẹ́dì?
1: A ẹ̀ máa ṣí.
0: Ṣé ẹ ti ń gbára àdì?
1: Orúkọ Jésù ẹ ṣí, ẹ̀yin lẹ̀kùn ayérayé.
0: Nínú ìsọjí alágbára yìí ó gbéra sọ. Ẹ mọ́ wàá gbàgbé pé kìí wá ṣe ìsọjí nìkan o. Fódìdí ọjọ́ mẹ́ta gbáko láàfijọ́mọ́ yin Ọlọ́run ọba dẹ́dà ṣẹ̀dá. Táàmọ̀ sọ̀dí wúkẹ̀wúkẹ̀ níwájú ọba dániwáyé o. Ọlọ́run ti ń da bèbè lára. Olódùmarè ti ń gbó àdúrà. Ti ń já èdè tú ìdè wò san gbàlà. Nínú ìsọjí tá a pè ní Efatha. Tí máa ń wáyé ní gbogbo Thursday kẹta nínú oṣù. Ṣùgbọ́n ti oṣù yìí nípa àánú Ọlọ́run àkànṣe ètò ní ìdí abá ni pé. Ìsọjí Efatha pé ọdún kan gbáko. Tó kún fún onírúurú ẹ̀rí. Ọkọ̀ ọ̀jọ̀kan iṣẹ́ agbára tọ́lọ́run ń ṣe. Nínú ìsọjí yìí mélòó la fẹ́ kà nínú ìyìn adípèlé rẹ̀ ni. Ní mo ti mọ́ ń sọ, mo ní. Bí atẹ́gùn bá gbà wá láàyè ní bàbá láǹfààní àti mọ́ na àwọn ẹ̀rí lọ́lọ́kan ọ̀jọ̀kan. Bàbá láǹfààní àti mọ́ na sátẹ́gùn. Ẹ̀yin kọ́ yìí, èmi àti àjọmọ́ kan sára gbóṣù bàràbàǹdẹ̀. Fún àdániwáyé tó ń ṣiṣẹ́ agbára náwó agbára nínú ìsọjí Efatha lóṣooṣù. Òní ni ètò náà yóò bẹ̀rẹ̀ o. Odidi ọjọ́ mẹ́ta gbáko. Òní, ọlá àti ọ̀túnla. Láàfijọ́ wà níwájú Ọlọ́run tá a mọ yìn. Tá a sì mọ kókìkí ẹ̀. Agbára ń bẹ nínú ìyìn mọ́ mi. Dábì. Bẹ́ẹ̀ bá mọ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lọ́sàn-án wípé agbára ń bẹ nínú ìyìn.

0: ìṣòro tó ti gbà àwẹ̀ gbàdúrà lé lórí ìṣòro òníye tó kọ̀ tí ò lọ tó ti ya kanra jẹ́gbọ́n mọ́ ọ lọ́wọ́ mo fi ọwọ́ ọlọ́run sọ̀yà fún ọ wípé níbi ìyìn ọlọ́jọ́ mẹ́ta yìí inú ẹ̀ gangan nìṣòro yẹn yóò rà sí ìdí abá ni pé ọ̀nà tí ọlọ́run ń gbà láti rìn nínú ìyìn ó yàtọ̀ sí bó ti ń rìn nínú àdúrà lọ bẹ́ẹ̀yàn bá gbàdúrà dágbọnrin ibìkan ọlọ́run a máa dìgbà ráwọn áńgẹ́lì pé kí wọ́n lọ fi lẹ́tà ayọ̀ léni lọ́wọ́ ṣùgbọ́n bó bá kọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀gbọ́n bó bá kankan yan ọlọ́run ọba dẹ́dà ṣẹ̀dá ọlọ́run fúnra rẹ̀ gangan la máa dìde lórí ìtẹ́ ẹ wípé àkókò tó fún un láti gba ògo. Bẹ̀rẹ̀ láti òní nípa àánú ọlọ́run. Ní akọrin àgbáyé ni. Mọ̀mọ́. Evangelist Dr. Bolare. Àtòní ni mọ̀mọ́ ti darapọ̀ mọ́ wa o. Láti ìrọ̀lẹ́ òní. Láti jọ mọ gbóhùn sókè yín ọlọ́run ọba dẹ́dà ṣẹ̀dá níbi ètò tá a pè ní Efatha. Ẹ wá ń bèrè lọ́wọ́ mi pé bó gangan ni ètò yóò ti wáyé. Nínú gbọ̀ngàn ilé ìjọsìn Kérúbù àti Sírafu onítẹ̀síwájú tó ń bẹ ní agbègbè Muritala nílùú Ìlọrin.
1: Ọlọ́run tó ń gba ni, ọlọ́run tó ń yọ ni, ọlọ́run tó ń la ni, ọ̀pá nìrìn kú yàtàn, arúgbó ìgbà ni.
0: Mọ̀mọ́ Dr. Bolare àtàwọn olórin mi ọkọ̀ ọ̀jọ̀kan àwọn olórin ẹ̀mí mìíràn ni wọ́n darapọ̀ mọ́ wa níbi ètò yìí bẹ̀rẹ̀ láti òní o kúnyásáfù náà bẹ́ẹ̀ amúnibras náà bẹ́ẹ̀ kẹ́hìndé ògìdìǹgbé òun náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run yóò lo ọkọ̀ ọ̀jọ̀kan àwọn ikọ̀ àti ìríjú rẹ̀ fún wa níbi ètò yìí. Bàbá wòlíì àgbà S.O. kọ́rọ̀dé bàbá náà wà ń kalẹ̀ láti súre fún gbogbo wa lónìí láàrin ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí. Tẹ̀mọ́ olùṣọ́ àgùntàn Adémọ́lá Kúpọ̀lá àwọn náà darapọ̀ mọ́ wa ń bi ètò ìlọ́sàn
1: yìí.
0: Ẹ mọ́ wàá gbẹ̀gbẹ́ pé wòlíì Fẹ́mi Dàìró tí gbogbo èèyàn mọ̀ sí bàbá àánú yanjú ẹ̀. Àwọn náà wà ń bi ètò yìí láti súre sọ̀rọ̀ àṣẹ tẹ́lẹ̀ sínú ayé gbogbo wa bí a bá ti yan ọlọ́run bẹ́ẹ̀ láàtún mọ gbóhùn àsọtẹ́lẹ̀ lẹ́nu àwọn ikọ̀ àti ìrìjú olódùmarè. Olùṣọ́ àgùntàn Moses Owose ni àwọn náà wà ń kalẹ̀ wòlíì Gabriel Ọládi púpọ̀ àwọn náà wà ń kalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Pastor Láolú Adéyẹmọ àwọn náà ń bẹ́ ń bẹ́ẹ̀. Ẹ jẹ́ àjọ pàdé nírọ̀lẹ́ òní o nínú gbọ̀ngàn ilé ìjọsìn Kérúbù àti Sírafu onítẹ̀síwájú tó ń bẹ ní agbègbè Muritala nílùú Ìlọrin. Má jà ń ròyìn ẹ̀ fún ọ o rí ìdájú kò wà ń bẹ̀ yọ dà fún wa. Ẹ jẹ́ mi ọmọ dìde ńlẹ̀ wúyà bí n bá ti dìde ńlẹ̀ lórí ètò yìí ẹ̀gbọ́n ẹ̀yin kọ́ yìí ẹ̀yìn àwọn èèyàn ti ń lọ kẹ̀tíkẹ̀tí wọ́n ti ń ya kẹ̀tíkẹ̀tí lọ síbi ètò yìí ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ ọlọ́run bó bá ti di bíi aago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni ètò yìí yóò gbéra sọ lẹ́yọ ọ̀sọ́ka. Ẹ jẹ́ mọ́ gbọ́ pa àbí jáde yọ dà fún wa.
2: Ó ti tó láti gbóhùn sókè kọrin yìí sọ́gbà oníbó rẹ̀ ti ń dábìrà níbi ìsọjí olóṣooṣù ní Efatha. Ìsọjí Efatha pé ọdún kan gbáko. Hallelujah.

0: Ọlọ́run tó ni gbogbo ipá àti agbára ògo ni forúkọ rẹ. Ẹ ń wò wípé
1: ọ̀rẹ́ mi ò ẹrù jẹjẹjẹ.
0: Kí ló ń ṣẹlẹ̀ lọ́sàn ìgànná? Ibi àwàyó kún fọ́fọ́fọ́ fún ìwàláàyè Ọlọ́run. Ìdí abá ni pé mọ̀mọ́ mọ̀mọ́ gbogbo àgbáyé Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ yàn kọ́ wa.

0: ibere kan tin tawo tase lodo okun awon tan gbo wa nle papa julo lodo okun emi gege bi enikan sugbon ko to ri pe won ba ta ko to ibere sodo mama ajinriri agbaye ni mama wa evangelist doctor bolare mama e koko ba ki gbogbo awon ti won gbo wa jake jadu agbalaye pe won ko didi asiko yi mo
1: loruko oluwa awon omo ogun ni mo ki gbogbo awon eyan wa lotun losi both christian muslim even pagan pe eku dede woye o ni ilu ilorin ni mo tin ba yin soro yi bayi mo ti de mo si ki
0: kabisi o
1: pe eku dede woye o mo emi bola re un na emi ni o ki wa tun wa se mi o olohun ni o ohun ni bere ati opin sugbon ti a ba n soro kwara ta de n soro ilu ilorin mo mo pe okan ninu area ti won fi ton ti like bola re ati orin re ni ilorin because lati 70-80 ni mo ti ma n wa si lorin
0: kabisi o
1: si dabi eni pe state mi gan ni ben even in the stadium when kabisi. Stadium was still new ta kun to capacity olohun ni o
0: kabisi
1: o fi han pe awon state yen awon ilu yen won like eni yen te ba ti ri pe ati muslim o ati pagan o ati christian o ati ite o ti e se kankan o won sha like jesus
0: oluwa seun
1: so mo dupe pe mo wa bi fun rara mi
0: oluwa seun
1: ni irole
0: mama e kaabo si ilu ilorin e kaabo si ipinle kwara
1: adupe
0: mama ibere kan be ti mo fe bere lowo yin e ko to di pe won ya bara kuro lori e kini kawon eyan mo reti ninu eyan lojo meta yi mama
1: eyin olojo meta yi olohun lo wa die e ma re tin soro efrata ona shi na pe be ninu
0: bibeli
1: ona shi lotun ona shi lo shi ona shi ni waju ona shi leyin so mo lero pe olohun fun rara e lo gbe oruko efrata fun awon ti
0: won se agbateru eto
1: yi won se agbateru eto to won fi so oruko efrata to de wa pe odun kan olohun ki fi ipinle sere o
0: kabisi
1: de fi ayajo ojo tin kan bere olohun ti gbogbo israeli patapata won kin fi ayajo ojo tin kan ba bere awon odun ton pe ni jubilee ton won fi sere won a lo si ori oke to lagbara ni israeli won yin oluwa so tawa ba yin be ni ilu ilorin bi efra elomi dan kan sile gan ko pari odun kan ta gbogbo ati tuka
0: olodumare
1: sugbon to God be the glory that efrata is 1 year old
0: glory to God
1: so we are very grateful
0: glory to God mama ibere kan be ti mo tun fe bere lowo yin
1: oh yeah
0: iya ton be ninu adura agbara nbe ninu adura ati ri ara t'olorun da lati pase adura ninu aye awon akoni igba ni
1: ben
0: sugbon agbara nbe ninu iyin na mama eyin gege bi ohun elo ti olorun yan layo lati mu orin iyin lokunkudun mama agbara wo ni nbe ninu iyin gan
1: agbara nbe ninu iyin e ri paul ati sila ninu tubu ninu ise awon apostle
0: yes ma
1: Rick and Dinugu, essay 25-27. I want ye one so essay one so a woman. One day you want see Sally. Sally Patapata, and I do want see you, Neno Tubu.
0: Can be see.
1: We pay in there one Benny, one Walney Yaroke, one Badua. Long one move. Ni oru olohun de tu ide won
0: kabisi
1: ide won
0: kabisi
1: o tu seke seke won
0: kabisi
1: o se kan jade oni tubu papa nsunkun toro ti mo pe ohun ti daran ṣùgbọ́n àwọn wọ̀nyí ò dákẹ́ wọ́n yin olúwa wọ́n ń kọ orin wọ́n yin olúwa nínú ìyìn nínú àdúà ìdè wọ́n sì já.
0: Hallelujah.
1: So ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ni àbá dojú ìyìn kọ tẹ́lòmíì wà máa gbà yóò máa gba orí òkè oríṣiríṣi lọ kò ní yin olúwa fún èyí tí ó ṣe. So mo ti rí orí ọ̀fẹ́ gbà nípa yíyin olúwa gan all over the world. So mi ò fi ìyìn
0: ṣeré
1: torí ọlọ́run fúnra rẹ̀ the only thing tí ó lè ṣe náà ni pé kò lè yin ara rẹ̀.
0: Ọlọ́run ti ká lára rẹ̀ ò lè yin ara rẹ̀.
1: Yin ara rẹ̀.
0: Àfi káwọn iṣẹ́ ọwọ́ rẹ̀ ó yin.
1: Káwọn iṣẹ́ ọwọ́ rẹ̀ kò yin.
0: Kábíyèsí.
1: Béèyàn bá fẹ́ pẹ́ láyé kó máa yin olúwa.
0: Hey!
1: Béèyàn bá fẹ́ bọ́ nínú ogun.
0: Yes, ma.
1: Kì í ṣe ọ̀rọ̀ ẹkún kó máa yin olúwa.
0: Kó máa yin olúwa.
1: Tí àìsàn kan bá burú tán yányá.
0: Yes, ma.
1: Kéèyàn yin olúwa. Abọ̀.
0: Ka.
1: Àwa ti wà nínú pé we don't know what can happen. 2001.
0: Kábíyèsí.
1: And God asked me to. Mo jẹ onírẹ́kọ̀dù kan.
0: Ọlọ́run kọ sí yín bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni. Mo jẹ onírẹ́kọ̀dù kan kí n máa lọ sí studio báyìí. Number 47 album bọ́lá rẹ̀.
0: Kábíyèsí o.
1: Mo dẹ̀ ń kọ́ àwọn ogun ọ̀run dẹ̀ wà ń bẹ̀. Everybody feel ẹ̀ tí wọ́n pariwo.
0: Kábíyèsí o.
1: Ní D Rover studio bí eléyìí. Ní Ring Road Nìbàdàn.
0: Nílùú Ìbàdàn.
1: Ẹni tó ń pè ní D Rover yẹn gan ó wá play guitar wá sí. Léèmi tí mo wà lọ hospital tí mo fúnra mi discharge ara mi láti lọ ṣe èyí tí olúwa wí.
0: Gbàtẹ́ gbóhùn olúwa pé ẹ jẹun ní rẹ́kọ́ọ̀dù orin kan.
1: Bẹ́ẹ̀ni bí mo ti ń kọ orin yẹn bẹ́ẹ̀ màá tún ṣe mo faint wọ́n á tún fún mi lómi.
0: Kábíyèsí
1: o. Mo dẹ̀ kọ orin yẹn tán mo dẹ̀ gbọ́ aago yẹn tó lù ní ọ̀run bí aago tí àwọn Anglican máa ń lù ní chọ́ọ̀chì.
0: Yes, ma.
1: Gbọ́n.
0: Bí aago àdúrà.
1: Bẹ́ẹ̀ni lẹ́ẹ̀mẹ́ta kìí ṣe èyí tá à ń lù.
0: Bẹ́ẹ̀ni.
1: Bẹ́ẹ̀ni. Èyí tí aago ńlá.
0: Yes, ma.
1: Ó wà ń sí èsì. Ibi tí wọ́n bí mi gan ní Èrìò Èkìtì.
0: A máa lókun báyìí.
1: Ẹ máa lókun tán kọ́lé fún.
0: Yes, ma.
1: Ó ní you are a winner. That was the end of the sickness.
0: Glory to God.
1: Kí ni ó ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ gan-an? Mo ní ọṣà. Ọṣà yẹn ó dẹ̀ ti di egbò. Now, a dẹ̀ ṣe endoscopy.
0: Yes.
1: Endoscopy means that wọ́n á gbé fọ́tò ìwọ fúnra ara yàrá ìbínú ẹ ti rí pé inú yẹn ti kẹ̀. Wọ́n wá ní mo ti gbàwẹ̀ jù wọ́n yà. Ọmọ ọdún mẹ́ta ni mo ti ń gbàwẹ̀. Ọmọ ọdún mẹ́fà ni a ti ń yí ọjọ́ mẹ́ta tó láàsì ní CAC lókè àánú tí bàbá àpọ́sù dálẹ̀ kí ni irú ṣé màá wá mi ìdẹ̀ gba gbogbo 40 days sí lẹ́ǹtì kí ló ṣẹlẹ̀ gan-an. Mo sì ti mọ̀ pé sátánì ni mo ní kì í ṣe ọ̀rọ̀ àwẹ̀lélẹ̀ ọlọ́run dé ọba àwọn ọba pẹ̀lú orin ìyìn yẹn bí mo ti ń kú lọ yẹn náà ni mò ń kọ orin yẹn o.
0: Màmá ṣe ẹ lè rántí tíráàkì kan nínú àwo orin tẹ́ ẹ kọ lọ́jọ́ náà.
1: Ara orin yẹn ni.

0: Diamond FM.
1: Ìkànnì rédíò tí ó jẹ́ tuntun.
2: Ominira kò sí ọwọ́ta.
3: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa, pẹ̀lú ọkàn á pọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì. Láti wá mú kí ọkàn wọ tutù pẹ̀sẹ̀. Lẹ́yìn gbogbo kòókòó jàǹjà látàárọ̀, ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara. Mára gbá yágiyági. Delivery. Ẹfẹ̀, àṣà, èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀. Lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt. Lójoojúmọ́. Delivery. No dull moment. Chai yóò ti lọ

0: Shalene. Ronka Shodi Oke. Oja Deta. Lọ́ṣọ́ bẹ́ẹ̀ ló ń pẹ́. Àwọn tí máa ń tanu lórí social media ń. Ó ní ẹ̀ẹ́sẹ̀ látọ̀sù mẹ́ta tí mo ti sanwó orin fún yín kí ló ṣe. Ẹ gbé kọ́ọ̀lù, ẹ reply mẹ́sẹ̀ẹ̀jì.
1: Má pè mí tí kò bá ti dárọ̀.
0: Ló bá pẹ̀lú iṣẹ́ tí máa ń tanu. Ó ní gbogbo mẹ́sẹ̀ẹ̀jì tí mò ń sẹ́ndì sáwọn ọmọọṣẹ́ yín wọn ò rìpì láyè kankan nu wọn. Wọ́n sì gbọ́ lọ́wọ́ mi, irun méjì mo ní mo fẹ́ rà wọ́n lóṣù kan ni wọ́n fi dọ́dọ̀ mi, oṣù kẹta lè rìn inú wọn. Ọlọ́run ló lè kọ ayé Nàìjíríà yìí kọ́lọ́run ó zàánú. Ká tó rí ká tó fọwọ́ bá kéèyàn ló kọ kó sì ní fọ́lọ́wà lórí social media. Bó o bá ní nǹkan kan tí ń dùn ọ́ lọ́kàn sá gbìyànjú onífọ́lọ́wọ́sì. Ẹni tó nílé iṣẹ́ bá sáré lọ mẹ́sẹ̀ẹ̀jì rẹ̀. Ló bá ní ha! Aunty, I will check the person tí mo yín wà lọ́wọ́ ẹ̀. I'm on my move now. Ẹ má bínú lẹ́yìn oṣù mẹ́ta. Ń gbọ̀rọ̀ yín dé social media tán. Ẹ dẹ́kun sẹ́ngbà tẹ̀mí rí ọkọ ní tanu sẹ́mi ó yà bẹ̀ ńgbà bá fẹ́ ra wọn lọ́la. Ẹlòmíì ṣe máa ń bọ jàre ẹ̀jẹ̀ ní o. Látoṣù mẹ́ta. Àǹtí ní káwọn tó bọ́ sórí social media gbogbo ọ̀pẹ tó ní ó ń pè àtẹ̀jíṣẹ́ tó ní alátẹ̀jíṣẹ́ ó ní kọ́ reply kankan ńbẹ̀. Irun tẹ́ ẹ̀ bá ti rì sọ́ọ̀fà mi kébì. Ó dé social media tẹ́ wá ní no verse. Ṣé no verse yẹn bẹ́ẹ̀ mi ò bá fẹ́ ra wọn lọ́la èmi ò di ẹ̀ mú yín.
1: Tell me what you see.
0: Àwọn tí mo ń sọ rẹ̀.

0: òṣèré ni àgbà òṣèré ìyá tó máa ń sunkún bí ń gbàté kíní òun bá ń ṣẹlẹ̀ ń rí láìfù lóòótọ́ tọ́lá ọládòkun ìyá òun bá bẹ̀rẹ̀ ẹkún ìyá mo rántí gbà wà ń kékeré ńgbà náà bíi kíyà jẹ̀yà ọ̀tá àyà kíyà jáàjọ tàyà ọ̀tá àwọn báyìí ló máa ń sábà ṣe àwa máa bèèrè ńgbà náà pé ìyá yóò rò lówó ṣeré ni ibi ẹ bá ti rí síìnì tá a bá ti rí ìyá ẹ mọ̀ pé inú síìnì yẹn àtúbọ̀tán síìnì yẹn kún ni ó padà jà sí ìgbà táyé ṣe ń dayé ọ̀làjú ni wọ́n ṣe ń wo ṣe fún ìyá yìí àmọ́ ń gbà wá ń kéèké ń gbà yẹn bá a bá ti rí ìyá yìí nù fíìmù a ti mọ̀ pé fíìmù ẹlẹ́kùn ni. ìyá ìbọ́dé lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan wọ́n ní ìdí táwọn ṣe lérò yìí pé ògógó ò fi lè dáríjì àwọn láyéláyé wọ́n ní lọ́dún náà lọ́rùn ògógó fẹ́ lu àwọn fún iṣẹ́ kan tí wọ́n pè ní ìyá àbejì ẹlẹ́ran ìgbẹ́ wọ́n sì fẹ́ káwọn ṣe lídúró nínú iṣẹ́ yẹn wọ́n nítorí pé róòlù yẹn nílò ẹni tó kọlà gidi kódà owó ńlá ni wọ́n fi lé fáwọn pówó táwọn ó san fún lídúró rè é wọ́n ní ṣùgbọ́n lásìkò yẹn ọkọ àwọn ti pa láṣẹ fáwọn pé àwọn ò gbọ́dọ̀ ṣeré orí ìtàgé mọ́ àwọn ò gbọ́dọ̀ ṣe sinimá mọ́ ọkọ àwọn ní káwọn stop acting.
1: ṣe láṣàjọ jì í ja òmìnira
0: omi. ó ní fún ìdí èyí àwọn ò lè accept róòlù yẹn lọ́wọ́ ògógó. wọ́n ní ìdí rèé tí ògógó ṣe lọ bá ìyá kan náà tẹ́ bá wọ́n tí ìyá ń gbá láìfù wọ́n ní ìyá ń gbá láìfù ni ògógó wá lọ bá ń gbà náà àyẹn ńgbà tí ìyá yẹn ṣì wà láyé ẹ̀ ń pé ìyá ń gbá láìfù ò sì láyé mọ́ pé ń bọ̀ wá láyé àwọn ni ògógó wá lọ bá ń gbà náà wọ́n ní ìyá ń gbá láìfù ò sì kọ́là wọ́n ní láti fi àwọn kọ̀stúùmù kọ ilà fún ìyá yìí kó lè jọ ohun tí wọ́n ń fẹ́ nínú síìnì yẹn wọ́n ní kíní ibi ògógó kan torí pé àwọn ò gbà wọ́n ó ti fọkàn lé páwọn làwọn òṣìṣẹ́ yẹn wọ́n ló dún ògógó gan-an wọ́n ní látìgbà náà lògógó ò ti pa wọ́n síṣẹ́ mọ́

0: lórí social media ń pọ̀ owó àjọ. Wọ́n gba àwọn celebrity lọ ti gbowó wọn já Canada ráì. Ọ̀pọ̀lọpọ̀ wá ń ṣí ẹ̀mí láwọn fídíò. Ẹlẹ́kùn ẹgbẹ́ alábòsí kí lẹ̀ ń ṣí ẹ̀mí fídíò ń sí ṣọ́sọ wípé mi náà ń dájọ́ ni. Ṣéni tí ò lájẹ ṣẹ́kù ṣá máa dájọ́ pé a wá ní ẹnìkan tí ẹ̀ wá lọ kọ́ síbẹ̀ mú tẹ̀ máa lọ wórúkọ onítọ̀hún gan. Ó wá ní ẹ olórí ẹgbẹ́ o, ìmọ̀ ẹgbẹ́ tẹ̀ dálẹ̀ onísọ lẹ́nu yín olórí ẹgbẹ́ o, ṣé owó àjọ yín ò sí bẹ́ẹ̀ kó máa dí ètò lọ́wọ́ o. Adàgàdà of the highest order, ìyẹn èmi náà. Ẹlẹ́kùn ṣé wíwò tẹ́ ẹ wo olórí ẹgbẹ́ yìí látòkè dé lẹ̀, ṣé mo lè kó 1000 tù jọ? Wíwò tẹ́yìn rí mi, ókè torí pọ́dún ń dá yín pípù yìí mọ̀ tán pé fake life. And go through a lot. It's a lot. It don't go through while I'm on dodge as it goes. Yeah, man. I'm on bimilo. Talk after what I left. Put me down. She low. Tony Kini. She low. Tony Kini. In that time when you're on so cool, when we're bad, you're on low. They want bimilo. Show us off. You put me on WhatsApp group. I join. They feel bimilo. She low. Tony. Ẹyin alábí ìṣá àfẹ́ràn kẹ́ ẹ máa ti ọ̀rọ̀ síyàn lẹ́nu kẹ́ ẹ lè wá screenshot tẹ́ máa post àbí èmi kan. Tẹ bá ń gbọ́ sọ̀díìkì ọ̀gbọ́n èmi ló ń pè bẹ́ẹ̀.
1: Ọ̀dọ́mọdé olórin.
0: Ìgbà òyà náà ni wọ́n ní. Ó gba àwọn ohun tíátà gbogbo wọn pátápátá ló bá ń sunkún lórí social media ọ̀mù. Kódà olórin àwọn olórin náà bẹ́ síbẹ̀ ló bá ń sunkún òlé àròlé o àti olórin kan o wọ́n gbowó àwọn lọ o wọ́n gbowó re Canada. Ẹni tó sì gbowó sọ pé má wọ̀rí 2028 òun ò dé láti Canada òun ò fún gbogbo yín lówó yín ná òun yà lò lọ Canada.

0: Ọlá best.
1: Àmọ́ ayé kan wá wò ó, àwọn kan wá ń sọ wípé ṣó yẹ kí àwọn ẹni Ọlọ́run máa fi irú nǹkan bá ń ṣàwàdà. Àwọn kan lọ́lọ́run ò rorò fara. Kò ní a máa ṣeré, kò ní a máa ṣàwàdà. Kí ló dé tẹ́ ẹ wá máyé kòkòkò tẹ́ ẹ mú ilé jọjọ jọba? Kí ló dé ogun láyé ni? Bẹ́ẹ̀yàn jẹ́ ní ara ẹni Ọlọ́run ni ó máa ṣàwàdà kan máa múnú ara ẹ̀ dùn. Ṣọ́gbówó àjọlọ àbọ̀ àgbówó àjọlọ bẹ́ẹ̀ bá ní nọ́mbà kankan náà àwọn òṣèré yín àwọn favourite yín lọ́wọ́ ẹ pé wọn ẹ má kí ẹ má bí mí ní ìbéèrè kan tí ń ṣe tèmi o. Àmọ́ ohun tí mi kò rí níbẹ̀ náà ni pé tẹ́ ẹ bá nọ́tìsì pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn kan ń pera wọn ń kọ̀ lára wọn out lórí ọ̀rọ̀ owó àjọ. Kíní kan owó àjọ kan bẹ́ẹ̀ bá wo TikTok dáadáa mi mọ́ bí tẹ́yìn ń lo títa yín dẹ́ pé wọ́n ń kọ́ bóyá nǹkan táwọn aráàbí wò náà nù pé tọ́ àsìkò táwọn ìjára ẹ̀wọ̀n pẹ̀lú fẹ́ já pa o wọ́n wá ni tí ó dáwó sí wọn lọ́wọ́ tí wọ́n fi gbé já. Ọ̀pọ̀ sì rèé wọ́n ti gba nọmba wánù ìwọ́ tó wà nọmba fáìfù tètè múra sáré àtàdúrà kájọ má dàrú lórí ẹ o. Mo rántí ayé ìgbà tí mo ṣì ń dájọ Ọlọ́run má jẹ ríru ẹ̀ mọ́ ìyá máa fowó mi mu pẹpẹ súùpù aláta súẹ súẹ. Èmi máa ń fẹ́ràn mú kémi ò kì í ṣe oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù lèmi oṣooṣù láti máa ń gbowó èmi a máa wá dá èmi wá máa ń fẹ́ràn kí n gba last one torí ẹni bá gba first àjọ gbèsè ni ó san padà àwọn oníṣẹ́ ọwọ́ àwọn tó ní tó ń tajà ní sì máa ń sábà gbà yín. Ìgbà tí ó bá fi kàn mí ẹ̀mẹ́ta mo dọ́rú ẹ̀ wò kó má dẹ̀rù ṣáà ni àjọ mi mẹ́tẹ̀ẹ̀ta lọ́tọ̀ọ̀tọ̀ lọ́dún ọ̀tọ̀ọ̀tọ̀ tí kì í ṣe àwọn kan náà different people different situation different time different year ìrìn mẹ́tẹ̀ẹ̀ta gbà pé ìkan ti ẹ̀dìjà lẹ́wọ́ ẹ̀mí àtàdímìnì ó jẹ́ mi lówó tú ó tún ń bá mi ìjà ìrìn irú ẹ̀rìn jọ mo ti ń rìn láyé mi kéèyàn jẹ́yìn lówó àjọ.

0: syrup adidi se fun awon ikoko atawon mowewe bi won se ndagba o ni awon vitamin to se pataki ninu fun idagba soke abo ara ati opolo to ji pepe nafdac fun telu afrabite je oja afrabchem limited ti won se panda paracetamol
1: Ife ìsọjú ọlọ́jọ́ mẹ́ta eléyìí tó máa ń wáyé ní gbogbo ọ̀sẹ̀ kẹta nínú oṣù ti Monday Friday níbi tí Ọlọ́run ti lo bàbá wòlíì lálókun àkòrí ìdáríjì ẹ̀ṣẹ̀. Eléyìí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹtàdínlógún títí di ọjọ́ kọkàndínlógún 17th to 19th of August. Gbogbo ètò wọ̀nyí yóò máa bẹ̀rẹ̀ ní dédé agogo mẹ́sàn-án òwúrọ̀ àwọn tí Ọlọ́run ti pèsè kalẹ̀. Ọjọ́

0: ju awon ye egba ti opolopo omo Nigeria yo fi ji iroyin nipa ilera gbaju gbaja o nsere kunrin ni ogogo omo kulodo lari ngba temi ti eji ni nkan bi owa ago meta ni pe kemi na lo se yo o koma ni mommy n tole ni mo ba ni eje en wo n to nsele lori social media pa kan ba awa kan baba ti ji logo a tu mu phone a tu go social media a tu ti a se sun pada ni mo ba ri kini awon ta won kan tin post as at that 3 o'clock temi ji e ti mo wo phone mo tin ri awon post bi 6 hours ago so e ba mi sun si 6 hours bi owa le ana ni awon omo yin ogogo omo kulodo jade ki pe baba ni cancer won si ti wa ni ipele kerin stage 4 cancer
1: I'm here for my daddy. He has cancer and is stage 4. Hospital is saying that they cannot treat him again, like they can't even chemo.
0: Oh, ni lewo so, no so wi pe won o le toju baba mo. I don't know how true is that. The hospital man now will treat or le fun ogogo ni chemo mo. I don't know how true is that and I don't know why. Ṣugbọn n ta mo yen so ninu foran yen niyan. O wa n bebe pe ni keni to ba mo un ti awon le se. Awon obere owo. Ṣugbọn to ni iranlowo lori bi awon se le wo cancer isan ki won dakun ki won pe number ohun iyan mo ogogo lo n so be. Kato wi kato fo gbogbo awon amuludun bloggers, actors, musicians, presenters. Everybody ti be si ni post picture yi pe nkan kan gbodo se mi ogogo omo kulodo. Emi na bi mo se bi lesekese ni mo post e pe a le so o le je ti pase ti wa na lọlọrun o fi gbogbo dide. Lẹ́yìn ìgbà tí wọ́n post ogogo wípé baba ni stage 4 cancer. Ọpọlọpọ àwọn oníṣègùn ìbílẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jáde bóde. Ẹ lo léyìí, ẹ lo tọ̀hún, ẹ lo tigbá, ẹ lo tọ̀hún, ẹ lo èmi gan ti wá kàkàkàkà. Màá ti kà tó bí abi 15 nípa àwọn post tí mo ti rí nípa pé tó bá ní cancer lo léyìí, tó bá ní cancer lo léyìí, tó kódà àwọn kan tún wọ DM mi wá wọn kún bẹ́ẹ̀ bámú tell them to use this tell them to use this tell them to use this. Bí mo ṣe fẹ́ gorí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí ni mo tún gba voice call voice note èèyàn kan lórí DM mi ló ti send voice note àwọn ní nǹkan tó tọ̀. Bó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ ni gbogbo nǹkan táwọn èèyàn ń sọ yìí ṣe ń ṣiṣẹ́ so yẹ kí cancer máa gbẹ̀mí àwọn èèyàn mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Nǹkan tèmi wò nìyẹn o mi sọ pé kò ṣiṣẹ́ o wọn ni pé ọba ní kò wá ní ẹyin ò bá máa ń pa kíní kan pé kíní kan ṣe ẹni ṣó ṣe ọ rí àbá ò lè máa ń sọ. ẹnìkan tiẹ̀ ní nínú àwọn tó mẹ́sẹ̀ẹ̀jì mi ẹnìkan òun nẹ́ni tó lórí òun nẹ́ni tọ̀. gbogbo ẹ̀ náà ìgbìyànjú náà ni wípé kọ́ lọ ń bá wa dẹ́mi ogogo ọmọ kú lódò sí kí wọ́n bá tèmi náà rí èmi náà ń tari ẹ̀ sáwọn tó yẹ ń tari ẹ̀ sí pé tọ́ ìtọ́tún sẹ́ndì sẹ́mi rèé o ìtọ́tún sẹ́ndì sẹ́mi rèé ó má di pé omi dán ẹ bá sẹ́ndì sí ọ ta ló sẹ́ndì ẹ̀ sí ó ò ṣe sẹ́ndì ẹ̀ sáwọn tí wọ́n ní o sẹ́ndì ẹ̀ sí ṣe mọ̀ pé ó déwájú ó ń dẹjọ́. àgbàlódù àìpé kí elédùà dákun kò sí ohun tí ò lè ṣe a sì ráwọn èèyàn náà tí wọ́n ń bì ti cancer a rí wọn dáadáa lórí social media tó ń bì ti cancer ọkàn gbòógì wà tó jẹ́ pé socialite ní lẹ́kọ̀ọ́ ọlọ́ládé àbúta òun náà jáde pé òun bì ti cancer ó ṣàṣe gbogbo àwòpé tògógó yìí náà ọlọ́run ó bá wa ṣe ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ń kọ́ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ẹni kó lọ ẹni kó máa lọ sí ṣọ́ọ̀ṣì kan ẹni kó join àdúrà kan ẹni kó kọ́lọ́ má fi àìsàn kó má fi dán wa wò. 0913655652 lójú ọ̀pẹ́ ìyàwó lẹ́rí tèmi ò rí 0913655652 ẹgbẹ́ alábòsí ó yẹ ẹ máa wáwájú ẹ wá máa dájú àbòsí o ó yá yá yá yá gbogbo ẹgbẹ́ ta ló wà nù pàdé lónìí ẹ máa wá dájú àbòsí ẹ ló ta ló wà ń bẹ̀. àláfíà fẹ́yìn náà ẹ ṣeun.
2: Ọlọ́ àjà tí gbé ara kọjá sọ nìyẹn. Ó gbà tí ìyẹn bá fi láyé sílẹ̀ kó tó mọ ikú tó máa gba òun. Tó bẹ́ẹ̀ àwọn tó bá nìyàn lọ́wọ́ bẹ́ẹ̀ jẹ́ inú mi dùn bẹ́ẹ̀ tí kò ṣe sí wọn ọ̀nà náà là fún yín
0: àìní
2: ẹ̀ níṣẹ́ àtàwọn ọmọ yóò níṣẹ́
0: àìsàn
2: ọlọ́dà olè god bless you.
0: Ẹ ṣeun dúpẹ́. 0913655952 ni ojú òpó tí ẹ fi dá sí ìwọ lẹ rí tí ń rí ẹgbẹ́ alábòsí ibolẹ̀ yín náà ganu lọ ibolẹ̀ ganu lọ ẹjẹ́ àmọ́ bó ṣe ń lọ látàpá ọ̀dọ̀ tí yín náà ń bẹ̀rùn kí n tó wá tún gbé tẹ́síwájú sí ẹjẹ́ ń ṣe báyìí mò ń bọ̀.

0: ẹbí wọ́n ní torí kí wò lọ́wọ́lọ́wọ́ a máa dára àìlọ́wọ́lọ́wọ́ àrelọ́kọ̀dà ṣẹbí wọ́n ní mi ta ni ò ní sílẹ̀.
1: ẹ máa wò yín fọlọ́hun tálíkà sí wa kọ́ ẹnu ẹ̀yìn pípù rí báyìí.
0: lámìdí ṣẹbí ńgbà tí wọ́n ti rọwọ́ rí lójú ọmọ ṣe bẹ́ẹ̀. o kúkú fàtírí ọlà rẹ hàn.
1: èmi náà kọ ńgbà já yín ta yín tẹ̀ já.
0: ọjà wa àjákẹ́ lọ́nà wo.
1: ebi isi lona iná ọ̀la sírí ẹwà tèmi.
0: isi lona àwọn ìwọ́nà tún jẹ́ bá wọn.
1: ní o isi lona ojúbò kan tí sọ tálíkà dọlọ́rọ̀ tí yí ìròrí tálíkà padà sí tolówó àjọ isi lona wọ́n kọ́ ni bọ́ ti pẹ́ jani kì í ṣe pé wọ́n fún ni lẹ́jà jẹ tẹnu rẹ ó lè tọrọ láwùjọ kó lè rọ́wọ́ ti gbàpò o ní láti darapọ̀ mọ́ isi lona àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni wọn ò ní bẹ̀rẹ̀ onídùú kankan lọ́wọ́ rẹ tàbí wọn ní òfin kan ní ìrẹ́dúró kan tó sọ dọlọ́rọ̀ ìwọ náà bá dáyàtọ̀ nínú mọ̀lẹ́bí àjọ isi lona wà káàkiri gbogbo southwest lẹ́yìn tí wọ́n sì ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀ àkàìmọye èèyàn ló ti tara wọn dìde wọn náà gbégbé sí ọlọgbọ́n lónìí kọ́ darapọ̀ mọ́ isi lona kọ́rọ̀ rí ó lè dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀ ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn fúnma taiwo ìsàlẹ̀ nílùú ìlọrin kwara state.
2: jẹ́mọ̀ àkíra ló kọ lóhùn ọba alátúnfin kíra pé ẹ̀lẹ́bẹ̀ o ẹ kú dédé àkókò yìí ẹ mọ̀ bẹ́ẹ̀ bá ti gbóhùn mi tí mo ń fọkọ lọ́hùn kí yín mo tún dé pẹ̀lú àwọn àǹfààní ńlá jẹ̀ràn-jẹ̀ràn tí ò sí rọ́sẹ́yìn ní ẹ̀lẹ́bẹ̀ o mo dé o èmi àti iléeṣẹ́ easy lora cooperative international bẹ́ẹ̀ ti ṣe mọ̀ mí sí òun náà ni mo tún mọ̀ báwọn wọlé ètò lónìí àmọ́ torí àkókò ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní ẹgbẹ́ àwọn àwọjọṣẹ́ kan náà ni ọ̀rọ̀ wo ló ń gbà tó fi rán ọ rí bóun ló ṣe ń ṣe àbólú jìbìtì ni àbódọ́gbọ̀n míì ni ọgbọ́n kan ò sí wọn lábòjá ò sí lọ́rùn ọ̀pẹ ibi ọba gágòkè náà ló bá sọ kalẹ̀ ẹ má jẹ ń tàyè iléeṣẹ́ easy lora cooperative international èmi àti wọn náà látúnjọ wà lóde tòní ẹjẹ́ máa káwọn aṣojú wọn káàbọ̀ kẹ́ẹ̀tún bọ́ tuntun fún tòní ọ̀gbẹ́ni ìyẹn kẹ́hìndé ọmọ azan kẹ́hìndé azan ó mẹ́bí ẹjẹ́ wọn látọ̀dọ̀ tiwọn fún tìrọ̀lẹ́ tòní ẹ bá káwọn èèyàn wálé.
3: ẹ kúrò ní gbogbo tí ti ń gbọ́ wa ní dédé àkókò yìí pé a kì í wa kú iṣẹ́ látàárọ̀ lórúkọ tèmi ni ọlánìyí kẹ́hìndé azan láti isilona cooperative.
2: tọ́ alẹ́gbà káyọ̀dé ọmọ ajé ẹ káàbọ̀ sí yàrá agbára o.
4: ẹ ṣe gan olótù. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa ní àkókò ìpè akuṣẹ́ òní. Orúkọ tèmi ni Káyọ̀dé ọmọ ajé láti easy lona cooperative international.
2: tọ́ lágbọ́n bẹ́ẹ̀ ẹjẹ́ kọ́kọ́ kí bàbá wa náà kókó ni pé wọ́n lọ bẹ̀rù eégún láti kẹ́yìn ìgbàlẹ̀ kí n máa káwọn náà káàbọ̀ tí wọ́n jẹ́ kọ́dínétọ̀ adarí ní ìfẹ́kùn gúúsù ìwọ oòrùn nílẹ̀ wa southwest ní àwọn oyèpọ̀ doctor ni wọ́n salaudi oyèpọ̀ iná láwọn akà nínú iye adípèlè báyìí ṣùgbọ́n torí àkókò ẹ̀ka jẹ́ pé wọ́n ní doctor nìkan oyèpọ̀ ẹ̀bá ẹ̀káàbọ̀ doctor salaudi ẹ kú dédé àkókò yìí.
5: salaudi
2: sarafadi ẹ má bẹ̀rù mi doctor sarafadi.
5: ẹ ṣe ń gan olóòtú kí gbogbo etí tó ń gbọ́ iléeṣẹ́ wa diamond fm etí tẹ̀ ń fi ń gbọ́ wa etí náà ò ní di o.
2: àmì
5: advice mi fún gbogbo etí tó ń gbọ́ ìkànnì yìí ni pé kán bá yín sókè kó mọ̀ kí lálálá. orúkọ tèmi ni dr malam ibrahim sarafadin south west coordinator fún easy lona cooperative international adija gaban of easy lona mọ́kí wa pé ẹ kú rọ̀lẹ́.
2: àmọ́ kọ́ lẹ́ẹ̀kan mo lóye pọ̀ ṣùgbọ́n èmi ó kọ́ yá àkókò lè mí wọ̀ ní ó dáa kí tó lọ ilé agbára kó fọ́fọ́ fún tìrọ̀lẹ́ tò ní kí n tó lọ sọ́dọ̀ àlejò wa kẹrin ẹjẹ́ ọmọ kọ́ lọ sọ́dọ̀ bàbá wa ìyẹn jagaban dr sarafadin bàbá akíla ń pè ní sílona gánà fún àwọn tí ń gbọ fúngbà àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ tí máa ń gbọ oṣù bá àwọn tí ń gbọ fúngbà àkọ́kọ́ ṣé àjọ tí ń fúnni lọ́wọ́ náà kọ́lẹ̀ ń pè ní bàbá ẹ bá ń ṣàlàyé
5: owó ni wọ́n ń fún wa owó tí èsè ti wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmọ́ tó bá ti dọ́wọ́ wa ó ti di tiwa nìyẹn owó tó ṣe pé kò lélẹ̀ nínú program tán ti bẹ̀rẹ̀ tipẹ́ olóòtú tán ti bẹ̀rẹ̀ tipẹ́ láti 1969 tó dé africa ní 2020 kó tó wá dé nàìjíríà ní 2022 káwọn náà tó gbọ́ ká tó bẹ̀rẹ̀ ní 2024 àwa gbọ́ àwa bẹ̀rẹ̀ àṣírà wa ní gbọ́ngbọ́ irú owó wo gan náà ń fún wa owó tó bẹ̀rẹ̀ látòrí 150,000 sí 7.5 million naira owó tí ò lélẹ̀ nínú owó tí ò ní di collateral owó tí ò ní di guarantor owó tí ò ní di application letter wọ́n àìkọ́ application letter kó tó di pé a gba owó yìí owó tí ò ní di pé ká mú passport wa wá wọn ò mọ ní di bvn ni wa olóòtú kódà wọn ò ní di nin ni wa bẹ́ẹ̀ ni owó tó ṣe pé kó tó di pé a gbà àti tá a bá tún gbà tán ó tún láwọn owó àjẹmọ́nú tá a mọ̀ gbà. papa n bari re eyi ti won mo seyan ni kayefi inu re ni pe te ba wa qualify lati gba owo eyin ko le tun mo da pada fun rara
2: ni eyan ba qualify ko re da pada la pada
5: re
2: mo no ti se baba
5: ba se wa se awon mo fi njoko to ye wa apere re ru eleyi ipe ta ba se da ba wa se darapo ta ti fo kwara wa ti yawo ati fo oruko ara wa gbowo ninu ile ise isiru na ati fo ko yawo wa gba ko seni to wa ninu agodo nbi bayi ti o ti lo ko yawo re
2: ni yara gbara nbi ti o ti lo
5: ti o ti lo ko ya re be ni bakan na awa la kanti onje ala kanti school fees ala kanti ti moto awon ana wa emi o mo boya awon yoku mi ti fo ko awon ana temi ti won na gba be mi se fo ko ana temi gba owo ijade
2: kabiyesi olohun
5: ati lo gbogbo won lati fi gba owo ijade lati nu lesa isuna latara pe kini won o ni bere nahen won o ni di pvn won o ni di passport wa tan ba tun wa gba tan ki sa wa latun mo da pada lati nu apo ara
2: won baba mo gbo nkan kan o mo boya be na ni won ni ani mo ko ni se anjoko pade losose lososu
5: ai joko pade yala losose ni abi lososu ni abi lojojumo because easy lo na believe pe tan ba ti mo yin te ba tin joko pade o ti lowo kekeke kan ti e mo da te ba wa da tan se pe apo bi kan le mo kowo yen si easy lo no na account number te le dawo si
2: te yen le dawo si
5: gbogbo opolopo awon eyan tan ti darapo mo wa tan na ti gbowo ijade lati nu lesa isu na won le testify si pe wa light a lie a ida pada lati nu apo ara wa olooto e je ki won wa fun yin ni kini kan leni le atana se ni o re mi die emi o mo pe easy lo na tun mo fun yan lo wa re
2: ah eyan to ma gbowo pe ara fe
5: seri ko o fere mi die te yin na ba ti gbo voice e ti mo ko da mi ko fere won tun wa fun mi lowo sick
2: lo ba pari
5: owo to ba re yan na ni sick
2: so long
5: won da wa dara wa ti won na ba wa darapo wala ile se isinu na oni da o dara re
2: baba yo todun be lo te en ba darapo ko to be sin gbowo jade
5: ah o depend eyan lo tun wa decide eseun bo je yin dollar kan
2: eh ka bi
5: se lo je yin dollar kan ko follow select so ejeri eyan lo tun decide ara qualities owo yan ni e o awa la tun decide igba ti a ba gbowo yi emi mo decide igba temi gbogbo lukaluku wa ta wa nbi wa light and like o se ni ti o ti gba ninu wa o lukaluku na lo wa decide
2: igba to gba
5: bi a ba se nje yan si ni
2: ati beyan ba se nilo owo si
5: ati beyan ba se nilo owo si on le yo se gbigba iru eyin nisin te ba darapo eyin gba teyin o da fun ra yin boyo subi meta ni eh nitori pe ewo be se duro dede eh le ti gbe gba ta wa na darapo e ma soro ko nidi e ma soro
2: e ma wule so ka so
5: e wa wo iyan ni o decide bi a ba se jeyan si ni o se se
2: ati te yan fe fowo se bo ba se
5: bo ba se se pataki si to ba se yan ba fe yora re ko ni po a n toro je e dakun ebo mi ni 2000 ebo mi ni urgent data gbogbo awon orisirisi oro ti oye ko mo keyan ma ba lenu omo lu abi ma toro je mo ma bo asibi le se easy lo na
2: wo lo te ni to ma fun awon tin gba wa nile won mo wo pe be yan ba fe darapo kini bo le yo se to bo le se
5: ba fe darapo igbese meta pere le yan ni di lati gbe mo ni le yo si ma gba owo o ti e bayin akoko ni koko asibi ta ti se danileko lola
2: okay pe danileko nbe lola
5: danileko nbe lola elekeji ko gbo danileko to ba gbo idanileko tan eyin o wa darapo olotu cooperative tan se nigeria abawon mi tan gba ni nigeria se ba darapo mo won ni eh si won ni wa ni kini
2: aboye
5: you are minus if
2: dollar aboye
5: nko agbo a darapo mo won ni fi fun wa lanfani ati le gbowo lodo ti won na o wa sibi na o darapo ni teyan ba ti darapo e gbagbe re
2: Eh hey, baba ki to lo sodo alagba kayode o ma je ti o ba mi fi address lede in ti opolopo mo fe gbonu le ni pe ah se boya idaneleko tan so boya ko kan wa boya awon ma kekeke
5: se
2: lo boya agbalagba yen ni elekeji ta baba mi jo pe jeje papo ni pe re pe ah se abere won lokundi e ba jo meje po sa
5: akoko abere wa lokundi are ngba to de nigeria won ti register pelu cac anti register pelu federal government of nigeria ati be lo body star le ma kalori ategun won ti register pelu re now back na kini be de
2: iru awon iru
5: le ko se yin ti o le ko pa ninu re o pataki jo fa awon agbalagba nitori awon four package to je pe shareholder ibi ta tun ti ma gba salary for life o tun wa ninu re anfani po ninu laser easy luna fe ni to ba ro po n ba ready lati yose atosi ko ninu ara o mo wa android phone mi android phone ko kan ko to di pe mi o danu duro ko to di pe lo so do Mr. Aje ati eni ti o so tapa itora le ti o so tapa ni wa
2: a ka mu papa papa
5: se wa ri mo wa eyan mewa to ba kokko ready to ready lati
2: bi ti yin se rinu eyan mewa
5: to ba ready lati darapo un darapo lo la yo si ma gba go lole ago owo ni o
2: agwowo
5: ti n darapo
2: lola
5: se eyan mewa ngani ko pe wa fun number ta ba pe ko mu to ready lati darapo ko mu number lati
2: oda alagba kayode o ma je baba bo bo le danileko ti waye lola ago melo ni waye ba to mu
4: e se gan loju idanileko ola ago mokanla ni waye
2: ago mokanla la ro
4: la ro la yo waye ni eyin phone mart nibi junction ti taiwo sale ati taiwo ke pelu unity denu kora won yen gangan
2: taiwo ke ti pade
4: be ni orita meta yen te ba ti wu egbe format e ri yana kan yana interlock tan si ona yen ni interlock yana yen lo lo jade si school oke aluko te ba ti ya si yana yen gbara e wu apa otun yi e ri opsie te doju ko ba ibe gangan e ti ri banawa easy luna ibe gbe lati
2: be
4: ibe be lati se lati bi
2: odo africa time baba africa time nbe o
4: ko si african time ago mokan la gerege la bere be ni
2: ah eh ba awon se awon to wa nlu lo re kan le won lanfani ati wa bawo to wa lawo bo mi
4: gbogbo bi ti kan ni fe de gbogbo eyin te ngbo ba si nso ati te ti ngbo tele tele ati te sese ngbo number ta pe e tete mo pe number ke mo
2: nlu number antori akoko eja sare mu number ka to lo so de ni ti o so edewa eyin alagba muhammed eja mu number na
4: 08 08 06 9 6 9 4 5 4 5 7 9 7 9 1 3 1 3
2: eto mu
4: 08 08 06 9 6 9 4 5 4 5 7 9 7 9 1 3 1 3
2: so ne kan ni
4: tm ba te ro ba ko lori iyen e pe sori ele
2: 070 070 41 41 79 79 39 81 81
4: le kan si 08 08 41 41 79 79 39 39 81 81
5: what is the number yen se mr 070 ni o
2: to 070 ni elekeji abi
5: e jo lekan si 070 070 41 41 79 79 81 mo tun fasi ko pe gbogbo awon agba awon ton ti darapo tele tele nitori pe easy loan awon won ire yan je ameyin na mo wa je don du sinu business no system come about wa lock account wa e je ka tete yoju sira ni ola gbogbo eyin te ti je member te ngbo wa ni isin e ma pe ago mokanla la bere seminar oluwa pelu eni kokan wa
2: to baba ni seju kan pere toku e ba kan mo ni seju soki 30 seconds
6: egube kazwani zami yi kibi twin and twon la yi sunami mohammed suleiman so mi to yize ni mi no saji mi easy luna international so easy luna international na yega yi twon fo chiro da na izami yi ga lo yin jo more gaski uyo ina yi je mbo twon kanga ga wa da ga gama na ona at least e ga chun le gba ni twon na ya ga egan eti ga easy luna no wa gun ga gun ya gu ba ni amode ndu ona juna so won ji ina e chancha so ebogo ile din ile akuta etu bi je ke ba bi ayin bi e kosokoso ko ajin wa ngi pata
2: oda eyin te gbole ni a fa balẹ o so daada nigba ta ba to pada pade lori ara kan se eto isilona cooperative international eje lo yara iroyin a fe lo re gboroyin adupe o isilona cooperative international ko ni baje wora gbogbo se o ko lo re darapo o lati re waju ogun ni opo ibi ti le mi je an olohun ko ni fi wale o digba kan na o lori eto ohun elebe ko kale
7: Diamond FM 88.7 FM
8: across the airwaves right now
9: in the mix.

Eka bo pada iroyin na re ni ekun re Minister fun ilu Abuja Yeson Wike ti pase ipe loju ese kan ro bi awon le ti won ko si esa igbarawo nilu Abuja Wike lo pase ohun nigba to se abewo ni si agbegbe matama atagbe to ku nilu Abuja ti won koju ipe nija ekun mi ege bo se wi oni igbese na ti gbera so loju ese o si won si pare ni ojo abameta Wike tanuma wipe eto ohun ko ni se wipe ile en to ba wa ni poselu oni won ni bi wo ege bi wike se wi oni awon le ti won ko si esa agbara ti se akoba fun ilana alakale fun ilu Abuja igbese na lo si se akoba fun oro agbara to si fa isele ekun mi ni ilu Abuja ni ipinle Kwara ile ise olopa le yi eka ti ipinle Kwara ti bere eto tun kan lati re wi pe won mogi to ilana ofin oro iwako ati lati dekun awon ton tase agere si ofin iwako kakire ti botoro ile ye eto won to poruko re ni operation fafeti oni opti gbira so ni oni na te jade kan to le de latowo alukoro fun le se olopale yi eka ti ipinle Kwara adeton ejire adeyemi ege bo se wi eto won oni o wa labe isakoso commissioner fun le ise olopa ile yi eka ti ipinle Kwara ojo adekimi nibamu pelu ase oga agba olopa ile yi Olatunji Disu lati on tenumo pe igbese na oni o lede lati je ki awon eyan bowo fun ofin ilana iwako papa julo lati de pe awon awako onu agba wi ase lori oko won ile ise olopa tenumo to si kesi awon to ni oko kan de pe won gba wi ase papa lo so di pe oko hun ogbe si oju ona sibe ni ipinle Kwara saju eto dibo odo to nbo awon egbe oselu ati awon moye won ti kese kare pe won gba ase to di pe won ko lede awon ipolongo won papa julo patako ipolongo si ta wangba kakere tibutoro ipinle yi wọ́n fi ojú wọn kó ata òfin adele adari agba fún iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Kwara tọmọgoto àpátákó ìpolongo jà níta gbangba ọ̀gbẹ́ni tọba adéyẹyẹ ló fún lóde nígbà tó sọ̀rọ̀ lónìí pàdé oníròyìn tó wà nínú ìlọrin láti ṣe ìkéde ìpàdé ọlọ́jọ́ kan tàwọn tọrọ kan ní ẹka ìpolongo ṣáájú ètò ìdìbò ọdún tó ń bọ̀ gẹ́gẹ́ bó ṣe wí ìpàdé ọ̀hún oníyẹ̀wáyé ní ọjọ́bọ̀ ọjọ́ kẹta àti ní ọgbọ̀n oṣù kẹgbẹ́ ta wà yìí innovation hub nílùú ìlọrin ní aago mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ bó ṣe wí ó ké sí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìpàdé àwọn tọ́rọ̀ kan ọ̀hún ò ní àwọn ẹgbẹ́ òṣèlú àti àwọn ọmọye yóò kópa níbẹ̀ pàápàá jùlọ láti rí i pé wọ́n gba ìwé àṣẹ láti ọwọ́ àjọ ìjọba

0: ilẹ̀ Nàìjíríà tó ń mójú tó ọ̀rọ̀ ìpolówó ọjà pàápàá jùlọ kó tó di pé wọ́n rí pátákó ìpolongo wọn. Nígbà tó fohùn lédè, adarí àjọ ilẹ̀ Nàìjíríà tó ń mójú tó ọ̀rọ̀ ìpolówó ọjà ẹ̀ka ti ìlú Ìlọrin, Ọ̀gbẹ́ni Abdulrazak Yusuf, tẹ́wọ́ kí wọ́wọ́ fún àwọn ẹgbẹ́ òṣèlú àti àwọn èèyàn pé kán rí pé wọ́n gba ìwé àṣẹ ACON kó rí pé wọ́n mọ̀ ṣe ìpolongo wọn pàápàá jùlọ káwọn lọ fi ojú wọn kó ata òfin. Láti ìpínlẹ̀ Ọ̀sun, gómìnà ìpínlẹ̀ Ọ̀sun Àdẹ̀mọlá Adeleke tako àhesọ ọ̀rọ̀ pé ó ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC láti jẹ́ pé ó borí nínú ètò ìdìbò fún sáà kejì. Gómìnà ṣàlàyé wípé òun ò ṣèpàdé kankan àbánikankan papọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ADC ṣáájú ètò ìdìbò ọ̀hún àbí lẹ́yìn ètò ìdìbò náà. Àtẹ̀jáde kan tó lédè látọwọ́ agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú gómìnà Adeleke Ọ̀làwálẹ̀ Rashidi lónìí ṣàlàyé pé gómìnà Adeleke ó ní ó fi orí ìjáwéríborí rẹ̀ sọrí Ọlọ́run àti àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀sun gẹ́gẹ́ bí ó ṣe wí. Ó ní ẹgbẹ́ òṣèlú ADC kò wà kò sí lára àwọn èèyàn tó ràn wọ́n lọ́wọ́ nínú ètò ìdìbò náà tó ayọ́sọ̀ tó kọjá. Ọ̀rọ̀ àgbẹ̀ṣubá Rabade Hanshiru tó kù kan ṣe ìrànwọ́ fún èròǹgbà àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀sun tó fi wá sí ìmúṣẹ. Ní ìpínlẹ̀ Bayelsa, gómìnà ìpínlẹ̀ Bayelsa Sẹ́nẹ̀tọ̀ Dòye Dírì ti ké sí àwọn adarí tuntun ti ìgbìmọ̀ àwọn àgbààgbà ajẹ́ṣẹ́bí ní ìpínlẹ̀ Bayelsa kan ṣiṣẹ́ wọn láì ní owó òṣèlú àbí kan gbé sẹ́yìn ẹnikẹ́ni. Dèrè ti igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀hún ọmọwé Peter Apẹ̀ṣọ́jọ fún lédè lónìí nílùú Nuga nígbà tó ń ṣe ìfilọ́lẹ̀ gbàṣẹ tuntun tí adarí rẹ̀ yóò jẹ́ olùbádámọ̀ràn pàtàkì tẹ́lẹ̀ rí lórí ètò ààbò I-Chief Boma Spero Jack. Gómìnà ṣàlàyé pé àwọn èèyàn tó wà nínú ìgbìmọ̀ ọ̀hún ò ní wọ́n jẹ́ àwọn pọ̀ pípé pàápàá jùlọ tó yẹ pé wọ́n jẹ́ olóòótọ́ láti máa fún ìjọba ìpínlẹ̀ Bayelsa nímọ̀ràn. Nígbà tó ń sọ̀rọ̀ kété lẹ́yìn ìṣèbúra ọ̀hún dèrè kí sára tuntun ọ̀hún kan rí pọ́n iṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ láti pé wọ́n gbé sẹ́yìn èyíkéyìí ẹgbẹ́ òṣèlú. Ìròyìn àgbáyé náà ni àmúwáṣe tí gbọ̀yìn láti kàyìndá mọ̀lẹ́tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí ilé òkèrè ní ilẹ̀ Zimbabwe. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé amúságbére fáyé nínú ọkọ̀ ojú omi tó rí ìsinmi nílé ọ̀hún ti tó 93 lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Ìdàkùn káyélujára wa, ìdàkùn ìbádọ́ rẹ Facebook, ìdàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 887 FM. Diamond FM, shining supreme.
0: Ẹ̀ka bọ́ padà, ìròyìn àgbáyé ọ̀nà ni amúwáṣe ti gbọ́yìn láti kàyìn Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara ní ilé òkèrè. Àwọn tó dágbére fáyé nínú ọkọ̀ ojú omi torí kan ní erékùsù Kàríbà nílẹ̀ Zimbabwe ti tó 93 ṣe kéde látọwọ́ iléeṣẹ́ ìjọba ilẹ̀ ọ̀hún tó ń rí sí ìṣàlẹ̀ ìjàmbá tó wáyé nínú ìrìnà ọkọ̀. Ṣáájú àwọn èèyàn tó tó 44 dágbére fáyé pàṣẹ ìlú wáyé ní òpin ọ̀sẹ̀. Ọkọ̀ ojú omi ọ̀hún ò ní oko 100 èrò tó sì kún àkúfàyà kò rí pé ó rí ní ọ̀sẹ̀ tó kọjá. Ààrẹ ilẹ̀ ọ̀hún Emmerson Mnangagwa ti kéde wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ò ní ó jẹ́ àgẹ́dùn ńlá fún ilẹ̀ náà. Erékùsù ọ̀hún ló pààlà papọ̀ pẹ̀lú ilẹ̀ Zambia tó jẹ́ pé ibẹ̀ ò ní àwọn èèyàn tó ń ṣiṣẹ́ irinà ọkọ̀ lórí omi àtàwọn tó ń pẹja máa ń lò láti ṣiṣẹ́ wọn. Akẹ́kọ̀ọ́ kan ó ní ó ṣe àkálẹ̀ ìgbésẹ̀ tó fẹ́ gbé láti já okunmi irọ́ rẹ̀ tó jẹ́ akẹ́kọ̀ọ́ kó di pé ó fi ìbọn já okunmi ara rẹ̀ nílẹ̀kọ́ gíga kan ilẹ̀ Philippines. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ ìgbà kejì ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yóò wáyé láàrin oṣù díẹ̀. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé nílé ẹ̀kọ́ Ateneo de Zamboya University tó jẹ́ ilé ẹ̀kọ́ gíga aládàáni ìjọ Kátólíìkì ní agbègbè ìwọ̀ oòrùn Mindanao. Akọ̀wé fún ọ̀rọ̀ abẹ́lé nílẹ̀ Philippines Victor Rumela fìdí ẹ̀ múlẹ̀ pé akẹ́kọ̀ọ́ ọ̀hún to wa nile eko giga ni o se akale ara re lojo pa ujara ko de pe o fi iboja okan mi iro re ni bashi won ti fagile itakun re lojo po Facebook o ile se olopa le ti bere igbese aje tan wa di okun fa iru isele be labala iroyin oro okowo ajo ijoba eleye to nabobo eto onibara ti bere igbese lati tan na wade bi won se nko iye ti won ta apo cement loju latari bi o se wo si papa julo atodo won awon alarobo ajo hun saju ti se iwadi fun osu meta gbako nigba to si njabo ninu iwe kan to je olojuwe ogoji egbe ajo won se won tesiwaju oke cement oni o tin won si ni ile ye egbon se fi die mule iwadi ajo ohun ni ile togo tanzania kenya fi die mule pe cement lo dinwo lawon ile hun ju ile nigeria lo labala iroyin awon amurodun awon molebi ojimi osere tata okunrin omole ye tawo azan topo lopo mo si ogogo ti taku aye soro pe o ti dagbere faye nigba to fo soro ninu iroyin kan to gbinu ya lojo po Instagram re omo obinrin osere kunrin ohun alima tawo jake wo fawon yan kan jawo lati ma flede iroyin ofege lori ipolera baba re orede leyin kan bi wakati merele ni ogun ti alima rawebe si awon eyan ke baba re oni o tin wo ja kadi pelu arun gejere to ti wa ni ipele to buru julo ege bo se wi oke sawon yan kan won lowo lati se itoju baba re papa yu leyin gba se o si jawo pe awon se tan lati se itoju osere kunrin ohun mo labala iroyin ere idaraya pati viera oni won ti yan ege bi oluko tuntun fun iko agbabolu agba oje ile senegal terangas lions agbabolu ohun omo agbabolu teran ri omo ile france ori oroko papa tiaf fun bi sesile leyin igba ti senegal ja kuro ninu idije agbaye to waye lodun ta wa yi viera oni won si ko re latowo ajo elere bolu ni ile senegal oje kedere laipe won se loju re gege bi oluko ni fun ko agbabolu ile ohun iko agbabolu edokun isi oni o ti wa ni isori keje ninu edeje afobi women champions league pelu iko asec mimosa ti le ivory coast iko agbabolu atem dakwa ti ile ghana ajiko agbabolu as garden national ni ti le olominira nije iko won ti Moses Aduku nkosodi olokopa ninu ideje ohun fun gba keje iko ohun to wa ninu league ile ye lo gba ideje ohun gba kokoko wa nipa re ninu re 24 ni isori miran oni ile Burkina Faso ni iko agbabolu ile ohun USFA wa ni isori kan na pelu iko agbabolu Dynamic FC ti ile olominira Benin ati iko agbabolu asco ti ile togo won ke wa yaya ni isori akoko dito yo gbera so ile Burkina Faso bere lati ojo aiku ojo keta leni ogun osu kejo si ojo karun osu kesan odun ta wa yi to lekan si awon koko na re Oke minister fun lu Abuja wikeji pase pe kon lo bi awon ile to wa lese agbarawo ni ilu Abuja Aduka fun yin pe commissioner fun le ise olopa le yi eka ti ipinle Kano ati pase kan de pe won fi ofin tutun mule to ni se lori eran oko ni ipinle yi ni ipinle Osun akase ti go yin pe gomina Adeleke tako ayo soro ipo nawo re si egbe oselu ADC lati bori fun sa keji re ni lokere aka fun yin pe ni lesin babe awon eyan total metale ni adon dagbere faye latari isele oko oju omi kan to de ni ile ohun la ko tan aka won pe viera won ti kede gege bi oluko tuntun fun iko agbabolu agba oje ile senegal ran 78 oni ogagun Shehu Musa Yaradua sise loju ojo na marose to lo lati ilu Eko si ilu badna won si na owo toto million lona ados ha a le se ise akanse ohun to eyi lo pin iroyin ohun abiodun akiwumi ni olotu royin taiwo adeyemi lotu toka se ti gboyin lekan si akiyin pe o daro

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: Ọlọ́run àánú yanjú ẹ̀ ló ń pè ọ́.
1: Pé kó wọ́n gbáre.
0: Àsìkò ti tó fún ọ.
1: Wọ́n ti pẹ̀lú àwọn aláyọ̀ jẹ́rìí.
0: Mo jẹ́ ni táyé ń bá gbégbá ọpẹ́.
1: Àánú nìkan ló lè fi ṣẹ́gun.
0: Àìsàn ọlọ́jọ́ pípẹ́.
1: Alágídí ogun.
0: Ogun tó ń jọ látorí òkè dórí òkè.
1: Àìnífọ̀kànbalẹ̀ nínú ọkọ.
0: Àìnísinmi lórí ọmọ.
1: Ìdápadà ayọ̀ ìdílé.
0: Iṣẹ́ tó ń sàárẹ̀.
1: Ayé tó ń ṣàfẹ́kù ìrànlọ́wọ́.
0: Yá pàdé níjọ CAC.
1: Goshenland.
0: Ìyànà Sàpàtì ìpínlẹ̀ Kwara.
1: Orí òkè àánú yanjú ẹ̀.
0: Láago mẹ́wàá òwúrọ̀.
1: Gbogbo ọjọ́ bọ̀ ṣẹ̀ṣẹ̀.
0: Every Thursday.
1: Àti ní gbogbo ọjọ́ Sátidé àkọ́kọ́ nínú oṣù.
0: Ìdá pàkórí ẹ̀ ní Sátidé bẹ̀ wọ Ọlọ́run 1930.
1: Láago méje òwúrọ̀.
0: Ṣàgọ́ mẹ́sàn-án òwúrọ̀.
1: Ẹbí tí Ọlọ́run ìké bàbá wa bàbá lọ́lá olómìyẹ
0: ṣe ń lo wòlíì Fẹ́mi Dáìró.
1: Bàbá àánú yanjú ẹ̀.
0: Àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mi.
1: Fún àdúrà pàtàkì.
0: Pẹ̀ sórí
1: 08032404977.
0: Sọ fẹ́ nìkan pé lóde.

0: ẹsẹ gini
1: o di adun
0: di adun gbọ mi oruko mi ni Prophet Solomon Adeoye lati ni ijo alasepe revival center nibo ni alasepe wa ni ilu Ilorin nibo ni ilu Ilorin ni ilu Eyenkorin enikan ni nibo ni Eyenkorin wa gbogbo eniyan gbọ ti o ba ti dege yalimi ti o ba ti lo nlo Eyenkorin ko sawon ni moto ti o mo be to ba ti wa de ile po kan ta pe ni le palikad ni ilu Eyenkorin iyana kan wa ni waju le palikad won pe ni iyana pata ti wo ba ti de iyana pata so wi pe lo si ni jo
1: alasepe
0: ago mesan laaro la ni program si ago meji la osan 9 a.m. to 12 p.m. Ola ma ni agbara Ola ma ni agbara mo se n bo latori oke ni mo se de latori oke ni gbo mi oluwa ran mi si gbogbo eyan ola yen ma le gan awon kan gbo mi won like koro koja orisirisi ona na ti like koro koja elomi lori ise re lo de
1: be
0: o ni shops gbo oja oya o ni shop gbogbo oja lo ti expire mo lo nigba ti o ni customer to ma wa patronize elomi ninu ile lo tin like oro koja elomi aguare aisan lo nse elomi ninu igbeyawo elomi ti wa ninu igbeyawo for the past 7-10 years ko ti romo dejo mo so aso
1: tele
0: o gbogbo ta n pe ni ikoro mi o mo boya wa sa
1: jesu
0: o di adun
1: ah mi jesu
0: o di adun
1: ah mi jesu
0: o di adun
1: ah mi jesu
0: in the name of Jesus
1: amen
0: ninu bibeli
1: nibi
0: ti mo fe ka fun wa Exodus chapter 15 lati verse number 22 bibeli so pe be ni mose mu israel jade lati opon pupa wa won si jade lo si iju suri won si lo ni irin ojo meta ni iju na won ko si ri omi won ko ri kini
1: omi
0: won ko ri omi verse number 23 bibeli ni nigba ti won de mara won ko le mu ninu omi mara nitori ti o koro nigba bibeli so pe nigba ti won jade kuro ni egypt ti won la okun pupa koja bibeli so pe mose àti àwọn ọmọ israẹli ebi ń pa wọn ògbẹ́dẹ̀ ń gbẹ wọn ṣùgbọ́n wọn kò rí omi nítorí aṣálẹ̀ ni wọ́n wá dé ìlú kan tá à ń pè ní mara bíbélì sọ pé wọ́n rómi ní mara ṣùgbọ́n wọn ò lè mu omi náà kí ni ìdí tí wọn fi lè mu omi náà bíbélì sọ wípé omi mara ṣe kí ni omi yẹn kòrò yẹmi gbọ́ gbogbo ènìyàn nígbà tí ọlọ́run bá ṣetán kí là ń pè ní adùn nígbàtí ìkorò yẹn bá di adùn nígbàtí ìkorò yẹn bá di adùn ó jẹ deep spiritual joy comfort fulfillment of expectation through divine connection ìyẹn tó ṣe nígbàtí ọlọ́run bá sọ ìbànújẹ yẹn di ayọ̀ nígbàtí ọlọ́run bá sọ ẹkún yẹn di ẹ̀rín nígbàtí ọlọ́run bá nu omi jẹ́ ènìyàn nù ó nu omi jẹ́ mi nù pátápátá ó nu omi jẹ́ mi nù pátápátá ẹnìkan sàbẹ ẹmí sọrọ bí
1: wòlíì
0: ọwọ jáde àṣẹtẹ
1: rẹ
0: ọlọrun nu omi jẹ
1: rẹ mi jésù
0: ọlọrun nu omi jẹ
1: mi jésù
0: ọlọrun nu omi jẹ
1: mi jésù
0: bíbélì ni odidi ọjọ mẹta gbáko ni àwọn ọmọ ìsírẹ́lì náà fi rìn ìrìn àjò odidi ọjọ mélòó
1: odidi
0: ọjọ mẹta nígbàtí bọ́ọ̀lì yóò ṣe rìn fún ọjọ́ mẹ́ta sà tí ebi ò ní pa tí òǹgbẹ ò ní gbẹ kò rọrùn sà ẹ mẹ́jẹ ntànyín sà àánú ni o bíbélì sọ pé mose àti àwọn ọmọ ìsírẹ́lì nígbàtí wọ́n la òkun pupa já wọ́n bẹ̀rẹ̀ sí ní rìn fún complete good 3 days sà odidi ọjọ́ mẹ́ta wọn kò sì rí oúnjẹ bẹ́ẹ̀ ni wọn kò ṣe kíní wọn kò rí omi bó títọ́ yìí nígbà tó tún wá dé ìlú kan tí wọ́n tún ti rí omi tí inú wọn ti dùn tí ọkàn wọn ti balẹ̀ wípé olúwa ṣe o àwọn ti ṣe kíni àwọn ti rí omi bíbélì sọ wípé omi tán tún rí nílùú náà ó tún jẹ́ omi tó ṣe kíni ó tún jẹ́ omi tó kòrò bó títọ́ yìí nígbà tí ebi ń pa wọ́n nígbà tí òbẹ́ ń gbẹ wọ́n bíbélì ni wọ́n sunkún lọ bá mose bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tó ń gbọ́ mi ìwọ náà ti ń sunkún wípé ọdún yìí mọ̀ tó ti ń lọ ọdún yìí mọ̀ tó ti ń parí lọ ọdún yìí mọ̀ tó ti ń lọ 2026 mọ̀ tó ti ń parí kò mọ̀ sí ìmúṣẹ kankan 2026 mọ̀ tó ti ń parí kò mọ̀ sí achievement kankan 2026 mọ̀ tó ti ń lọ kò mọ̀ sí nǹkan kan tó lè tọ́ka sí olúwa ní kí n sọ fún mi mi ò mọ̀ bóyá wàá sà mí mi ò mọ̀ bóyá wàá sà mí mi ò mọ̀ bóyá wàá sà mí lọ́sù yìí ọlọ́run máa yà ọ́ lẹ́nu
1: mi jésù
0: ọlọ́run máa yà ọ́
1: lẹ́nu mi jésù
0: ọlọ́run máa yà ọ́
1: lẹ́nu mi jésù
0: ọlọ́run máa yà ọ́
1: lẹ́nu mi jésù
0: ẹkún rẹ máa
1: dẹ̀ mi jésù
0: ìkorò rẹ máa di
1: ara mi jésù
0: mo ló máa di
1: ara mi jésù
0: mo ló máa di ara
1: mi jésù
0: mo ló máa di
1: ara mi jésù
0: mo ló máa di
1: ara mi jésù
0: tí ẹ̀mí bá wà ìrètí wà sà
1: bẹ́ẹ̀ ni sà
0: bí àwọn ọmọ ìsírẹ́lì ṣe sunkún lọ bá mọ́sẹ̀ bí

0: 88.7 Shining Supreme.
1: Ọlọ́wọ́ ìyanu, mo fẹ́ràn ọwọ́ ìyanu rẹ̀.
2: Ẹ̀mí àwọn wòlíì tó fẹ́ ṣiṣẹ́ agbára níwájú ọ̀sẹ̀ yìí o.

0: Ìwàásù tí a fẹ́ tẹ́tí gbọ́ yìí wá láti ìjọ apostolic ti Kristi, òkè Ṣẹ́gun Ibrahim Taiwo Road ti ìlú Ìlọrin. Oníwàásù wa ni bàbá wa ajínrere Emmanuel Tolúwaṣẹ Akérèdọ́lù. Kí Ọlọ́run kó bùkún fún yín, kí ó sì ṣe yín ní olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ rẹ̀ bí ẹ ṣe ń tẹ́tí sí wa.
1: Ohun tí Olúwa fi rán mi sí yín lónìí.
2: What the Lord gave me to send to you today.
1: Òun ni mo pè ní kíkọ́ sí orí àpáta.
2: It's what I taught, building on the rock.
1: Thank you. Kíkọ́ sí orí àpáta.
2: Building on the rock.
1: Gbogbo wa pátá tó wà bí láti mọ̀, láti gbọ́ rí.
2: All of us.
1: Nípa kíkọ́ ilé sórí àpáta tàbí kíkọ́ sí orí iyanrìn.
2: All of us here, we've learned or we've heard or we know about building on the rock or building on sand.
1: Mo ní àwọn àlàyé díẹ̀ láti ṣe pẹ̀lú yín nínú ọ̀rọ̀ Ọlọ́run lónìí.
2: I have few explanations to give to you from the word of God today.
1: Ìwé Matthew ni orí ìkeje.
2: In the book of Matthew chapter 7.

0: Gbọ́dúà ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: Ọlọ́wọ́ ìyanu, ó fẹ́ rọwọ́ ìyanu rẹ̀.

ọjọ́ òwúrọ̀ 9 AM ní Nàdúrà ti bẹ̀rẹ̀ sí máa ń jò. Níbi tí Ọlọ́run ti máa ń fún àwọn èèyàn rẹ̀ ní ìṣàgò kúrò lọ́wọ́ ogun ọjọ́ pípẹ́ lànà àbáyọ fún wọn o. Ọwọ́ rẹ ló kù sí ìwọ náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà tí èrè ní Wednesday ọ̀sẹ̀ yìí. Bẹ́ẹ̀ la kàn sí àdúà tó máa wáyé fún gbogbo ẹni tó ń wojú Ọlọ́run fún èso ayọ̀. Gbogbo iṣẹ́ tó ti mú kó lówó ẹ̀ ò ṣiṣẹ́. Àdúà ìtúsílẹ̀ láti bọ́ lọ́wọ́ ogun ẹ̀sìn ọjọ́ pípẹ́ pẹ̀lú àdúà ọ̀nà àbáyọ breakthrough. Lábẹ́ ìfàmì òròyìn àpá wòlíì májẹmú àti àwọn olórí ẹ̀mí tí wọ́n máa pẹ̀lú bàbá olùgbàlejò. Prophet and evangelist Olúwa ṣe.

0: Sọ́dà Ṣẹ́gun.
1: A ní ìgbàgbọ́ pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí. A gbà ní àdúrà kí Ọlọ́run ṣe yín ní olùṣe ọ̀rọ̀ rẹ̀. Fún àdúrà, ìmọ̀ràn tàbí ẹní ìbéèrè, ẹ lè pé bàbá wa sí orí ẹ̀rọ yìí 08034044133. Lẹ́ẹ̀kan sí 08034044133. Kí Olúwa

àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣe síyèsí fọ́rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday àti ọjọ́bọ̀ thursday lórí ìkànnì diamond fm

kalẹ̀ ẹ káàbọ̀ sórí ètò láwọlẹ́sùn ní ìkànnì diamond fm ètò yìí wà fún yín láti sọ síta lórí àwọn nǹkan tẹ́ ń la kọjá àti àwọn nǹkan tó ń fa ẹkún àdásùn fún yín tàbí ó ń fa àrùn kan ẹ ń wo nǹkan tó kàn ẹ ń wo ìgbésẹ̀ tó kàn ẹ wá ń wo kí bóòlẹ̀ ṣe ṣe lórí ètò yìí ẹ láǹfààní láti gbóhùn sókè lálàìdákọ yín àǹfààsìkò yìí sọ fún yín wípé nọ́mbà tẹ̀lé sọ́síta sí òye padà 0916-159-1011 oní nọ́mbà tẹ́ sọ síta sí ẹ lè fi voice note ránṣẹ́ tàbí àtẹ̀jíṣẹ́ látòrí whatsapp tẹ bá ṣe ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ má dá ọkọ yín o mo bẹ̀ yín ni o ẹ má dá ọkọ yín ọ̀rọ̀ ọlọ́run ni kò ṣe àwọn àtẹ̀jíṣẹ́ lóríṣiríṣi ti wọlé ẹ ṣeun púpọ̀ ṣùgbọ́n àní dúró síbẹ̀ a ní láti bẹ̀rẹ̀ tó ká tó bẹ̀rẹ̀ tó láàrin ìṣẹ́jú bíi méje sí mẹ́jọ mo fẹ́ kẹ́ mọ̀ pé ọlọ́run bá wà pẹ̀lú yín ọlọ́run bá wà pẹ̀lú èmi náà bá bá ṣe ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ orúkọ títẹ̀ mi ni adéolú adétúlá ẹ lè darapọ̀ mọ́ mi lórí facebook ẹ̀tẹ̀ diamond 885tv ẹ láǹfààní láti rí mi ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń rọmọ làkejì wọn pé ẹlòmíì kò mọ̀ pé ọlọ́run wà pẹ̀lú òun bí ọlọ́run ṣe kọ kádàrà olúkánukù ọ̀tọ̀ọ̀tọ̀ ni olórí nǹkan ti tọ́pá àlàbí kọ tó nítumọ̀ tó di gbogbo ọ̀ràn rẹ̀ ló nítumọ̀ tó ní ẹ̀wà èdè tó dáa tí ó ní kìmínú tó la gbogbo ẹ̀sìn kọjá tó tún ní kìkì ọlọ́run bá mínú ẹja gbọ́rin náà ká fi tẹ́ di ètò yìí lálẹ́ tó ní.

èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run bá wà àwọn míì wà wọn ò ní gbàgbọ́ nínú ọlọ́run àwọn kan ní gbàgbọ́ nínú ọlọ́run ṣùgbọ́n wọ́n fẹ́ kí gbogbo ẹ̀ jẹ́ pápápá nínú ọ̀rọ̀ tí arábìnrin sọ ọlọ́run bá ló ń ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀.

nítorí náà ẹni tí ò rí yín kò rí sí ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀ nítorí lómi ẹ̀ ó ti rọra ẹ̀pín látàárọ̀ kò wọ́n pé ẹni tí ò rí kò rí sí ọlọ́run.

0: Ọ̀dà bá a ṣe ń ṣàmì ẹja wa bẹ̀rẹ̀ tó ní pápápá 0916-159-1011 ẹ lè sọ síta látọ̀rẹ̀ WhatsApp 0916-159-1011.
1: Hello sir, ẹ kalẹ̀, ẹ kú ètò. Orúkọ mi ni Tọ́lọ́mọ láti ìlú Tọ́lọ́mọ. Ẹ jákun, mo ní ìdí kan panel tó jẹ́ olóòótọ́ ènìyàn tó lè jẹ́ tó ní bẹ̀rù Ọlọ́run. Ó pọ́sibù kí ìyàwó ẹ̀ ò ti kò ti kú tàbí kóhun àti ìyàwó ẹ̀ ò ti kọra, bọ̀ kó jẹ́ ẹni tó jẹ́ olóòótọ́ tí ó dẹ̀ fò títọ́ bá mi rìn. Ẹjọ́ tuuru Ọlọ́run. Mo nídìí olóòótọ́ ènìyàn tó jẹ́ ọkùnrin.
2: Hello, ẹ̀kalẹ́ o.
0: Ẹ̀kalẹ́ o.
2: Ẹ kú ẹgbìyànjú o. Ọlọ́run yóò kún un lórí ọwọ́ yẹn máa gbẹ̀gbẹ̀ tọ́ ní o. Adáàpọ̀ mi tí wọ́n sọ̀rọ̀ ni orúkọ mi ni Tọ́lọ́mọ láti ìlú Tọ́lọ́mọ. Bẹ́sọ sí ìkànnì o. Alágùn mo ní ìyàwó. Ìyàwó kan kí ni àwọn ẹni tí mo ní àwọn tó ní ìjọ gbọ̀dọ̀ lẹ́yìn ní àti ẹ̀. Ó dàbí pé àṣà ní kíláàsì. Ọmọ mi lọ́rọ̀ ẹ lọ́wọ́ rẹ̀. Mo dẹ̀ ń sanwó sukúù. Mo ń san gbogbo tó bá gbé lọ́wọ́. Wọ́n ṣàdédé mo kọ́ sáré pé ẹ̀ṣọ́ àmì tí wọ́n á ṣe parí ní last year. Wọ́n á bèrè pé ètò ẹ̀ fún mi ní ṣọ́ọ̀tì ọmọ gẹ́gẹ́ fún mi lẹ́yìn sanwó sukúù mi sanwó ojú. Ìwọ gaba inú mi ń fún wọn náà ló fi ń ṣiṣẹ́. So àtìgbà yín báyìí ti bí èso pè ní má bẹ́sẹ̀ fún mi gbọ́ kẹ́yìn. Mo sábà máa ń wò pé ọ̀dà tó wà nílẹ̀ ní kíkà kó tó di pé máa ṣe ìgbésẹ̀ kan. Máa ní kí n sọ síta kó máa rárá. Nàìjíríà kan gbà mí mọ́ràn lórí ẹ̀ kí n tó mọ tí mo fẹ́ ṣe. Èdè mo ti ní nǹkan mo fẹ́ ṣe ìgbésẹ̀ lórí ẹ̀. Kọmọ Nàìjíríà wá gbà mí nímọ̀ràn. Ẹ ṣé o.
0: Arákùnrin tí wọ́n sọ síta yìí, ìbéèrè tábì yín ni wípé àkọ́kọ́ bẹ bá máa fún wa lẹ́sẹ̀ ẹ bá wa yí rédíò sísàlẹ̀. Ẹ̀kejì ni wípé sí ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ ń gbé ni, níbo lèyàwó ń gbé, níbo lẹ́yìn ń gbé. Ọmọ lọ́lẹ́wé resort kí ló ṣẹlẹ̀. Ṣé ìyàwó yín ti máa ń ṣe bẹ́ẹ̀ ni? Ọmọ mélòó ló wà lákàtà ìyàwó yín? Àti wípé iṣẹ́ wo ìyàwó yín ṣe? Tẹ̀sọ pé ẹ̀yin lẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ṣe gbogbo ẹ̀. Ó máa ní àwọn kankan tó yẹ kí tíyàwó yín náà ń ṣe tó dàbí ìrànlọ́wọ́, torí pẹ̀lú ìgbésẹ̀ tí fẹ́ gbé yìí a ní láti bí láwọn ìbéèrè kankan. Ẹ̀yin aráalé, ọ̀rọ̀ arákùnrin bàbá yẹ ẹ̀yin dáadáa, ẹ lè gbà á mọ̀ràn o, ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe òfin tó tó àwọn ọ̀rọ̀ yìí dáadáa. Tíyàwó yín sótì ẹ̀yin tẹ́lẹ̀ ni, ṣé ẹ níjà ni, sọ́tọ̀ọ̀tọ̀ lẹ ń gbé ni, àbí ẹjọ́ ń gbé papọ̀ tí èdè àìyedè fi wá ibi eléyìí. 0916-159-1011.
3: Ẹ kalẹ́ o, èmi ni Tọ́lọ́mọ láti ìlú Tọ́lọ́mọ. Ẹjọ́ ẹni sọ pé ó nídìí èèyàn yìí tó lóun wá èèyàn companion, èmi náà wá èèyàn companion. Ẹjọ́ ẹ bá lè mú wa papọ̀ ká.
0: Ó máa lè díẹ̀, èmi ń ṣe báwọn. Ẹ ṣeun, torí kí n bá yín mú yín papọ̀. Bẹ́ẹ̀ báwájú lóòótọ́ sí báyìí, máa wá fà mí sáàrin irọ́ o. Mi ò ṣe. Torí ẹ̀yin ẹ̀ kí máa ń ro ti olóòtú mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Bàbá yíwọ́ wọn ní Diamond ló ti yíwọ́. 0916-159-1011. Aṣojú òpòlẹ̀ báyìí 0916-159-1011. Hello, ẹ kalẹ̀ o.
4: Ẹ kalẹ̀ sà.
0: Ẹ ṣeun.
4: Adétúnlẹ̀ ni ẹ ní ṣiṣẹ́ o.
0: Àmì sà, ẹ ṣeun.
4: ogunlogun di ti yin o
0: ami esun
4: leyin oni darbu
0: ami sa esun
4: ale fe won lo gba
0: ami sa
4: na osun lo ni ba ti gbagba ile oni ba idile adeleke o le ro mo lale odile yin oju be lo
0: ami sa esun
4: eda to ma tawo ebe bi ata eda o
0: ami sa esun do pa o
4: ni jiya yo ke jiya lowo mo o
0: ami sa
4: atowo atabele ti la gba olorun
0: ami esun sa
4: ki se diamond lo de ni ba je o
0: ami o
4: ni mo ti juku onibe o
0: ami
4: ogun ina ole ara ole emi ko ni wole diamond o
0: ami esun
4: to de ni le se na ko ni fe won lo gba ye re o
0: ami esun
4: ko ni de raruka o
0: ami
4: ni agba ni owo olorun won o ni toro kun fun ki to ku o
0: ami ami
4: emi o de bu o se alafia te gbo lo de ye re o tamo tamo
0: ami esun
4: bi la gbo e de ma fe mi na gbo olorun
0: ami ami o dupe
4: o lewo kan lo soro
0: olori awon mo dupe o
4: esa nipa ti sosita ti alakoko sosita sa e ba se correction kan be ma binu sa e lo sa
0: mo n gbo yin
4: e to wa sosita radio isura iye lo sosita ye ẹnì kan dẹ̀ ní sọ́síta ibè ẹ̀ ní kí nìyẹn bá wí inú mi lẹ́nu pé ẹlòmíì padà sọ́síta tẹ̀lé wípé òun náà ti báyìí alákọ̀ọ́kọ́ ni pé ẹbí nìyẹn léèrè pé kí ló mú tó fi kúrò nílé ọkọ̀ àárọ̀ èkejì sọ́kọ̀ ẹ ti kú ni àbúwà láyé ìkẹta ṣe kí ló ń ṣe ìkẹrin ọmọ èlò ti bí torí bùkátà nísìnyí ó ṣòro gbọ́ ìkarùn-ún ni pé kí ni èjì rẹ̀ tí o ṣe pé kò ti ní ọ̀rọ̀ fẹ́ ẹgbẹ́ ọmọ inú ẹ̀ ó nà òun èèyàn rere jésù kan sọ pé òun kò sẹ́ni rere kan o pàtàkì pé jésù ẹni rere ó nà òun kò sẹ́ni rere mẹ́tò kínní má mi tó bẹ̀ ní ọ̀run má léèjì ni má léèjì jẹ́ o tó ẹ tó bá sọ síta náà pé òun nídìí ìyàwó yẹ lóòótọ́ ohun tó yẹ ká ẹ ṣe lẹ́sẹ̀ lóòótọ́ wípé kí ó padà sọ wípé diamond ni ṣùgbọ́n àwọn kan náà ṣe lé rédíò kan ní ilé sáà àgbòdarúkọ bẹ àgbòdarúkọ rédíò kan nípa polówó ẹ mú ètò yẹn náà kún ẹ tó bá òfin ó wà ní òfin máa wà pẹ̀lú yàgò ẹ pẹ̀lú lọ́yà ọ̀fun kẹrìkan tí ó máa wà ní ẹ tó gbé sòrò wá síbí báyìí tó ní sòrò ìbàdàn ìyanjú bẹ́ẹ̀ náà oore náà ni ẹ ṣàtúnṣe lè mọ́ lu
0: àwọn ọ̀gá wa ń gbà wọ́n kínní wọ́n fún wa lẹ́sẹ̀ láìpẹ́
4: ẹ̀ṣẹ̀ ayọ̀dẹ̀ ó dẹ̀ fún wa lágbọ́n náà ara sòrò kan tẹ́gbẹ́ lánàá nù ọdọ̀ jẹ́ kó yẹjú lágbọ́n náà
0: àti
4: bàbá yẹjú sòrò ayé wa náà
0: àmì ẹṣẹ̀ o ọ̀dà pẹ̀lú nǹkan tí olórí àwọ̀ òkè lásọ̀ yìí ìyá ṣé ẹ lè fi fún wa ránṣẹ́ káàtì ẹ̀ mọ ìkórìtà tẹ̀ wá torí ẹ fọ́rọ̀ ohun gan àgbọ́tán lẹ́ẹ̀kan
1: I'm a single mother.
0: Okay.
1: E dokun. Eni to ba je olooto ni o. Mi fe ni ti o ton hurt me.
0: Ada. Hurt is part of life. We just have to be sincere. Eni ta biribiri lowo re lekan. Ki lo faja? Bo lo je gan.
3: Ṣé ọ̀sẹ̀ wọn lóòótọ́? Àjọ ń gbé tẹ́lẹ̀ ni. So, adẹ́já. Ìgbà tá a dẹ́já. Mo jẹ́ pé ń sábà parí rẹ̀. Ìgbà wọn bá parí rẹ̀. Láti gbà yẹn kò sáà ṣe sá pẹ̀lú iná. Àtẹ́yà tún padà pàdé padà tún jọ ń sọ̀rọ̀ padà. So, ń tajà ń tàbí àwọn aṣọ bàtà èmi náà mo lè dá lókòwò ẹ̀. Síbẹ̀ kẹ́rì pé ọmọ ìgbà tó ti wá lọ́dọ̀ mi rẹ̀ wọ́n wà ní ọ̀dọ̀ ọmọ mi rẹ̀ ni. So, ẹ̀ náà ló ti máa gba ọgbà àwọn nǹkan ọ̀dọ̀ rẹ̀ náà lọ́mọ wà ní tó wà. So, tí mo bá fẹ́ rọ́mọ ní bá ní kó mọ́mọ wá fún mi lónìí kò ráyè ó wà ní ìwé ó wà nígbà ó wà láwò. So, tó ṣẹlẹ̀ ní ẹ̀mí àti ẹja láyé bá parí rẹ̀ àdẹ̀ tó ń rí aládájú ló ń sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà mo tún fi lówó tó ń tajà. So, ibẹ̀ ìmọ́lẹ̀ mi fún àwọn ọmọ náà ní owó sùúrù owó oúnjẹ tó ń ṣẹlẹ̀ yẹn.
0: Ó túmọ̀ sí pé ìjà yìí gan-an tí níyanjú bẹ́ẹ̀ kan fọ́bìnrin lówó tí ẹ bá ṣẹ́ tí ò bá tí ìtọ́nú rẹ̀ yóò lè pọ̀ ẹ̀yìn ara rí bó lè ṣe rọrùn sí bóyá tàbá padà lè láǹfààní láti dá sí ọ̀rọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́ láti gba arákùnrin nímọ̀ràn amọ de kan wa to gba soro te yara le de mo pare e ba n gba rakun ni mo na be na ba fe so sita
5: 1 0 1 1 0 9 1 6 1 5 9 1 0 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM

0: lori afefe ni tori o ye ka ti ni lakai ju bayi lo nipa awon kan bi ile edakun e ma je ki o ma e ma ye ki won tan wa je e won ti tan wa je bo tele e tu wa gbe le wa edakun atejise kan be nbi ti mo fe ka gbo lati be arakunrin kan na tun soro kan na e tu lanfani lati gbo yun na ja bere bele
1: omo ba de lo aditula e kale e kuito akwataro en to koko so sita la si deda we be ni se soro da be ni pe on gba so o to na but ola se dada sha ola pese any kid yen seri loju temi o wrong emi o le se o ki ma fe obirin ka ma gbe loto mi de le fe obirin to je pe mo ti fe tan to ma lo odo wa ma se part time lo down parent wa ma wa sibi mi lo ni lo be o ti yan ba ti fe obirin ti o le gbale ko e ku pe di bi pe o ma keep e busy pelu ise kan to je pe o fon ka lo odo egba lo odo mo mi wa ni ju gbogbo ìnáwó tó bá ń ṣe bí ẹni pé sàárà ni because ojú ò ní tó ohun tójú èèyàn tó gan èèyàn ń sọ kò tí ì ṣe bóyẹ kó ṣe béèyàn ṣe fẹ́ à ń bèlè ta sí ohun tó fi sórí òkèrè ayé ti civilize ju kó fẹ́ obìnrin kó wá máa lọ hangi káàkiri kó ní kó máa lọ gbébì kan so and again tó bá ti tíwà tóbìnrin bá ti ní asọ tẹ bá ti jà tó bá ti bẹ tí ò gbọ tí ò change kò nífẹ̀ẹ́ mọ́ nìyẹn so ẹkẹ ni mọ pe ife ohun si lokan eniyan mo to jojuse to jo mo to so won po ni ko mojuto ko ma o le dollar re ko ma waste time on abro ma oh you can never force a love ah mo le nti mo ni fe bayi o ni fe mi I mean emi o ni fe ba la fe se nkan ti mo fe ni mo ma lo fun mo le ri obirin sin tin ba ri to ba tohun de ni fe mi daku kemi de ma ni fe se ma ti tori pe ohun lo ni fe mi ife de gboro je iku oni so biru en te mi so pe o ni fe mi yan pe ni fe mi yan to ba nse nkan to ye po ma wu mi lori pe ah awon yi o de je fun je try ife en ma wa so awon mi on his side bayi lo ti ma lose interest pe kilele so keni ma dare la mo in my own view eni ti lose interest of love ninu e kwito
2: jo eto ni baje o eto ma tesiwaju ni ikan temi o ba kan so nipa oro eyin pe looto emi na mo wa need of it sugbon wahala sele lori aspect yawo mi mi ati yawo mi ni issue oro to doro station tani ki ma san eto mi lori awon omo bo emi fe gba omo mo de san won fun won lowo je mo si san osu awon omo ṣùgbọ́n tí ìyá tó ń sọ̀rọ̀ ń pé òun ní the trust àtẹni tí ò ní ọ̀tí òun tí òun gangan ọ̀ọ́tì ọkọ̀ ẹ̀ lọ́kọ̀ ẹ̀ ṣe fílẹ̀ there is something behind èmi tí mo ń sọ̀rọ̀ in my own life mo pẹ́ kí n tún marry in my own life mi gbàdúrà kí n ní breaking home ìkọ́ kò ń ṣe kan tó dáa rárá fún life àwọn ọmọ ó ti ṣe lákọ̀ọ́kọ́ ó kó gbogbo ẹrù mi lọ lẹ́yìn bí ọdún kan sọdún ọdún méjì ó wò pé kó bàjẹ́ fún mi kò bàjẹ́ fún mi ó tún padà wá wọn ní kí n gbà torí ọmọ kó tún gbà padà instead of kó tún learn kò learn a lot of things behind èmi ń sọ pé mo dá o bọ̀ tí kan tó ṣe tí gbogbo àwọn èèyàn rí ṣe mọ̀ pé ó ti kú òun pé bóyá àbí mi ni mo ní àṣejù ìkan tí mi rí bẹ́ẹ̀ nìyẹn even as I am now emi ni there but en to fi so words to so yen there is something behind an olohun o ba wa e ma bi to bo
0: oda ya suju opole 0916159 1011 0916

0: àmọ́ lóore o.
1: Ní báyìí àwọn ọ̀rọ̀ kan bẹ́ wájú wa tẹ́lá ànfàní láti gbọ́. Àwọn tí wọ́n ti sọ síta, àwọn èèyàn ti gbà níyànjú wípé kẹ ní sùúrù kí ẹ fi ọkàn yín balẹ̀. Àwọn tó dẹ̀ sọ síta tá a ti dáhùn látòrí WhatsApp, mo fẹ́ kí ẹ dúró ti rédíò yín báyìí, kẹ ráyè gbọ́ àwọn ọ̀rọ̀. A máa lo ọ̀rọ̀ mẹ́ta kan léra, àwọn gbólóhùn mẹ́ta kan ọ̀tọ̀ọ̀tọ̀. Mo fẹ́ ká gbọ́ lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan, kẹ mọ ẹ̀yin náà lẹ́ mọ ìtẹ́ẹ̀dà síbẹ̀.
2: Orúkọ mi ni Lágbájá láti ìlú Tọ́lọ́mọsọ. Ẹ jọ̀ lórí ọ̀rọ̀ ọmọ mi ni. Ọkọ mi ló gbé ọmọ mi lọ láti 2024 tí mi ò dẹ̀ rí ọmọ yẹn títí di èní mi ọmọ bí tó gbé lọ. So mo fẹ́ kí ọmọ Nàìjíríà kán là mí lọ yẹ kán jọ. Ọmọ yẹn wà ní 1 year and 7 months bẹ́ẹ̀ yẹn ló ti gbé lọ. Ó páàkì gbogbo ilé. Mo lọ síbi iṣẹ́ ni, wá gbé ọmọ yẹn lọ́wọ́ mi pé òun fẹ́ lọ máa bá ṣeré ńlé ní 4 o'clock nírọ̀lẹ́. Ó páàkì gbogbo ilé tí mo fi máa délé mi ò bá anything. Aṣọ èmi àti fẹ́ràn mi, òun kọ́ ló bí fẹ́ràn mi, ẹlòmíì mo bí fún. Aṣọ èmi àti ẹnìkan ló fi kalẹ̀, even though some of my clothes. Ó páàkì gbogbo ẹ lọ. Ó páàkì gbogbo ẹrù ọmọ mi yẹn náà, ó páàkì some of it, ó páàkì ẹ lọ náà. So gbé ọmọ mi yẹn lọ láti 2024 yẹn, mo rí ọmọ mi. Mo pe àwọn ẹbí ẹ, mo pe àwọn dádì ẹ, sisters ẹ, ìpè ni wọ́n gbé mi sẹ́. Ìmọ̀ kan tó sọ fún wọn, wọn ti ẹ béèrè anything lọ́wọ́ mi, wọ́n kàn ń sépè ni. Pé kí n má pe àwọn ọmọ, ìpè burúkú burúkú. Mo tẹ́ẹ̀sì wọn ní WhatsApp ní sísẹ̀, ó blọ́ọ̀kù mi, wọ́n ṣe everything. Ti dẹ̀ mi ò rí ọmọ mi. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kọ́ àwọn ọmọ Nàìjíríà gbà mí níyànjú. Tí mi sọ pé mo fẹ́ fẹ́ ọkọ, but kán jọ̀ọ́, kán jẹ́ kí n ní access sí ọmọ mi. Èmi ni mo bí ọmọ yẹn. Kán jọ̀ọ́, kán sàánú mi. Kán jọ̀ọ́, inú ọmọ ò ní jó anybody. Iná ọmọ ò ní jó wọn. Mi ò wá òkè láti ìgbà yẹn. Mi ò wá òkè. Wọ́n sọ pé ọmọ ẹni kú. Ó sàn ju ọmọ ẹni nù lọ. Láti ọjọ́ yìí wọ́n fi ọmọ pọ́nìṣ mi. Ẹjọ́ kán jẹ́ kí n rí ọmọ yẹn láti 2024. Ẹjọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹgbẹ́ gbà mí níyànjú. Mi ò mọ̀ kan tí mo lè ṣe o. Ẹjọ́.
1: Arákùnrin ṣé wọ́n fẹ́ yín níṣu lọ́kà ni? Ìyẹn jẹ́ àkọ́kọ́. Ìkejì ni wípé a ti tó ọdún mélòó tẹ́ ti jọ wà pẹ̀lú arákùnrin yìí kó tó lè gbọ́mọ lọ? Ǹjẹ́ ṣé kí n sọ pé ṣe arákùnrin tó ẹ wùwà kan tó kùn díẹ̀ káàtó? Bóyá kẹ̀ ó lọ́rọ̀ kan tí ẹ sọ ti arákùnrin sọ pé èmi ò fẹ́ o, kinní kan ó wá di wọ̀rùn tó mọ́ yìí méjèèjì lọ́wọ́. Mo fẹ́ kẹ́ ronú sí dáadáa. Níbo ni ìjákulẹ̀ ti wáyé gan? Kọ́kùnrin tó gbọ́mọ lọ́dọ̀ yín tẹ lọ bá mọ̀lẹ́bí ọkọ yín tó ń blọ́ọ̀kì yín tí wọ́n ṣépè fún yín, kí lẹ́yìn ṣe gan? Torí ọ̀rọ̀ yìí kò tí ì pé, mo fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí dáadáa. Káàmọ Nàìjíríà ará ìgbà yín nímọ̀ràn. Ẹ bá ṣe pápápá kí n fi ọ̀rọ̀ kan kun náà kó de méjì báyìí.
3: Ẹ kalẹ̀ olóòtú, ẹjọ́ mo fẹ́ bá ọmọ mi kan sọ síta ni. Ó lẹ́nìkan tó ń fẹ́ láti 2024-2026 làwà báyìí. Ó ní láti wàtáwọn tí ń fẹ́ra wọn. Ó ní òṣá, ó lòun jẹ́ ní 1,000. Ní ọ̀sẹ̀ tẹ́ni tó sẹ́ndé káàdì recharge card 1,000 naira sún. Ó ní a wà ń wá, a ṣe gbogbo ẹ̀. Tó bá wá, a jókòó jókòó. Tó bá ń lọ, kò lè ní kó gba 1 naira. de se ko lowo lowo ise gidi lo se ise gidi yan ise gidi lo se kuda o ti ni ile ara e o ti ni everything ise gidi lo se o ni ko ni ko ngba re pe ko ngba ni n dura gba kan te pe o fe san school fi se ko ku die o don ti round loju e pe o n ku die pe boyo a ri ya lowo re lo kan ra wave e dani wa ni wa sa bi o lo wa ni pe se iyen tun kan to fin ti yan fi so pe kiyan fi yan sile ejo ba mi foju show any a shy responsible man in future. Show a responsible man because alone will take bad rara. Alone, there is a mono delicacy in the like my toro, compe, formidable for me, Tom. Only but all the responsibility of a man. But yes, dear, take Billy, take Philly Rackley to the same way. Your top will she bear the app, bed the canoe, Lujan, not even the card. She and Tom continue on fear, Connecticut, Lesia be. I don't know for me mo advice mo ajoba mi gbe o
1: eyin okunrin e wa o se gbo bayi eni kan lo soro nipa ibadan re ti omo won ni pelu arakunrin kan to ti ndi wi pe arakunrin gan ko mo bo se nse ajo tabi fife han si eni to n ba rin arabirin wa n bi wa lale oni wi pe ojo to nse ojo bi o nkan arakunrin yo ti enani tebi pe yo kan so pe o ya gba arabirin to fi to wa leti pe nigba ti owo lewe ti ekun die gan to nso leti re se ni o fowo gbadanu ti o se ronu lobe oda toro bari bele eyin ga bi baba wa mama wa tin benle en te je bi oluko tin benle bi okunrin ba n wa bi ile inu irin ajo nje siru okunrin be leyan barin lo le oko tabi keyan titi jowo re sile ba pe dakun niwo to lawo se nu gbeyawo lo ti wa lawo ojo oro kan to je oro keji seri oro to wa je oro keta leleyi o kasare yan lori
0: hello, Ekale Olotu. Equipped with me, and it's all Romanati, if you are a jaw. Fede Cameron, I can't bear me a dream. Ah, Lori, or a woman.
1: Okay.
0: Oh, she's any. We have a group of you. So, for almost 31 years, more than 10 years. So, they tell me, yeah, you know, one day. O pada wa si ilorin gba ti awon eyan iyawo re o je ko gba na ko sa wa de ko wa do do ko le si ile yi gba to de ti de ati gba to si de ah o kon kon lo bo si e ko lo so fe de kan ya ka gba wa ni ma ni tori o se to ko ja mo lo si odo re emi ati awo mo gba ta de be lo so an ayin ga wa gbe to awon kan ma don lori olu re odo mo gba na kile ba mo lo mo ba epo pa ninu ragolis ah kilo gbe wonu ragolis ta so gbe to ko kon fa dura dada ma to ya to so so gbe certificate yo ati wo document yo bi ton ko pa ma se on tu re lori aja pe ni yawo lo se respond ko so kaka yawo re kan wo ni so fe ni kan ya gba wa ni mo ran gba mi ni mo ran lori re pe da ko ma se ngan mi ni to lo mo na se lo ri oda o sa
1: ah boya kan won iya wa tan baba wa ti oro iye ki won ba wa da si o ajabo ni bi ti certificate wa ko wa lori aja e ba ntan mo le soro yi oda e ja fi oro arabirin akoko ti mo bi n bi le kan pe kilo faja
2: do no like ko se pe issue tamani ni po deti generator di ma situate lati shop instead ko lo we street e ma won generator o ma n deti instead ko lo we se lo ma joko sori fun ti mo ma te fun so gbogbo nkan beyen lo ma n bi mi nigba mi o le we ni 2 o'clock 12 o'clock so gbogbo yen lo ma n bi mi nu and ko fe mi ni suloka atijo pe like 4 years lodo arawa ko fe mi ni suloka oni baba omo first born mi yalo like o fi aje mi like ka jo wa together no sha tora expect pe oyun le sele ni ti first one yin mistake ni so fi aje mi le de fi so ko ke ki ma wo re fun ma ti ki omo o nba mi ti ki omo but nkan to ma fa wahala na ko fi aje mi o a de kinja a kinja kin ko se ni bo to ma ngba ro wa ninu compound but issue to wa be ni pe ko ki ko like o ma de ti mandate mo de like mo ti so fun ko gbo so mo de ma so fun sister yen na won a sa so pe ki ma worry pe okunrin ni pe emi mo mo bi ma se ma dadu kini kan be yen dadi mi o really mi o mo dadi sha ma so fun pe ko je ki a lo mo dadi ka lo si kini sa ma so fun mi ko ti so because iyan ni a gbe ni to si so nkan to sele ni a ma nkan se pe a ma n ja na be pe ka lu awa ka si kini a ki n ja a ki ko se anybody to ti e ma n gbo wa gan ninu compound so nkan ti mo le so ko sele ni e ko fe mi su loka ko fe mi su loka but mo ma n binu gan mo ma n binu on de gentle o se o gentle gan like o ma n gboro si mo ko ni soro ko de ki n binu so mo so pe mo ni idoko but omo mi yen kan je ki ni access si olorun ejo yen mo nigeria ṣanu mi ejo.
1: Ọ̀dà ẹja wa sójú òpinlẹ̀ ẹ̀ka sáré gbọ́ ìmọ̀ràn ìyáralé 0916-159-1011 ìwúlẹ̀ ẹ̀dà síbẹ̀ o. Ẹ̀kálẹ́ o.
4: Ẹ̀kálẹ́ o.
1: Ẹ bá wa gbóhùn sókè ẹ̀ dákun.
4: Ẹ̀kálẹ́ o.
1: Ẹ ṣeun.
4: Ẹ̀kú ètò ọlọ́run jó bàjẹ́.
1: Ẹ ṣeun.
4: Bílá máa sáà láti rògbò lọ́rin.
1: Ẹ ṣeun.
4: So, mo fẹ́ dá sí ipò ọ̀rọ̀ ọkùnrin wọn náà ni.
1: Ó yẹ
4: kó mo bàbá rẹ̀ kó tó di kí wọ́n fẹ́ra wọn. Ebi yàn wá eré ẹni, wọ́n fẹ́ra ẹni lásán láti kí n mọ bàbá èèyàn. Ó wọ́n náà bí o sì mọ bàbá ọmọ àwọn kankan ọkọ rẹ̀ tó bí wọn tó gbọ́ ọmọ rẹ̀ sá lọ́hùn. Kó mọ̀ bí o sì mọ ìyá rẹ̀. Tó bá ti rí wọn, kó sàlàyé fún wọn pé túnṣe láàrin ara wọn ni. Ọmọ kó jẹ́ kó ń rọ ọmọ òun. Tí òun bá wá gbà sí lẹ́nu, kó lọ sí wẹ́lífíà, kó lọ rìpọ́ọ̀tù rẹ̀ ń bẹ́ẹ̀. Ó sì kó sì mú wọn lọ́dọ̀ ọba àti ìyá wá ti mọ̀ wọ́n tán.
5: Orúkọ mi ni Samson láti Basin nílọrin Kwara State. Mo fẹ́ dá sí ti ti arábìnrin tí wọ́n sọ nísìnyí lórí pé ọmọ wọn ọkọ wọn gbé ọmọ lọ láti 2004. Ọ̀rọ̀ yìí tí ó ti ń ní bánú nà ó ti ń ní kinní kan nu. Ẹ̀kàndédé délé ẹ̀ bá ọmọ mọ́ ó ti wá ní òun fẹ́ bọ́mọ ṣeré ẹ̀ bọ́mọ lé mọ́ ẹ̀bẹ́ni tí kílẹ̀ yín náà kílẹ̀ ṣe. Ẹ láti sọ nǹkan tẹ́jọ fàlásì náà tó di pé èèyàn kọ́ ẹrùkù ọ̀lẹ́ nǹkan kan wà ń bẹ̀ ni náà ẹ̀yìn gẹ́gẹ́ fún ara gẹ́gẹ́ tó gbọ́dọ̀ gan síta gan ṣé ẹ̀yìn gẹ́gẹ́ fún ara gan kí lẹ ṣe. That's number one. Number two, family tartan tí a tún sọ fún mi pé bí a kẹ lọ bá nísìnyìí ẹ̀tún gbọ̀ngàn tẹ sọ ni pé àwọn náà tún ṣe pé nǹkan kan wà ń bẹ̀ ni o bóyá àti bóyá ẹ̀yìn gẹ́gẹ́ fún ara gan hàn tọ̀ bóyá wà kan wà tẹ́ ti wù tó burú jáì àwọn ń láyé o torí ká sọ tọrọ ètò yìí ò sì fífún ni pé ká máa fọwọ́ bu ọrọ̀ ká máa fọwọ́ bu irọ́ o bóyá nǹkan kan tiwa tẹ́pẹ́ ti ṣe torí ẹ sọ̀rọ̀ ṣe kàn dé gbé ọ̀rọ̀ ní àti orí ni ẹ gbé láti ilẹ̀ fún wa so gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi èmi bá ní pé kẹ lọ chẹ́kì nǹkan tẹ́ ṣe o látijọ́ yìí láti 2004 kẹ́yìn wá gbọ́ ọmọ ọdún kan àti kinní lọ ìyẹn ṣe yààzin ìfún gan-an ó tuntun pẹ́ jù gan báyìí torí kílẹ̀ ń wò láti gbà yẹn ṣe é ní fámìlì ni ṣe é fira yẹn níṣu lọ́kà àbí ẹ̀kan ṣáàpàdé ara yẹn ta torí ọ̀rọ̀ yẹn ò tí ì ṣe dáadáa ọ̀rọ̀ yẹn ti ṣe dáadáa o ọ̀rọ̀ yẹn ti ṣe dáadáa o.
1: Ẹ ṣeun wa dúpẹ́ fún ìmọ̀ràn tẹ fún wa ìlú ẹ̀ kálẹ̀ o. Yes, I show. Yes, ma'am. Yes.
6: No more please.
1: Amen.
6: Me pass you bring to me. Oko, I want to be home alone. You better.
1: All right.
6: Obirin. Ama kini awon ni kan fura si oro ara won. Se mo ki won so tori eku ni sin si okun yen ma nto si. Be awon de ma nbu si ma yin dada.
1: Be ni.
6: Seri be yen ni obirin ti ni a se die. Seri okun ni wa bo iti ki kan ma fe tin ni ni. Seri gba ti ma yin ogo ni. Mo ni ti kan ma fa won ja o di kai. Àwọn pápá tó mọ̀ sọ́mọ̀ pé ó lè fa ọkọ̀ wọn bóyá kán tọ̀ wọn kán dàpọ̀ kán bá wọn fa ọkọ̀ wọn sọ láti ṣe bí wà ní ilé omi ṣòwò ọlọ́run dẹ̀ àwọn mìíràn lọ́wọ́ sí i.
1: Ẹ ṣeun, ẹ ṣeun mo dúpẹ́ o, ẹ ṣeun o, ẹ ṣeun.
7: Lóòtú ẹ̀yin ṣe é. Ètò ṣe o.
1: Àmì sáà tẹ̀yìn náà.

0: ṣẹ́rí orí ètò la wà, a máa ń parọ́ fúnra wa, ẹlòmíì ò ń sọ tòótọ́. Bọ́rọ̀ bá ṣe rí kán máa sọ sódà kán má fi tún mú wa ṣẹ̀sọ́ ọlọ́run tó ṣẹ̀dá wa. Àánú ọlọ́run ó bá wa ní ìníkà tí mo fẹ́ sọ jù báyẹn lọ, ẹ má bí tó bọ̀.
1: ẹ ṣeun mo dúpẹ́ o. Ẹ jẹ́ ń gbé kọ́ọ̀lù náà. Ẹ má gbàgbé ọ̀rọ̀ arábìnrin kejì o, tí ọmọ rẹ̀ fẹ́ ẹni tí ò láwọ́, tí ò mọ̀mọ́ ṣe ń dúpẹ́ lọ́wọ́ àfẹ́sọ́nà rẹ̀. Ṣé ó yẹ kí arákùnrin náà àbí ọmọ náà kó fi àfẹ́sọ́nà rẹ̀ lẹ̀? Ẹ ká lẹ́m̀bẹ̀ wọn.
2: Hello, Adéfìlà.
1: Yes, sir, ṣeun.
2: Ẹ kú ọjọ́ mẹ́ta o.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: Ẹ ní ti ṣe o.
1: Àmì àtẹ̀yìn náà.
2: Àbínú pẹ̀ béèrè wa o, àfa kọ́kọ́rọ́ àdúrà, àfàdúrà àjàgbó láti ìlú Ìníṣà.
1: Ẹ ṣeun.
2: Ọlọ́run ní jọ́rọ̀ yín dàrú.
1: Àmì.
2: Ilé ṣẹ̀dá amọ́tí náà ló ń sọ náà sí.
1: Àmì.
2: Adétúlà, ẹ kú sí ẹ ládàá, ẹ kú sí àtìgbọ́ rẹ o.
1: A dúpẹ́.
2: Orí gbogbo tẹ̀sí ẹ bàbí tó léèrè o. Ẹni bá ṣe dáadáa, ó ṣe fórí ara rẹ̀ ni. Ẹni bá ti ṣàbúrú kan náà, ẹyin á lọ rí bọ́dọ̀ o. Ìjọ kan bí tájìjọ pàdé olóhùn. Òyìn tẹ̀sí yìí, ọlọ́jìkẹ́ bàbí tó léèrè o.
1: Àmì ẹ̀ṣẹ̀.
2: Ẹni tí ó kú bá yín, Adétúlẹ̀ nígbà wọn rin o.
1: Àmì.
2: Ọdún ìtì kọjá lọ, ẹni fi kú ọmọ parí ọdún yìí.
1: Àmì.
2: Ẹni fi kú aya parí ọdún yìí o.
1: Àmì.
2: Mo kí rẹ́pútọ̀ náà, ọlọ́run ní dọ̀rẹ́ nìkan kan yín lu o.
1: Ẹ ṣeun.
2: Mami Sukura, ọlọ́gbàdé ayé o. Kọ́lá Alásùnkì, ọlọ́dúró tì yín, ọlọ́dúró tẹ̀ nìkan kan wa.
1: Àmì.
2: Ẹ rí ilé ìtẹ́lẹ̀ fẹ́ mẹ́nu kan. Ẹni tó ní ọkọ̀ pọ̀ mu lọ. Ọdún kó má gbà wá. Iná àwọn náà ń wù láti jọ yìí. Àdáyé lẹ́bi o. Torí dẹ́ rí ọ̀rọ̀ yìí. Ó kódà ó yà mí lẹ́nu gan. Nígbà tó wá jáde pé ọkùnrin ti kú ọmọ lọ́ba náà láti jọ ìpé torí gẹ́gẹ́ bá ti sọ̀rọ̀. Wọ́n ní ìyàwó wà pé àwọn aṣọ́gbàbí kan. Ẹnìyẹn wá sọ fún àwọn pé àwọn fẹ́ lọ bá ọmọ ṣeré nílé. Wọ́n wá ní ìgbà táwọn fi dé àwòrán àwòrán mọ. So èmi wá dà mí ní ìmọ̀ràn. Bóyá ó ti ní kankan tó dá sí pé àwọn náà ti ṣe ṣọkùnrin yìí tó kán dá kùtìrì ọlọ́run. Tẹ́lẹ̀ gbogbo ẹ tí bá ti ń gbé tó tí bá ti gbọ́dọ̀ wá bì ká mọ láti ní yìí wa. Yóò ní ìdí ọkùnrin òṣèlú tàdédé kú ọmọ lọ́ba náà. Ó má já sí pé bóyá ó ní kankan tó ti ṣẹlẹ̀ láàrin wọn. So wọ́n ní ọkùnrin yìí wọ́n ní kì í tọ́jú ara dáadáa bí nǹkan. Ìlànà wa fi bínú sí wọ́n ní oúnjẹ nìkan tó máa bínú. Kò lè jẹ́ èèyàn nìkan yóò ní tí ó ṣẹlẹ̀ láàrin. Tẹ́lẹ̀ kejì nípa ẹni tán ní ẹ̀wọ̀n làwọn fẹ́ èèyàn kan. Wọ́n ní tọ̀ láhùn àwọn sí ọjọ́ bíi pé kò tiẹ̀ sọ pé gba nǹkan kan báyìí. Tẹ́rí níta Adéjúlá, tẹ́rí àwọn ọkùnrin kan bẹ tó já sí pé wọ́n fẹ́ tẹ́sì obìnrin o. Pé ẹ̀jẹ̀ ìjà wúlò ẹni tí àwòfẹ́ fẹ́ yìí. That is second one. Ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ni pé ọkùnrin mi wà tó láhùn Adéjúlá. Tó jẹ́ pé ẹlòmíì ò tiẹ̀ mọ́mọ́ tí máa ń tọrẹ. So ó wà nínú ọkùnrin tó jẹ́ pé tí ó kàn fẹ́ jẹ́ tó yẹ kó tó bá yá yóò pàpà gbé obìnrin yẹn jù lẹ́yìn ni. Nígbà tó wá ti jẹ nǹkan tó fẹ́ jẹ lára rẹ̀. Ṣé ẹ̀rù mi láwọn lọ́dọ̀ ti tèmi àìsú yìí bí? Èmi ò ká wá lámọ̀ràn tí kan fẹ́ tọ̀hún. Torí pé tá a bá fẹ́ ìwà tí ó máa wùsẹ̀ náà ní Adéjúlá. Èmi ò gbà wọ́n ní máa lọ́dọ̀ ti tèmi bíbí. Èmi ìgbà wọn mà níbi fọ́kọ wọn ni o. Ọlọ́run tí ọkọ̀ àgbáríkà fún wọn. Ẹ mọ bí tòun àti
1: Adéjúlá. Ó dàá jẹ́ ń sáré ìtajà sí ń bá padà dé. Àwọn ìmọ̀ràn tó wà ńlẹ̀ á máa gbé lẹ́yọ̀kọ̀ọ̀kan léjèèjì. Ẹ má ti iye kan bẹ̀. ẹ ṣeun púpọ̀ mọ̀ bọ́.

0: fún ní kan ni. So ìyẹn náà tó bá di pé wọn padà fẹ́ra wọn tí ò bá gbé responsibility kankan tó bá da gbogbo ẹ̀ lé ọrùn ìyàwó kò sí nǹkan tó fẹ́ ṣe sí ó ti rí nǹkan tó ń pè ní red flag nìyẹn. So tó bá ti kán test ẹ̀ kán fún ní final test kó sọ fún pé òun nídìí nǹkan òun nídìí owó òun nídìí ìrànlọ́wọ́ tí ò bá dẹ̀ ti lè ṣe fún kán fínlẹ̀ jẹ́jẹ́ kó mo bá tiẹ̀ lọ. Ọlọ́run ọba yóò mọ̀ràn yín lọ́wọ́ yóò mọ̀ràn gbogbo wa lọ́wọ́.
1: Ẹ ṣeun Adúpẹ́ 0916-159-1011. Tí a yìí ni.
2: Ọmọọba Adébíyọ Adétúnjì kú ètò. Ṣé rí obìnrin tó sọ̀rọ̀ pé wọ́n á gbé ọmọ yẹn? Obìnrin yẹn rí ọ̀rọ̀ lórí ni o. Orí ọ̀rọ̀ lórí ni o. Because làákàyè àwọn tó ń gbọ́ program yìí pé ó ní ọmọ kan wà nílé àmọ́ òun kọ́ lòun bí ọmọ yẹn fún. Ó túmọ̀ sí pé ọmọ yẹn ń bá wọn gbé. That implies that pé ìgbà tí wọ́n máa fẹ́ra ọkùnrin yẹn fẹ pẹ̀lú ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ tí ì ṣe pé òun ló bí. Ìgbà tọmọ tọkùnrin wá wálé wá kú ó gbé ọmọ títí ẹ̀ tó bí fún àti àwọn nǹkan basic things bóyá àwọn ẹrù according to her lọ. Ó túmọ̀ sí pé ó ṣeéṣe kán ti jọ máa drag nkankan pé má ṣe lè má ṣe kínní tí ó ṣeéṣe mí sọpọ̀ obìnrin o kò gbọ́ tó ṣeéṣe tí ẹnu ò ka tọkùnrin á wò pé o lè máa dàrún láàmú ó possible mí accuse obìnrin yẹn o ṣòye obìnrin ẹni kó wá ronú sí pé kí ni nǹkan táwọn jọ ń fà tí ó fẹ́ gbà lọ́wọ́ òun tóun ò fẹ́ fi kalẹ̀ tó fa ìgbésẹ̀ tí ọkùnrin yẹn gbé. And again obìnrin yẹn ò sọ̀rọ̀ bíi pé ó kí ẹ̀ nípa ọmọ yẹn lọ́pọ̀ torí ó ní lẹ́yìn tóun ti pe àwọn pérẹ́ǹtì tán ṣe pé kò sọ pé òun lọ police station kò sọ pé òun involve àwọn family tóun ó kàn sọ pé ọmọ ẹni kú ọmọ ẹni nù lọ. No it is beyond that tó bá yẹ pé ó rí lè kí ẹ̀ nípa ọmọ yẹn láti 2024 according to her abba no. Ọ̀rọ̀ yẹn ju bóbìnrin yẹn ṣe sọ̀rọ̀ I'm certain ẹ kú ètò.
1: Ẹ ṣeun Adúpẹ́ fún ìmọ̀ àti fún ọ. Ẹ ṣeun Adúpẹ́ o. Ọ̀dà ìjà ṣe ojú pẹ̀lẹ́. Ẹ̀lọ́ ẹlẹ́mbẹ́ o.
3: Ẹ̀lọ́ ẹ̀ka lẹ́mi ìdájọ́ tó lọ.
1: Yes, ẹ ṣeun.
3: Ẹ kú ètò náà fún yìí.
1: Àmì sá ẹ ṣeun.
3: Ẹ ní ṣubú dànù.
1: Àmì àtẹ̀yìn náà.
3: Olólò fún ẹyin náà ni láti gbàjẹ́. Ìyá tí wọ́n sọ pé ọkàn gbé ọmọ lọ yẹn. Gẹ́gẹ́ bí èèyàn mi kan ṣe sọ̀rọ̀ tó ń sìn. Ọ̀rọ̀ yẹn ju bá ṣe sọ̀rọ̀. Ẹ bá rí pé wọ́n ní ó fẹ́ ọmọ yẹn pẹ̀lú àwọn. Wọ́n dẹ̀ ló ń tí kí a ọmọ táwọn àgbẹ̀ fẹ́ yẹn dáadáa. Wọ́n sọ pé tó bá ti ń ti ibi iṣẹ́ dé. Ṣé ó dọ̀tí ọmọ àṣẹ kìíní kan? Bó ló ti máa dẹ́sẹ̀? Ọkọ̀ èèyàn bá dégé ò ní lọ́wẹ̀ ó ní ọṣẹ ká kọ́kọ́ fi yẹn lẹ̀. Ó lè wá jẹ́ pé ọkọ̀ tó bí ọmọ yẹn fún bóyá yẹn náà tó ti jọ ń pàdé tí yẹn sọ pé òun ò fẹ́ bẹ́ẹ̀ tàbí tó ti jẹ́ pé ìwà kan ló ti ń wù tọkọ ti ń sọ fún pé òun ò fẹ́ bíkọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ olóòpẹ pẹ́rẹ́ǹtì àwọn ọkọ yẹn ọ̀nà sọ pé ń gbẹ sépè ṣé kó lọ wẹ̀ ní òwẹ̀ ṣé òun yẹn ló máa wá fà sí pẹ́rẹ́ǹtì náà máa gbé sépè. Ẹ tó wá máa gbọ́ tó wá sọ yí pé òun ò sọ pé òun fẹ́ fẹ́ ọkọ mọ́ àbí kó ń sárọ̀ mọ́ ṣe mọ̀ pé ọ̀rọ̀ yẹn ti dàbí pé nǹkan kan wà bẹ́bẹ́ yẹn. Nǹkan àgbà kan máa sọ ni pé ohun tó bá rí pé òun sọ tó rí pé ó tóbi kọ́ mọ kí ọkọ̀ tó gbé ọmọ lọ ẹ jẹ́ kó ronú ààrẹ bẹ́ẹ̀ mọ bó ṣe máa ṣe settlement because ọkọ̀ ló bí ọmọ ó dẹ̀ ti ní iye bí ìsọmọ dé kí ọkọ̀ tó gbọ́mọ lọ. Tábà dẹ̀ sọ pé kíní kan kó lọ síbi kẹrin ló ń sọ sí kíní kan bàbá lọ mọ̀ ẹ̀. Ó lè sọ fún àwọn tó bá lọ sọ fún pé òun lọ lọmọ nǹkan báyìí ló ń ṣe tí ò tẹ́ lọ́dún dẹ̀ gbé ọmọ yẹn ó ní ẹ̀sìn báyìí. Bọ́sẹ̀ tó lè ṣe tó bá rí pé gbogbo nǹkan tó ń sin yẹn ó rí pé òun jẹ́ gbogbo bí òun kò tú gbogbo ẹ̀ fún wa ẹ jẹ́ kó lọ ṣàtúnṣe ara ẹ̀ kó lọ sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ kó bẹ̀ wọ́n kó sọ pé nǹkan báyìí ó tó máa sàmà ní nǹkan tí bàbá ọmọ yẹn tó sọ fáwọn òbí tiẹ̀ tó tí ó bá ti fi rọ́mọ tí ìbá ti ṣe pé bóyá pé ó wu ìwà kan àbí pé kọ́kọ́ ká mọ́ bì kan tó lè jẹ nìyẹn tó kó ṣàtúnṣe ara ẹ̀ ẹ̀ máa bí tó bọ̀.
1: Ó lágbára báyìí o.

0: ẹtún kó ètò ọmọ ọba ẹni tí ìbá bínú tán bá bínú ìbínú wọn ẹ da ìbínú wọn ẹ da ajá wọn ajá tó máa díjú má gbárí ni ṣe rí ẹni tó ń sọrọ pé tán bá yàn sọ síta pé ẹni tó àbúrò wọn fẹ fún ẹni yẹn lówó ó lè divine ọkùnrin tó lówó lọwọ torí pé lówó lọwọ tí ò fún ẹ epo láwọn ìrírí làgbà ọgbọn o ẹni tó déètì obìnrin tó bóbìnrin dájọ tóbìnrin jakulẹ tóbìnrin ní fóònù òun bàjẹ tó bá tún ṣe tóbìnrin lòun ò ní gáàsì tó bá filẹ tóbìnrin ní owó ilé òun ti díù tó ṣe tán dà ẹjọ tó bá pàdé obìnrin ṣé kò ní ṣọ́bọ̀n yẹn náwó àti pé nàìjíríà lèmi ti rí tán ti máa ń kọ̀ǹpọ̀sì ẹ̀ táwọn obìnrin máa ń wò pé táwọn bá ti wà nínú relationship nǹkan tó bá jẹ́ bíi bùkátà àwọn ọkùnrin gbọ́dọ̀ máa gbọ́ ó rọ̀ǹgì èmi gan ti ṣàṣìṣe yẹn àìmọye àjọ àìmọye gbèsè tí ò kan ti mi tí ò kan mi tí mo lọ ń san sẹ́ẹ̀mù náà ló bọ́ sí so kọ́ má blame ẹni yẹn kọ́ má dẹ̀ jọ̀jẹ̀ based on pé kò fi nǹkan kan lẹ̀ tiẹ̀ yé o nǹkan tó dá mi lójú ni pé kò lè fẹ́ yàwó sàrà so and again tán bá ń jọ̀jẹ̀ based on that the girl might be wrong because that doesn't divide tóbìnrin ò bá fún ẹ tọkùnrin ò bá fún ẹ lówó kò imply pé kò kí ẹ tẹ bá wọnú relationship pé kò ní tọ́jú ẹ that is not correct so àìlóòótọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin tó wà ń tàn sìn kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí ọkùnrin mọ bí tó máa fojú sí pé okay kí tiẹ̀ kí ni mo mọ̀ tó fẹ́ ṣe gan so bí ẹnìyẹn try to take precautionary measure pé okay kí n kan tí òun ò fẹ́ má lọ ṣẹlẹ̀ all along but ẹnìyẹn bá nífẹ̀ẹ́ of course ó wà visible sí obìnrin ẹni tí wọ́n sọ pé ó ń fẹ́ ju àwa lọ so you should know pé quality ṣé nǹkan tí mò ń wọ yàtọ̀ sí pé kò fún mi lówó does he have other things quality I want as a man not judging based on pé kò fún mi lówó no number tí n bá fẹ́ ni kì í ṣe number two last nàìjíríà ni business nìkan làwọn obìnrin ò tí business card nìkan làwọn obìnrin nàìjíríà ò tí ì fi kún relationship wọ́n ti rí pé you must solve their problem when you are dating them which is wrong so kọ́ má judge ọkùnrin yẹn based on that.
1: ẹlẹ́ kalẹ́ o woman tó ní wọ́n gbọ́mọ yẹn lọ ó lè má ṣe nǹkan kan tó lágbára bẹ́ẹ̀ yẹn ó depend lórí ẹjọ́ tí ọkọ ẹ̀ rò fáwọn family ẹjọ́ kò sẹ́ni tó máa rojọ́ ọmọ rẹ̀ bóyá ọkọ ẹ̀ yẹn ti rojọ́ bóyá ó ti rojọ́ ọmọ gbogbo nǹkan tó rò kalẹ̀ yẹn mi ò pé tó kí hàn ṣe kí nǹkan kan wà mélòó tọ́nà bọ̀ tí ó lè má jẹun lóṣù ọkọ yẹn lè má jẹun lóṣẹ̀ lè má jẹun lóṣẹ̀ ẹjọ́ tí yẹn rò mọ́ ó lè jẹ́ torí ẹ̀ náà ṣe ń ṣe pele o.
2: mi ò sọ pé first love fún mi yẹn mi ò sọ pé òun ló ń bá mi tọ́jú ọmọ mi mo ní máa yìí ó bá mi tọ́jú ọmọ mi dáadáa kò fìyà jẹ wá ó tèkè ọmọ yẹn bíi pé òun ló lòbí òun gan orúkọ ẹ̀ lọmọ yẹn jẹ orúkọ ẹ̀ ni mo jẹ́ kọ́ ọmọ yẹn máa jẹ́ sùn even though mo ṣe change ẹ̀ gan ni so kò rí lè sí pé generator ọ̀nà generator number one ó máa ń parọ́ kò kí ń go straight to the point so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò máa ń sọ fún pé mo kì ń like and mo dẹ̀ sọ pé mo máa ń bínú gan mo máa ń bínú mo kì ń tèkì nǹkan easy mo máa ń bínú gan seriously nǹkan máa ń tètè dùn mí pé kíni kò ń sèpá máa ń jà a kì ń jà but mi ò ráyè àti sọ̀rọ̀ dáadáa ẹmọ ètò láǹsì so mi ò ráyè àti sọ̀rọ̀ dáadáa kí n sọ gbogbo nǹkan tó wà ń bibẹ̀ not really dà pé ó burú kò burú ṣá but èmi máa ń bínú gan ó dẹ̀ máa ń parọ́ mo n parọ seriously so mo sọ pé kò ká mi mú ọkùnrin kankan never mo ti rí tọkùnrin nu kò ká mi mú ọkùnrin because mo like irú nǹkan bẹ́ẹ̀ yẹn mo like ẹ̀ pé kí n máa fẹ́ yàn kí n tún lọ náà kò dá imi gan máa ń sì pè fún àwọn tó máa ń síbẹ̀ so kò ká mi mọ́ anybody nǹkan tó ṣẹlẹ̀ tó wà níbẹ̀ nìyẹn mi ì dẹ̀ wá mọ nǹkan tó ń rí o mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o so tó fi wá tèkì ẹ̀ bẹ́ẹ̀ because ọjọ́ tó gbé ọmọ yẹn lọ gan alẹ́ ọjọ́ yẹn Sunday ọjọ́ yẹn Monday ló gbé ọmọ lọ Sunday ọjọ́ yẹn a ti jọ ṣeré tá a jọ sùn tá a jọ ṣeré dáadáa Monday ọjọ́ yẹn mo fẹ́ dáná gan olú sọ pé kí n lọ máa wẹ àwọn ọmọ pé kí n lọ máa wẹ àwọn ọmọ so kò sí pé o se kini o I don't know what to say again.
3: Kulẹ̀kulẹ̀ ọ̀rọ̀ torí àwọn ìmọ̀ràn táwọn èèyàn fi ránṣẹ́ kò jọ wípé bóyá wọ́n ń bá wọn gbé tẹ́lòmíì ti ń dárábìnrin lẹ́jọ́ òun náà ni arábìnrin fi mú fọ́nrán yìí ránṣẹ́ sí mi èmi náà mo kàn gbìyànjú láti lò lẹ́ẹ̀kan sí láti jẹ́ kí ọ̀rọ̀ yìí kó lójútùú ibi tá a bá dé yìí nǹkan tárábìnrin máa ṣe àwọn èèyàn kan ti sọ nínú àwọn mọ́rọ̀ ṣùgbọ́n àwa ní dúró síbẹ̀ a wò mí kí a ronú sí a máa fẹ́ lòmíì láǹfààní náà láti sọ títí ẹ̀ síta bàbá ṣe ń ronú sí bí ìmọ̀ràn bá ṣe ń wá ẹ̀dákun ẹ̀dábọ̀ a máa lò ọ̀dà 0916-159-1011 ò ní nọ́mbà tí ẹ pè sí láti sọ síta 0916-159-1011 ọlọ́run yóò ṣàánú fún wa ẹ̀lọ́ ẹ̀ kálẹ̀ o.
4: Kálẹ̀ ọmọ bá Adésínà.
3: Yes sir, ṣeun.
4: Ẹ pè tù.
3: Yes sir.
4: Ó pè ní wèrè yẹn ti jẹ́ kó pẹ́ jù.
3: Sá.
4: Ó sì wèrè ní ẹ gbé ọmọ lẹ́yìn ẹ̀ gan-an kò gbọ́dọ̀ pẹ́ tu báyìí.
3: Kí wàá lò náà báyọ̀ báyìí sọ̀rọ̀ ti ń bẹ́lẹ̀
4: báyìí. Lọ́wọ́ náà wá àwọn ọ̀rẹ́ ọkọ rẹ̀ wẹ́sà ni ọ̀rẹ́ kò ní buríburú kọ́ mọ́ pẹ̀lú kan mọ́yàn. Wá àwọn ọ̀rẹ́ ọkọ ẹ̀ tí wàá ti wá àwọn ọ̀rẹ́ ọkọ ẹ̀ yóò rí àti àwọn fámìlì ọkọ. Àti àwọn ọ̀rẹ́ ọkọ ló lè tọ̀ láti lè rí àwọn fámìlì ọkọ.
3: Ẹ ṣeun. Mo fẹ́ràn ìmọ̀ràn tí wọ́n fún wa yìí. Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o. Ẹ̀lọ́ 0916-159-1011 ọ̀rọ̀ wọn ti ní ìyànjú bọ̀ díẹ̀díẹ̀ bí mo ṣe sọ bẹ́ẹ̀ bá fẹ́ sọ síta yìí ṣe wà fún yín o ẹ má sọ pé àdá yín lóhùn ẹ̀yìn lẹ̀ gbóhùn sókè o ẹ̀yìn lẹ̀ ṣe kánmọ́kánmọ́ pẹ̀lú wa o 0916-159-1011 ẹ̀lọ́ ẹ̀ kálẹ̀ o.
5: Kò lágbájá tó bẹ̀ bọ̀ṣá ọ̀rọ̀ ẹnu ẹ̀ bó ṣe ń ṣọ́gbọ̀n ọkàn ń jẹ́ lẹ́nu rẹ̀. Ìyá ìmọ̀ràn pé mi lè fún ni pé kó bó ti kú rí àákàlẹ́ nìkan mọ obìnrin yẹn tọ́jọ́ mọ wàrà mọ papọ̀ tẹ́lẹ̀. Àbẹ́ gbọ́ mi.
3: Ọgbọ́n yín.
5: Àálẹ́ nìkan bó ti kú rí àlọ́rẹ́ kan tó bá ọ̀rẹ́ yẹn ni kó súnmọ́ tí ìwà ogun bá tí bóyá ìwà ogun burú fúnra rẹ̀ dẹ̀mí kó ngọ sọ fún pé òun máa ń bínú. Ok oríṣiríṣi bẹ́ẹ̀ lọkùnrin ọ̀sẹ̀ mi ká mọ̀ pé ẹni ẹ̀sọ́ ọjọ́ kan ríra nọmba ara ṣòfò lóyún kọ́sẹ̀sẹ̀ ń sọ ojú ọrọ̀ ọ̀fù ló ń bá kan abẹ́yẹn ọ̀dà sáàdì ń dáyẹn.
3: Àgbọ́yé.
5: Nítorí náà kọ́ náà kó bá yanjú ẹ̀ kó wá àwọn ọ̀rẹ́ ọkọ yẹn ẹni tó bá mọ̀ mọ́ gangan gidi ó sọ mọ́ lẹ́sẹ̀ àǹtẹ̀ ò ń gbọ́ lóye ti pẹ́ gan jù láti ìyá 2024 nítorí náà ọlọ́run àbá yanjú ẹ̀ àwọn ará ilé òbí ọkọ yẹn tó tún lọ bá yẹn ó ní ìkankan tọkọ yẹn ti sọ fún wọn tí ò tẹ lọ́rùn tí ò tẹ wọn lọ́rùn díẹ̀díẹ̀ láti dọra máa sa ẹ̀sùn ẹ̀ díẹ̀díẹ̀ nígbà tó sọ pé ń bá òun tọ́jú ọmọ òun ìgbà tó kọ́kọ́ fẹ́ kì í ṣe bẹ́ẹ̀ náà kọ́kọ́ ṣe bẹ̀rẹ̀ àbí.
3: Bẹ́ẹ̀ni sá.
5: Nítorí náà kó túbọ̀ lọ kún fún àdúrà kọ́lọ́ọ̀ba yanjú ẹ̀ torí bóyá ọkùnrin yẹn ti dọra wo gbogbo ìṣe tó ń ṣe tó fi bí tó fi páàkì ọmọ yẹn lẹ́ẹ̀kan ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ̀jọ̀ ẹ jẹ́ ká mú nǹkankan kúrò ṣé ẹ rí pé wọ́n fẹ́ ẹnìkan pẹ̀lú ìṣúlọ́pà yẹn tí ìṣẹ́ bá wà láàrin wọn mo rí ẹni tó jẹ́ pé ìyàwó ẹ̀ ló lọ ṣe gbogbo nǹkan orí ara ẹ̀ nígbà tí ọmọ dàgbà tán tẹ ọ̀dà táǹdì ń bá yẹn nítorí náà ìfẹ́ ló ṣe pàtàkì jù kan ti jọ wọ́ọ̀ṣì ara rẹ̀ kan ti jọ láìkí ara rẹ̀ gan-an kò sí nípa kíkan ìṣe oríṣi nǹkan ni ọlọ́run ló máa ń bá yẹn ṣe alẹ́ ni tó jẹ́ pé wọ́n ṣe irú eléyìí tó máa ń jáde tá a ṣe pọ́ tó máa lè jù tá a ṣe oríṣiríṣi tó jẹ́ pé kò ní tó sí mẹ́ta kò ní tó ọdún kan ká ti túká abẹ́mọ̀ ṣé wò ṣe lórí ara wọn ni nítorí náà ọlọ́run á bá a kó sí gbogbo àwọn obìnrin àsìkò yìí lórí nínú téèyàn bá kó ọgọ́rùn-ún obìnrin jọba ẹ̀ bóyá ló fi lè rí mẹ́wàá ká kọ̀rẹ́tì nítorí náà ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́ o ọlọ́run á bá yanjú ọ̀rọ̀ ẹ̀
3: wẹ́dà láti nísàlẹ̀ sọ̀rọ̀. Ẹ ṣeun wẹ́dà mo dúpẹ́ o. Ẹ ṣeun. Ẹ̀lọ́ ẹ̀ kalẹ́ o.
6: Ẹ̀lọ́ ẹ̀ kalẹ́ o.
3: Yes sir. Yes sir.
6: Arábìnrin tí ó ní ọkọ ìlú ọmọ náà ṣé mi tẹ̀sẹ̀ bíi mẹ́rin ṣé òun gan àwọn òbí ọ̀rẹ́ ọmọ àwọn òbí ọmọ rẹ àwọn òbí tí wọ́n ọmọ ní.
3: Èmi ò wá.
6: Ṣé pọ̀ mọ̀ pé wọ́n fẹ́ ni ìwúrò obìnrin gan sọ fún àwọn òbí rẹ̀ ṣé báyìí tó ṣẹlẹ̀ ní irú àwọn òbí rẹ̀ ó sì ń gbé ara ti lè wọn lọ́nà ní bá àwọn ti ní ọkọ rẹ̀ ó sì jọ sọ bóyá wọn kan lọ sọ sí àwọn ìdílé ọkọ rẹ̀ ní tí ọ̀dà gbogbo ẹ̀dá àwọn òbí rẹ̀ ó sọ fún àwọn ọmọbìnrin rẹ̀ nígbà tó yẹ kó olóògbé láyé ṣe kọ́ sì mà kọ́ ọ̀nà ọkọ tó ọkọ rẹ̀ sì ṣe nǹkan báyìí lọ́wọ́ sọ sáwọn òbí rẹ̀ sáwọn òbí rẹ̀ ń gbé ara ti lè wọn fún wọn lọ sílé ìwé
3: o da ṣeun ẹ̀lọ́ ẹ̀ kalẹ́ o ó dà ẹja fi ọ̀rọ̀ míì kún ọ̀rọ̀ yìí aago mọ́kànlá ti lò ẹ bá sọ síta báyìí òun lágbé ọ̀rọ̀ rẹ̀ ro.
7: Nítorí wọn kan lẹ́kùn ṣe kú ètò nǹkan tí mi rí ni pé obìnrin tó ń sọ̀rọ̀ yìí gan-an mi rò pé yorùbá ni ó fún wa láwọn pọ́ìntì tó jẹ ní dáadáa tó wà valid but from what you have said mi tẹ́ ti ṣe mistake ni pé kò fẹ́ yín ọkùnrin yín ò fẹ́ yín níṣu lọ́kà ọ̀tọ́kùnrin yorùbá dẹ̀ ti fẹ́ yẹn níṣu lọ́kà ó máa ń ràn wọ́n lọ́rùn láti máa treat obìnrin anyhow. That was what happened. I think that guy, Orointi Otishu, that's why I told you, Orointi Shu, so according to what you said now, any man be no guard you. Guy, the gentle. Sumbo man paro. No, because I was into perfect. But if you took bad, then he took up on Lomo. And he decided that he would put you come way on. Kone kuro ni yi, kone safu yi, oron yi ti shu ni. Tu wan lase sa mo biye. Na, shere ba yin se. Ele yama kwa mo bere yoku lomon sha. Lase sa mo biye. So, eti mix e. Just make sure kwe, wapè si ma be gada wen yon. Te ma, to bay kwe mwale yon, log waga yi, be yon parents e. Kanji ke ma kama roman yi. When you came out of Romany, go to the office, live array. Go and pray. Go and pray. Face live array. Show Romany, or Harry, about a Romany, fork and bale, fire bale, what about a Romany? Oh, me, I will just say, okay, I'm going to put a mic to have one later. Shaking me. Bad you want to go and shake. And be prayerful, please. Thank you.
3: Thank you. Láti bẹ̀ ẹja wa mú sọ síta mi jáde.
8: Ẹ kalẹ́ o, èmi ni ẹni tó lọ mà ní ìlú tí ọlọ́run mà. Mo fẹ́ sọ mi síta ní alẹ́ yìí ni. Mo fẹ́ kó máa rìn díẹ̀ ó gbà mí ní mara. Mo fẹ́ yàwó,

ilé tí ìyá ìyàwó mi rẹ́ǹtì kò jìnà síbi témi náà wà so ibẹ̀ ni à ń gbé àdìnà síra jẹ́bẹ̀ tí kìí ṣe ibi tó lọ fà tó bá yẹn ìyá yẹn máa wá wọ́dọ̀ wa dojoojúmọ́ yónú wa wọ ọmọ òun náà ni fa títí dé kó yà gbogbo àwọn àdúgbò ti wo pé ah tó bá ti wá dé

0: fẹ́ padà àbí kí n fílẹ̀ kí wọ́n bá tiẹ̀ lọ kí ni kí n ṣe ẹjọ́.
1: Ọ̀dà ẹ̀yìn aráalé ẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ síta bẹ́ẹ̀ ní àfikún tàbí ìbéèrè fún arákùnrin ayé wà nípa wípé bóò ló jẹ gan ẹ̀sán owó orí ọmọ ẹ̀ ń ṣiṣẹ́ sárábìnrin òun ò ṣiṣẹ́ ni tíyà rẹ̀ bá ń jòkóó sílé lójoojúmọ́ títí ó fi di wípé ẹ̀ fi ń léde àyédè tóbìnrin ọ̀bá ti níṣẹ́ kan pàtó tí ń ṣe tíyà rẹ̀ ń bá ń lé ó túmọ̀ sí wípé ẹ̀yìn lẹ̀ ń fa ẹ̀yìn lẹ̀ gbà láàyè láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n àlédáyín lẹ̀bẹ̀ ọ̀nà àbáyọ náà ni ó ṣe kókó báyìí ìmọ̀ràn náà ló tún ṣe kókó jù. ẹnìkan tún fi bímí ní ìbéèrè kan wọ́n ní ẹ̀ka àlẹ́sà o wọ́n ní ǹjẹ́ ṣé ọjọ́ orí ṣó jẹ́ nǹkan téèyàn gbọ́dọ̀ máa lò nípa ìbàdàn rẹ̀ wọ́n ní àwọn pàdé arákùnrin kan bí oṣù mẹ́ta sẹ́yìn wọ́n jẹ́ ọmọdún 38 years old wọ́n ní àwọn jẹ́ ọmọdún 28 years old 28 years old wọ́n ní ṣé wọ́n lè tẹ̀síwájú láti fẹ́ ń tàn àbí ṣé ọjọ́ orí ṣe kókó ni ìbéèrè tí wọ́n bí wà nù àní láti fi yín òkun ẹ ká lẹ́ o 0916159101 ẹ ṣeun.
2: Hello.
1: Ẹ ká lẹ́ o.
2: Kale Ikweto.
1: Ẹ ṣeun.
2: Mo fẹ́ dá sí ọ̀rọ̀ èyí lọkùnrin tó ní obìnrin tó ní ọgbọ́n máa sá lọ àbí iṣẹ́ ti wà lórí ẹ̀ náà.
1: Bẹ́ bá ti dá sí mọ́ àtúnkọ́dà sórí ọ̀rọ̀ náà.
2: Ilé yìí tó sọ fún ọgbọ́n máa sá lọ yẹn. Èmi wọ pé kò ń ṣe ọ̀rọ̀ ìyẹn bóyá ó ti ní spiritual matter nù.
1: Ok.
2: Ṣé ṣe akẹ́ni yóò yẹra fún arábìnrin yẹn kó sá lọ fún. Tó bá dẹ̀ jẹ́ pé ìbínú ni ẹ mọ̀ pé arábìnrin yẹn ó sọ̀rọ̀ ó lò máa bínú gan-an. Ìbínú dẹ̀ ni mo polówó hàn lẹ́sẹ̀ ńlẹ̀. Èèyàn lè bínú kó yọ̀bẹ sọ́kọ ẹ̀. Bùjú obìnrin tó bínú tó yọ̀bẹ ṣe mí rí. Tó ló máa pa mí. Ó tún bínú lẹ́ẹ̀kejì ó táwọ́ sẹ́kùn ni ó lọ máa fọ mi lẹ́pọ̀n. Ìyẹn sẹ́yìn sí kò tó sá fún. So ohun tó sọ pé ó ní ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n ò lè sọ lórí afẹ́fẹ́. Ó túmọ̀ sí pé àbọ̀ ọ̀rọ̀ ló sọ. Nígbà tó bínú yẹn ó lè ní àwọn kankan tó ṣe tó jẹ́ pé ó yẹ kán sá fún tí ó lè sọ lórí afẹ́fẹ́. Ìyẹn a máa ó kì í wẹ ló sọ pé òun nídìí ọkọ ṣùgbọ́n kó kàn tiẹ̀ máa rí ọmọ wọn. Èmi ń gbà á mọ̀ràn kó dúró ó máa rí ọmọ ẹ̀ kó pẹ́ bóyá ó máa rí ọmọ ẹ̀ tí ò kó lọ ní sùúrù. Èyí tí ó sọ pé òun ò fún òun ní ọ̀rọ̀ ẹni tó fẹ́ ọmọ kò fọ́mọ lówó òun ṣe pé ẹni yẹn láwọn o ṣe ń gbọ́ mi sà. Tó bá ní àrùn ni kó máa máa fún ní díẹ̀ bí mo ṣe dúró yìí mo tẹ́ra jẹnẹrétọ̀ fún obìnrin yìí tí mi ò tí ì gbé fún tuntun tí mo pè pamọ́ mò ń raṣọ fún màá kó pamọ́ mi ò sọ fún tó bá dẹ̀ béèrè lọ́wọ́ mi màá ní kò sí torí pé obìnrin náà ti gbá mi dáadáa obìnrin lè ṣe ṣéké fúkùnrin yẹn rí dáadáa kan ti gbà dáadáa tó kó wọn fẹ́ fojú sílẹ̀ láti rí obìnrin gidi kó má fowó sí iwájú láti pé òun fẹ́ fẹ́ obìnrin tó ìyẹn kọ́ èmi náà lọ́gbọ́n nígbà tó obìnrin ti gbà mí dáadáa kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta kò ń ṣe mẹ́rin mo wá ara jẹrẹ mẹ́tọ̀ fún wọn tí mo fẹ́ fẹ́ mi ò sọ fún mo ń ra sọ fún ilé mi ò sọ fún tó bá tẹ̀ béèrè màá ní kò sí nǹkan kan títí kò ń tí mo fẹ́ ṣe fún yẹn kò dúró gbà o ó kúnjú gbogbo tí mo rà fún àti ìkéde tí mo rà fún ṣe sínú ilé ó kúnjú kò dúró gbà ó lọ́gbọ́n yẹn náà ni. So, come out, keep on your missing food, and you want to my shame, but you won't loan it. So, more bad than my corners who for calling your data. Go on to my bang it. Then, go there, study below new Benjamin to find a bummer. Call him. Okay, I'm answering me. At my metal lower, the metal lower, I'm buying, which is by big kind.
1: But I show.
3: Hello, láyé kọ̀ bá jẹ́ sí pé ọ̀padà wá láti wà bẹ̀yìn pé gbogbo tó ń se o mistake ni ọ̀kan kan wọ́n ti kẹ́rù o ti kẹ́rù ọkọ̀ ní tó fíù tèmi o wọ́n ti kẹ́rù o ti kẹ́rù kọ́ máa lọ náà nìyẹn ẹ̀yìn ni kẹ́ tẹ pamọ́sẹ́ kẹ́ sì stand kẹ́ fẹ́ obìnrin míì láti jẹ́ sí pé ní gbogbo àti ẹ̀tún padà ń gbúrò yín ẹ máa gbúrò yín pé ìyàwó ń bẹ lábẹ́ rẹ̀ so we say together ko tonti ayo adasi
4: ben e kale mi sale sula
1: yes sir
4: ye lo lo so lati joksan agara ma do so ro tan si mo fe dasi sir toni won ati yawo ni izu iru obirin be ko si fe mo so fa do ti fowo are ko ro e jade ninu le yin ye iya e lo npo iya e lo nti wo ma ye iya lo nti to bi kero are jade ko ninu no le odo yin so iru obirin be ni ten jina si ni o e sa fi ka ye fi lara bale fun gba die ko bi toju omo yin die ba yi toju omo yin fun gba die e wa ke lo gbe omo yin lowo re so bi the best thing e wa ke lo gbe omo yin lowo iru ye nbe ko se teyan fe mo e ku eto e lo lu so lati jo kan lara mo be tubo
1: e seun bẹ́ẹ̀ náà bá fẹ́ sọ síta yìí wà fún yín ẹ kálẹ̀ o.
2: Hello, Adesina.
1: Yes, sir.
2: Adéa Yunga.
1: Ẹ ṣeun.
2: Ẹ ní mọ̀ ní rẹ pátá o.
1: Àmìsá ẹ ṣeun.
2: Ọwọ́ yín lẹ́gbẹ̀ẹ́ tọ́ yín o.
1: Ẹ ṣeun.
2: Àfà kọ́kọ́rọ́ Adéa náà ni àpàdé àjàgùn láti rí mi ṣá.
1: Ẹ ṣeun.
2: Ojú ò ní tí o.
1: Àmì.
2: Ẹ̀rí ẹni tó sọ̀rọ̀ nípa ìyàwó tí o tó jẹ́ pé ó gbé ọmọ lọ tó jẹ́ pé ẹ rí ọlọ́run kó mọ́ dà wá láàmú ẹ rí láàyè kọ́lọ̀ kó fún yẹn yàwó ti pèyàn
1: àmì
2: ṣe rí tọ́lọ́ máa fún yẹn yàwó ti pèyàn lè jùlá èyí nínú ìṣòro wà láì èyí nínú ìṣòro rárá wọ́n ní ìyàwó ọ̀lẹ́ wọ́n ní àná burúkú ṣe é ní àbí ọmọ burúkú ṣe é ní àníkàlẹ̀ lèyàn gbùjọ ní tó ti yé báyìí tẹ́rí màmá rẹ ní tì í tẹ́rí gbogbo wípé wá ti ń pẹ́ lọ́dọ̀ ọmọ wọn yẹn ó àìjà ó jẹ́ pé bóyá ní ẹnìkan ó jẹ́ pé ọmọ yẹn padà ń fẹ́ lẹ́yìn ọkọ rẹ̀ mu.
1: Kí wàá lò nàbáyọ̀ sí ọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ báyìí.
2: Bẹ́ẹ̀rí ọ̀nà àbáyọ̀ tó bá fẹ́ mi ni o. Èmi ò ní fẹ́ràn ìyàwó bẹ́ẹ̀ mọ́ tó bá pè mí ni o. Torí pé ẹ̀rọ pé báà ní ti kò sí enjoyment kankan tó ń márèjì wọn ni. So ọlọ́run ní dójú àjọ àti àìtúyè jì lórí bí lórí ètò yìí. Ṣùgbọ́n ìyàwó tí ó bá fi yàn lọ́kàn máa lè so àtìlẹ̀ náà lè dó ti lò so ọlọ́run ní dójú àjọ àti
1: àmì ìṣẹ́un
2: kọ́kànlájọ́ àjọ àti ìṣà.
1: Ẹ ṣeun ó dà bẹ́ẹ̀ bá fẹ́ sọ síta ayé ṣì ń wà fún yín ọmọ 38 years old ọkùnrin ǹjẹ́ ṣóbìnrin 28 years old lè fẹ́ ṣé ọjọ́ orí ṣó jẹ́ nǹkan téèyàn gbọ́dọ̀ tó fi sọ́kàn gẹ́gẹ́ bí ọmọbìnrin tàbí gẹ́gẹ́ bí ọmọkùnrin ìbéèrè tí arábìnrin kan bí wá náà ẹ nínú àwọn tó sọ síta.
5: Hello, Mr. Adetula. fada ti ti arakunrin ti won so latin sin lori iyawo won ti o keru ko nle pe nkan kan eleyi o ni di oro to lo fa mo gege bi imoran temi kan ma gba pada mo o kan ma gba pada mo niwon ba igba ti o ti je pe iya re o le ba soro iya re na tun side ni gbo nkan tan se te ja mi wa tun se laarin won iya ni lo tun mo tun kojo lo ba iya yen dede a tun ma side e ni kama try e o ko mo try e mo olohun ti yo yen ko na live e niyan so omo owo re to wa lowo re olohun ba o mo ba won wo kama seto e lori e gege bi imoran temi o emi o ro pe iru e ni ba yan se fe e je pe ya re gan fun ara gan o le ba so ro ya re gan to ba se nkan ti o da gan a tun side na ni gege bi oro ton won so o ori gege bi oro ti asukura ma so olohun bo ni je ke oro loro ko gba lenu ba de po gege oro te so sile la nda si bayi so gege bi imoran temi kan ma gba arabirin yen pada mo kan move on live won ko se fe o
0: na nti e bi re yen so a don lo bi se na ni a do ko le la ro adejo dino sadan so adon sise papo na ni do ga do ko le 7 adjo de ya 3 ya 4 ya 2 ya sa
1: se ti gbo bayi ebi kan ni awon ati yawo won jo tin sise won ba ti lo laaro iya na yo yoju laaro abi nrole ti won ba de o se ni laanu pe iru awon iya bi ile won ni afujusun lati ni nkan bato kan ti won fe se fomo bo ko se bi pe ki won ma damo laamu elo ele nbe won e ka le o
2: e ka le o
1: yes I show yes, sir.
2: I'm a sir. Mo fe ki eniyan ko gbadura daada tori pe won ti iwo mi igbeyawo o gba agbayori adura to ba gbadura to ba le gbadura iru ipo ti oko yan wa olohun o fi han so ko ni le je pe ngba ti won ba wonu igbeyawo tan won wa je wahala funra won so oluwa ran won lowo ko gba agbayori adura ko si te si ewo ko beere lowo re Maybe about what many idea. It can't I don't say around one. He said, Tim, that will be in the New York Coyote to say in Kafu. You will Coyana, a man to see Papa D. Larry, I do there. Will they get them to see Papa D? Look, they could be, you be saying. The magical girl, he in a second, he could back by your yard, you are honoring me, does it?
0: Ma kale ekweto ona wa pelu yin o e nipa obirin to soro sita to ni pe okan gbe omo lo yen o ni wa kan to buru to nwu si omo okunrin yen ni o
6: omo ba ekweto olorun ma ni ja ka okunrin daran then
7: mo gbadura fun obirin na olorun je kan na darun ke ma toja then papa julo en to so sita nsin olorun je ko darun olorun je o gbagba ku gba olorun je o gba on ti o pa o seri ti okunrin ba tin gbe ni ilu kan adugbo sira won to de fe omo nbe wa la wa ni soro o se mi ri ni to fe to je pe iwo n gbe ni line a awon ana en gbe ni line c to wa n ki en gbogbo gba e mu gari won mo e ri je won mo ah o ni yawo iyawo kankan lo ni kin ti e so meji lo ni o fe ya iyawo tun wa fe yawo gbogbo ere ma pada ja si zero ni kani e ma dare laamu o ma dare laamu ani to gba to lu jibiti to gba owo to loyun baje aba awon decision kan wa to pe o ye ka le ma take care asokunrin it is clear like crystal ki se acrylic lele it is very clear pe this person o ko fe so e di o fe so okunrin di sound to mama je ni kani ma gore rara ti rara you should wake up gba kini pada lo ma je gbagba ku gba laye mi
3: ekuse sadizula so mo fe da si oro akunrin to ni pe yawo keru ko le pe o ti lo si sokoto gaga se le o sinu pe n gba para mo because olobo to ri to fi lo mo sa ni pe kesa mo tan ko fi toju omo re ba bi sa fi toju omo re to mo ti si dere so ko le mi nese si fi lati gba omo re lo re o re then ti arakunrin to so pe so le fe omo won le fe yan for 38 years so si wa ni 28 years ah ko le fe o to gap yen po ju to e ko ba te to bi 3 or 4 years ni o to better die to gap yen ti po ju ko le fe olohun o se ti e fun o tori to ba de waju o le ma dun nisin to ba de waju so yawo pa fi bu o yo ko la fi to di o mo gun gaga yo ri pe ko la ko ki si abu o mi kerin ko si yo pa so pe to ba yo pa ma la le lowo ni so ben ti enu ba ti ka se te ni oko ba ti le ka so ebe yo ki se yawo o ko wa yawo se to je dede heji ti e so tenu o le ma ka so to ko ba fe n to ani ko se ni ma se ba ni ko to ko si be eni so e ma be to bo san fem lati lo rin
8: e ka le mi sade to la e ku eto sa te arakunrin to ni iyawo won tin gbo nkan tawon eyan tin so lati kan na igba ti o ti le gbe omo sa lo ko ni di pe boya o tun pada won tun gba pada igba ti awon na ti ri gbogbo nkan to foju won ri igba to wa pelu won or maybe boya awon na si lo se awon nkan boya na awon nkan tan se tawon na o je so si ta tawon ehn bo to ba di je pe boro se ri na ni won se so pe o gbe omo sa lo advice temi o fun won ni pe kan wa bi won se mo ri awon omo won o mo se ma gbo omo won pada nurse pe boya bo se ma gba ro pada kan ba gba pada ni yo kan dabi pe is a weak man and he cannot stand on his word won ma mu ni fool to ba tun lo gba pada Olorun kan tera madura Olorun fun won niyawo ti won.
1: Eseun. Oda ki ago mokanla abo ko to lo. Eya sojo opole lekan si. Hello, e kale o.
9: Hello.
1: Eseun.
9: Hello. Kale.
1: Yes.
9: Oda dale, e da ko eku eto. Hello.
1: Mo n gba yin tesiwaju.
9: E da ko eku eto. Oh, ẹsẹ̀ ọ̀sà ẹ̀yìn ẹ̀dàkùn ẹ̀yìn tí ń gbọ́ ètò yìí láti ẹ̀kan ẹni tí ń bá ń wá ọkọ ẹni ọkùnrin tí ń wó bíi náà ń bẹ̀ ò.
1: Mo ń gbọ́ yín.
9: Ọkùnrin tí ń wó bíi náà ń bẹ̀ ẹ bá wa fún wọn nọ́mbà ẹni tí wọ́n bá jòkó tí wọ́n bá mọ̀ pé kò tọ́jú ọkùnrin tí ń wó bíi náà ń bẹ̀.
1: Ó dà ṣe ọ̀hún ẹ kálẹ̀ o.
10: Hello, Ekale.
1: Yes, I show.
10: Sari, akoko ni bi oro ojo iri pe ti okore le fe ra ra pelu obirin.
1: Mhm.
10: Nenu, dam.
1: Hello.
11: Hello, Ekan.
1: Yes, sir.
11: Yes. Ojo ori o so ko determine the marriage ni pataki.
1: Se ojo ori o ni tumo nipa igbeyawo. Tora polopo awon eyan ni won ma wo pe won ju yawo won lo ko ye ko ma laruko mo won lori asi be.
12: I like that.
1: Yes, I'm going ma.
12: So, ojo ori o ni tumo. But awa o mo se yi la ya kini ti wa melo lojo ori e kilo. Ina mi awon eyan fi fe gba. La pe bi ti anla wa mo se so yen ni. Yen si da. Ama wa se yi, o ma so fokunrin, o ma dagbe mo ni pe wa, nigba mo fura mi le fun. Bi seri ni e ohun lo ma da wu to ba wu lokan to ba ti mo ko le gbe so o gbe ti baba to so pe yawo ohun oni di ati so pe o fe gba yawo mo rara obirin la wa na lo pin igba ti ba ti se pe iye nu ba ke de lo le won awon family e lo le won oni ti mo pe ohun lo fa jangodo si ma ya re pada olodun ti fa lesu lo niyan ome ko sigba tomo ni wa o ba da mo are ko sigba tomo ni wa ye ko ni wa ba we lara omo wa ba bi eko ko sigba tomo ni wa kan ohun ni ko fi suru si ko lawon se yawo ti je ma duro ti ko se fun o ma gba pada o ma gba o ti be si sinu aye e pada ni
1: o se mo dupe o won ni ko ma gba pada. Hey, hello, Bao. Hello, Kaleo. I go more color, but you'll buy. Yes, it's your. Yes, sir.
13: I'm going to be a man. I'm not sure if you're going to be a good person.

0: kalẹ olótù o kí n pe ẹkú ìtọ ọlọrun àrùn yìí ló wọlé ilé ní òní dàrú nípa tí ọkùnrin tó sọ síta pé ìyàwó nkẹrù kú òǹlé tí ìyá rẹ sì wà lẹyìn rẹ ó ti fọwọ ara ẹkú ẹrù ẹ jáde kò nídìí kó tún máa retí ẹpọn fẹ gbà padà tó bá tún gbà padà yóò tún rí ìjákulẹ tó ju bẹẹ lọ kó máa lọ ó jẹ kó máa lọ kó náà wá obìnrin míì nígbà tí sèpò nìkan ló wà láyé kó ti fọwọ ara ẹkú ẹrù ẹ jáde kó gbàgbé ṣáìdì yẹn tẹ nípa tí ẹni tí wọn tí ó fẹ́ fẹ́ràn tí ọjọ́ orí wọn jura wọn lọ understanding ló mátà tó bá ti nífẹ̀ẹ́ ara wọn tán sì tí iye obìnrin ṣetán láti tẹríba kò sí tó burú bẹ́ ẹkú ìtù.
1: Ẹ ṣeun adúpẹ́ fún ìmọ̀ràn tẹ fún wa láti bẹ̀. Ọlọ́run bá adúpẹ́ o, adúpẹ́ fún tàṣàrẹ̀ ìtọ́ni. Ẹ já lọ sójú òpó, ká sójú òpó lẹ̀, ká gbé àwọn kọ́ọ̀lù bíi méjì sí mẹ́ta, kí a tó máa dágbére fún àṣàrẹ̀ ìtọ́ni. Ẹlẹ́bẹ̀rún o. Ẹ ṣeun mo dúpẹ́ o. Ẹ̀kú
2: ti náà lọ́wọ́ ní fàárẹ̀ sí
1: mi. Àmì àtẹ̀yìn náà.
2: Ẹni tí ó sọ̀rọ̀ pé àwọn ìfẹ́ ò jáde ó rẹ̀ pé ọlọ́run sì máa ń fẹ́ sàánú ẹ̀ náà ní pẹ̀lú gbogbo àwọn ọ̀wà tí ó láàlẹ̀ lóòótọ́ àjọ tó máa bẹ̀rẹ̀ àti màdèdè tí wọ́n ti fọ́ra wọn. Ó dá sí pé ìyá níwájú kó ti gbogbo ìgbà tó bá fi níbi tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sókótó àbígbó náà lọ. Ó fẹ́ kan mára bẹ kó kún fún bẹ lọ́hùn rẹ̀ kọ́ lọ́hùn sì ní ìtò dáa fún un. Wọ́n bá wá nínú àwọn àìsàn rẹ̀ ìbẹ lọ́hùn rẹ̀ wọ́n bá ní obìnrin tó jẹ́ lọ yìí ológo rẹ̀ nǹkan mára wọn ni tọ́ ọba lè wọkọ̀ lé ba níbi tó bá lóhùn lọ tọ̀ gbà lẹ́yìn àmọ́ kò síbi tí ọlọ́run ò sí gbogbo tá a ṣe ń wí irú tó lọ́hùn sí fún un yóò tún ṣe mí tó tún gba jùlọ ìlú fún gbà tí bá tún fara kílẹ̀ fọlọ́ ọlọ́run dákun kò sí ju àmì òwúwa
1: ẹ ṣeun ẹlẹ kálẹ o.
3: Hello, salaam
1: aleikum. Wa aleikum salaam.
3: Ẹ kálẹ̀.
1: Ẹ ṣeun.
3: Wọ́n ní Abibu.
1: Ẹ ṣeun ma.
3: Láti ilé ayé.
1: Ẹ ṣeun.
3: Ó fẹ́ dá sí ètò.
1: Kódà mo ń gbọ́ yín.
3: Ṣé ń gbọ́ mi?
1: Mo ń gbọ́ yín sẹ̀.
3: Nípa ọ̀rọ̀ ọmọbìnrin tí ó ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ ọ̀pọ̀ àtẹ́sọ́nù tó ní kò sí dáadáa pẹ̀lú mi. Hello.
1: Mo ń gbọ́ yín sẹ̀.
3: Èmi ò bá ní wọ́n ní orin jọ ojúṣọ́ba bá ní kalẹ̀ ní sòwúrọ̀ lọ. Èmi ò bá ní ọwọ́ ọkùnrin yẹn kọ́kọ́ kan fi bí oṣù bíi mẹ́ta ojú wo wa rẹ̀ dáadáa. Bàbá ti wá rí i pé wà á rí i pé ọ rárá sílẹ̀ ọmọ ọbẹ̀ náà bọ́lọ́hún ó ṣe ṣe ìní ìfún. Ṣé ń gbọ́ mi? Ọmọ ọbẹ̀ náà bọ́lọ́hún ó ṣe ṣe
1: ìní ìfún.
3: Ọwá kún fún àdúrà ọlọ́hún ó fi ṣe ìní ìfún. Ṣé wàá rẹ́ni sẹ́ lọ́wọ́ ní bí ìlú Haúsá lẹ lọ́wọ́ tó bẹ̀rẹ̀ sí gba ọkùnrin yẹn. Èmi ò bá rí kọ́kùnrin ó sílẹ̀ ọmọ tún ní òun náwó kankan fún ọmọ. Ọlọ́run ó ṣèyàwó alálùbáríkà rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ni obìnrin fẹ́ ọmọ méjì pé ọkọ kò kò ní ọba ní kó lọ lè rí àwọn sáńjẹ́ àwọn ọ̀rí ọkọ kọ́ bẹ kó yá kọ́ bí àwọn ọ̀rí ọkọ bí ọkọ rẹ̀.
1: Ẹ̀dà ẹ ṣeun adúpẹ́ o.
3: Hello.
1: Mo ń gbọ́ yín. Mo gbọ́ yín.
3: Ẹ kọ́ lọ bẹ àwọn ọ̀rẹ́ ọkọ kó bẹ̀ sí ọkọ àmọ́ kó tó di pé yọ bẹ̀ sọkọ kó kún fàdúrà dáadáa. Ṣé ń gbọ́ mi?
1: Mo ń gbọ́ yín mà.
3: Kó kún fún àdúrà dáadáa pẹ̀lú sàárá ọlọ́run fi ṣe ọlọ́run fi kó sí ọkùnrin rẹ lóyún ọkàn kó fi máa rí àwọn ọmọ rẹ. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mi fẹ́ dá sí náà.
1: Ẹ ṣeun.
3: Ẹ ní sètò ṣe o.
1: Àmì
3: ẹ mọ lọrí ẹ mọ bọrí.
1: Àmì àmì.
3: Ọlá ìtànà bí wọn mọ ọdún tí wọn jìnnà ẹ ní fọmọ tí tẹ ràn lẹ.
1: Àmì o ẹ ṣeun.
3: Ẹ ní dààmú nínú ayé.
1: Àmì ẹ ṣeun.
3: Náà ni mo ní pé kí n dá sí.
1: Ẹ ṣeun.
3: Kọ́dà mo ti
4: mú. Ẹ̀mí mi ṣáde tún náà.

0: arákùnrin tó wọn sọ sí tánsì lórí ag ṣé obìnrin tó bá júyàn lọ àbí wẹra ìfẹ́ ló má ta sotiye ìfẹ́ ló má ta tí wọn bá ti ní máa fi sọ̀rọ̀ síra wọn tó bá gbọ́kùnrin náà ló ju obìnrin lọ tó ráwọn ọkùnrin mi wà tó yẹ pé maturity wọn ń lò gan tó jẹ́ pé tó bá mọ̀ pé àwọn ju obìnrin lọ báyìí ọ̀rọ̀ tí ní tọrọ náà máa sọ pé sẹ́gbẹ́ mò ń ṣe ni ṣé kinní kan ní ẹni so mo tó bí ẹ lọ́mọ gan ọmọ òmọ iyí ẹ tí mo gbà lọ́wọ́ ẹ ni ṣe mọ ọkùnrin náà máa àwọn ọkùnrin kan náà wà báyìí náà tó yẹ pé làákàyè wọn ó lò gan tẹ àwọn obìnrin náà ó máa ń difficult fún wọn kán fẹ́yàn tí àwọn jù lọ torí tẹríba yẹn náà ó hardly ó máa hardly fún wọn gbà dìde ẹgbẹ́ àbúrò mi wá ni mo wá kìnìkan so yọ àárín yẹn o understanding ló má tà then tí ìfẹ́ bá ti wà so kan ha yẹn kúrò nbẹ love then ibi tí wọn lọ gangan ni kókó gẹgẹ bí ìmọ̀ràn tèmi máa bí tó bọ̀ sá samson láti bí.
1: ẹ ṣeun mo dúpẹ́ o mr samson.
2: ẹ kálẹ̀ mr adetula ọ̀làwálé ló sọ láti ga àti ga imam gbẹdà sọ̀rọ̀ ọkùnrin tó ní ìyàwó ń gbọ́mọ lọ ṣe rí níbi tí a bá dé lórílẹ̀‐èdè yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ èmi gbé ẹnìkan yìí nǹkan tó ń ṣẹlẹ̀ sí ipò ṣẹlẹ̀ sí mi náà wọ́n sì ní ọgbọ́n ọlọ́gbọ́n là fi ṣọgbọ́n alákọ̀ọ́kọ́ ọkùnrin tó bá rí responsible tó ń tọ́jú ilé mi rí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ tíyàwó sọ pé òun kọ ẹrù lọ kóbìnrin tó sọ pé òun kọ ẹrù lọ o ti ní plan mi ò bẹ́ẹ̀ understand mi kóbìnrin tó lè ní kọ́bìnrin pé ẹrù owó nígbà tó mọ̀ òun fẹ́ kó lọ o ti ní plan advice tèmi ó sọ fún ẹni yìí ọkùnrin yìí bí èmi alẹ́ra tèmi náà ń kó dúró nǹkan báyìí ni pé kó gbàgbé ọmọ béèrè bàbá rẹ o ní kó tọ́jú ara ẹ tọ́lọ́ bá bò láṣìírí ₦1 ₦2 ó ṣe fún tọmọ kó mọ wò tí ìyàwó rẹ ìkọsẹ rí kò séèyàn tí ó tóbi tí ò ní rí sọ àìmọràn tèmi ni pé kó ń gangan kó dúró gẹgẹ bí ọkùnrin kó mọ wò pé ìyàwó kan ti lọ obìnrin pọ̀ ta ọkùnrin náà pọ̀ ta àmọ́ kó farabalẹ̀ kó tẹ̀kí ara rẹ ọmọ wà bàbá rẹ lọ́la inú kan ọmọ wà bàbá rẹ ó jẹ́ bí nǹkan tẹ́mi kan fẹ́ sọ ọmọ abẹ́ tó bọ̀
1: kódà ṣe o àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn tí ẹ dá sí ètò lálẹ́
3: òní mọ́sádì tó dákọ́ lára sókè ní tàbí náà ọjọ́ eré nàbà lásán ni tó lè bá ti lè tẹ̀lé bá di wọn náà pọ̀lọ́rìn táwọn obìnrin sí nílà nípa òun lè tẹ̀lé bá kọ́ bá jùlọ fún gún ọdún tó lè tẹ̀lé bá tó wọn kàn mí lólò lórí nínú ilé tó bá ti lè tẹ̀lé bá kọ́.
1: wọn láwọn obìnrin ayé
3: kọ́ lára sókè ní ìkàsílẹ̀ níta gbogbo èyí tí mo ti fẹ́ dá sílẹ̀ tó kọ́ ọmọ lọ ẹni tó kọ́ ọmọ lọ yẹn nínú àkọ́kọ́ ni gbogbo obìnrin tó bá fẹ́ lọ́kọ́ kó gbìyànjú kó so igi igi ni àǹfààní tí mẹ́mẹ́ẹ̀pẹ́ tí ń fi bá sẹlẹ̀ yọ ọmọ ọkọ yọ ọmọ fámìlì ọkọ kó tíra láti wá fámìlì rẹ tí ò bá ti wá mọ̀ kó lọ sí court tí ò bá ti lágbà kó lọ sí ìròyìn tí ò bá lágbà kó lọ sọ́dọ̀ àwọn police wọn wà kan láti jẹ́ pé olùkọ́ ọmọ wọn lè sọ wọn amicably bá ti fẹ́ ṣe àwọn ọ̀dọ́ kángbà rẹ kan ṣe kankan wọn jẹ.
1: kódà ẹ ṣeun. adúpẹ́ lọ́wọ́ yín fún ìmọ̀ràn tẹ fún wa lálẹ́ òní àmọ́ lóore lọ́pọ̀ fún ìmọ̀ràn tẹ fún wa. ọgbọ́n gbà ló gbà láti ṣe bí bàbá láti ṣe bí ọkọ láti ṣe bí ìyá bákan náà láti ṣe bí obìnrin lọ́dẹ ọkọ. hello ẹ ṣeun.
4: hello.
1: ẹ kálẹ̀ o.
4: ìkàlẹ́ sọ ẹkú ètò.
1: yes sir.
4: lọ́rọ̀ wa pẹ̀lú yín ọ̀rẹ́ nípa lámílò sọ̀rọ̀ láti jẹ̀bú gíga.
1: ẹ ṣeun láti jẹ̀bú.
4: kẹrí iṣu tó bá fún mi jù ní wúmà tí ó wà mọ́ ẹbí tètè dá ọkọ ẹ̀ tó ṣe jẹnẹrétọ̀ ẹ lọ. ṣe bá rí bó ṣe sọ̀rọ̀ because in the view, who are more educated than, since the women, we are lower, right? I have to do what the husband.
1: And I want to yaman doju ko nu elomi lokunrin
4: oh re pe ah on ti bimo kon ko ma lele and it's a very serious issue because ko mo bi to mo e wa but ju bo lo aran lowo
1: all right
4: the issue lady to so pe enikan ju lo happy home lo mata to ba di study eni e to dey remind of God I believe everything is up
1: very
4: that the issue man to je pe o eyawo e lo seyun somebody that aborted for you he doesn't care about you. Pray to get another good wife and life goes on. Eto yo ni baje Olorun wa pelu yo am a first time caller any for
1: am lati ke bruka. Ese wa dupe o, ese wa dupe fun ifete ni se wa o. Adupe lowo yin o. Elo e ka le o.
5: Ola asu kini.
1: All right sir, ese o.
5: Koko na ni pe ni teni to ni yawo ojo ano. O la fi try lati understand abi o mi ka lu ni bi toto. E keji ko ba be education je ni yen lo. Eketa, or you don't wear that in the penny, a dodgy. Ah, Mr. Adetula, who see married to Agin in debt you. So, what in a veda? Who see your mother to wear that no marriage to go and not marriage and people follow on it again. Who see who married me? Managing your penny marriage. Oh, you stay up to get your calling cookie. Oh, she give you to do in a cookie. You better take a long bath to anchor look back cross. O ma dupe le ni ni bon se lodo si yen ko mo manager o lo toju o lo se gba o lo za le pe ni ise yin gba mi lo si gba ko mo doti won lo wa lu opolo to ba ti de yo mo ma park ara so to ni di fun legbe ta e wo eleyi e se gba to ba para ya okun yen lo para mo bi bi pe ai ka ti mi se o ku de ka to le yen to lo ko mo lo ki ko won lo yen to ma so na ni bi ati bible ati quran se e lo ni yen fi so yi kawo bi mi fi understand e ko da si won mo gba da ori ti yan ba fe si yawo abi ti yan ba fe re mi ko gbianju e loni ko nira ni ta wa si ko ko so nta ta wa nira amo so nta ta wa na to bi so yi gbogbo a pe party a si gba mi sade ti le se fe ri ti lasan ni aye mi yen olohun gege ni ko so yi to ba bi so yi yen o ni afani ati moroko o la afani ati maboko o la afani ati begboko o la gbogbo ata so yi ti isu ba sele awon na won ni di ko lo le ba so ba ko mo lo yen iyan mo wo mo o pin yin wo mo iyan mo wa o mo ta ba ni o ko mo para to mo yo ba jo mo mo nko ti o wulo mo nko tori mari ki won ba ji mo gbe pelu okunrin pelu iya ati baba iwa ma yen lo dida kuda sinu gbo o because advantage baba o ni si lodo atan iya na ni so to ba para ya o ko baba yen lo mo yen ma je ninu gbo to ba para a de tọmọ wo jo ko to da ti o so fun lo mo yo deny awọ do kan gba bi ka so kan kan ti o mi ta nse
1: re se ma de pelawo yin o amọ lore o amọ lore all right e do ka le o e ba mi ire do nse sare yes ma
6: e se kan je lo ma ni lo
1: ami ata yin na ma
6: I am a lady. I'm going to go to the house.
7: ẹ jẹ́ kó fọ́ṣà kó sọ̀rọ̀ pé ṣé ìwọ ló láhun ni àbí o mọ gbà tó bá ṣe ipò ní máa fún mi ní nǹkan láàrin tú yẹ yí fún dòun gan tẹ bó tún ṣe bẹ́ẹ̀ lùdè ordinary bóyá kó ṣe ra nǹkan 2000 naira kò rí àfúngẹ̀ yẹn ó wọ́ sí ìbàjẹ́ sáà mi ò sọ pé àwọn tó ń sọ̀rọ̀ yẹn wò bọ̀rọ̀ sọ àwọn tó ń sọ pé bóyá tí obìnrin ti ṣe bọ̀ kó ń ṣe láàrin bí 2 years ó ti lọ fàṣà ó lọ fàjọ ìta ẹjẹ tó dáa tó obìnrin tí ó sọ pé ọyẹ ọkọ̀ ń mọ́mọ lọ yẹn àwọn èèyàn ti àdúrà tèmi náà máa sọ nìyẹn kó wá bóyá bí ọ̀rẹ́ ọkọ rẹ̀ kan kọ́ lọ bá wọn kán ṣẹ́sù ọ̀rọ̀ yẹn má tó sọ pé ìyàwó mọ́mọ lọ tó ti kó kúrò ní ilé yẹn kò ní láì ṣàtìgbà padà mọ́ obìnrin pọ́ńtà tó ń wọkọ̀ ọlọ́run á ṣe ìyàwó fún
1: un
7: òun ni kó farabalẹ̀ dáadáa torí ìgbà tí ìyá ìyàwó bá wá ń wá sínú ilé àwọn ọmọ rẹ̀ lójoojúmọ́ àwọn gbò ní freedom àtọ́ kò dẹ̀ pọ̀sípù kí obìnrin ó sọ fún ìyá rẹ̀ pé mẹ́yìn mọ́ wà mọ́ láyé kò ní ráìtì àti sọ fún ìyá ẹ̀bẹ̀ yẹn bọ́ ọlọ́run ti yọ àjàgà burúkú kúrò lọ́rùn ti ẹ̀mí yẹn kó má wulẹ̀ tọ́ ọ̀run bọ́ fọ́ra ara rẹ̀ mọ́ ó wáyàwó gidi kó fẹ̀ kò sí márèjì tó perfect o bọ́ wọ́n máa nù máa ó yẹ ká lè máa ọ̀dà sáǹdà àwọn ilé ọkọ̀ lè ní ọ̀rọ̀ àṣà ẹ̀kọ́ ètò.
1: Ẹ ṣeun dúpẹ́ o àmọ́ lórí ẹ ṣeun ẹ̀lọ́ ẹ kalẹ́ o.
8: Mr. Adetula.
1: Ẹ kalẹ́ mọ̀.
8: Ẹ káàtàárọ̀.
1: Ẹ ṣeun tẹ́ ẹ gbọ́ wa mo rò pé ẹ tiẹ̀ ti sùn ni.
8: Mi mo ṣe fọ́sàn ìbọ̀tẹ̀ ẹ̀ka ní gbogbo ìfọ́sàn yẹn ló jẹ́ kí n tún pè wọlé mo ṣe fat mo ṣe ti ẹ̀kún ṣọ́ọ̀bù mi ni mo gbò pé wáyé.
1: Ẹ kalẹ̀
8: mo ṣe fọ́sàn sí bí ẹ̀mejì ẹ̀ka.
1: Ẹ má bínú èmi ìdí ẹ̀ rí nọ́mbà yín débi.
8: Mo ní ìbínú rún kan bẹ́ẹ̀ ta kò sí ìyọnu lágbára ọlọ́run.
1: Ẹ ṣeun mo dúpẹ́.
8: Ọlọ́run á wà pẹ̀lú gbogbo apátápátá.
1: Amina.
8: Ẹni pé o mọ ṣàdúrà kan pé iṣẹ́ ọ̀sán ìsàlà ń dá.
1: Bẹ́ẹ̀ni.
8: Àmọ́ wúlẹ̀wúlẹ̀ àmọ́ náà níjà sọ̀rọ̀ dáadáa.
1: Àmì.
8: Àti ní ẹ̀rọ ẹlẹ́dùnká pàṣẹ wa dání tó gba àwọn àgbààgbà kan tí ń sọ̀rọ̀.
1: Ṣé
8: bàbá kọ́kọ́ àdúrà bó ní bàbá sì kó máa kọ́kọ́rọ́ àdúrà bàbá dáadáa ọlọ́màmí gbàdúrà àwọn náà.
1: Àmì.
8: Kọ́lá aláṣokè àbáṣẹ́dọ̀ sí gbogbo yìí tí ọmọ náà ní tí kò ní sì sọ o.
1: Àmì.
8: Ìjọmọ wà jiná fún gbogbo wa jẹ ṣé gbogbo tá à ń ṣe yí Adétúlà. À ń ṣe pamọ́ ni o. Ọlọ́run jẹ́ àmọ̀wọ́ gbàdúrà ti dá lágbára
1: ọlọ́run.
8: Àti wàá ní dààmú lérí ọmọ.
1: Àmì.
8: Àtọ́mìnira àtọkùnrin ò ní tìfẹ́ lágbára ọlọ́run.
1: Àmì.
8: Ṣé ẹjọ́ ọlọ́run kó ṣàánú ni? Torí mo ti ṣe first note náà but màá kàn ti pépèpé. Ṣé ẹ rí lédì tó sọ̀rọ̀ ọmọ yẹn àwọn onílàáká ẹ̀rù lédì tó ló ní ọkọ̀ òun fún òní kankan igbá òwú àbáṣáàbí kó pè é. Ṣé o nífẹ̀ẹ́ mi? Báyìí mo tiẹ̀ ṣe bá dé òtí ẹ̀ ṣe báyìí fún mi. Respond ẹ̀ ni ó fún wọ́n tù jù. Ṣé wàá nà.
1: Gbọ́ngbọ́n yín mà.
8: Ṣọ̀ṣẹ́ wàá rí ìyàtọ̀ ẹ ní wá ọmọ rẹ̀ lọ. Ṣé ẹ ní apọ́lọ́ tó fẹ́ gbọ́ oní tinú ẹ̀ ṣe ni. Bóyá wúmà ẹ̀ bóyá obìnrin nìkan ló bílò dà bóyá ó lépa ẹ̀ lọ. Torí èmi gan máa wọ́mọ̀ mi lọ but not like that. Ṣé o ti yẹ yín? Ṣé ọkọ ilé pẹ̀lú máa pẹ́ mọ́mí ẹ̀sẹ̀ wa kí wa máa ní kó mọ́ wọ́ọ́rì máa wá. Ṣé mọ̀ ìfẹ́ ni pàtàkì. Bọ̀ tí ọmọ tán wá kọ́ náà tó ṣerú wà bẹ́ẹ̀ yẹn ó ní tinú ẹ̀ ṣe ni wò Mr. Adétúlà. Wà ní láti sùn mọ́bìlà ọkọ̀ mọ́mí ó pè mí sá. Mọ́mí wa àti torí ẹ̀sẹ̀ lè mọ̀ rárá. Bóyá àbí ọkọ̀ ní tèmi àbí ìyàwó ní tèmi. Mọ́mí ẹ̀sẹ̀ wa wà ní àní ń bọ̀ wá. Àwọn ẹgbẹ́ òní mọ́mí ṣe fóònù nìkan ni o sì ní lágbo ọ̀hún gbogbo bábílẹ̀ máa ní kò pọ̀ sí òkè máa wọ́pọ̀ àmọ́ kò dáa rárá kó mọ̀ gbà padà o ṣòṣìyẹ dẹ́ni ẹni tó ní ọkọ̀ jáwé ó kẹ́rù ó ṣe kíní kan ó tún gbà padà rẹ̀ kó rí bẹ́ẹ̀ rárá èmi ọmọ sí ìṣòbìn nípa animal rages manage kò tún wá gbọ́ ọmọ lọ́wọ́ tún wá lóyún ọ̀ tún wá gbọ́ ọkọ̀ ó fẹ́ gbọ́ ọmọkùnrin yẹn sàn-án ni o kó mọ̀ gbà mọ́ rárá ó jọ̀ nítorí sọ lọ́hùn kó mọ̀ gbà èmi ṣáàrẹ́ ó lágbára díẹ̀ o ọlọ́run bá láàrin yóò wà pẹ̀lú wa o gbogbo apátápátá lọ́run ó balẹ̀ ayé wa o bẹ́ẹ̀ tó ní mọ̀ ní ọmọ alálùbáríkà gbogbo dámọ́ǹdì ìfámìlì tó ta lọ́run ó balẹ̀ ayé wa o kókó òní fún wa àdìsojú ń yálójú kó àdìsojú yánu ìrìnwó òní fún wa lágbára ọlọ́run
1: ẹkú
8: ètò ẹkú àtàárọ̀ o
1: òrìlẹ̀
8: làásùn bá ń káwọn mọ̀ mí o.
1: Ṣé ohun yín lọlẹ̀ ṣé kò sí o?
9: Ọmọ àpọ́jú ìyàn kàgbà.
1: Ṣé o?
9: Ṣé lédì tó sọ pé ṣé òun lè bá ọkùnrin tó gba lọ́dún mẹ́wàá ó lè bá a lọ? Ìgbà àgbà ìṣe mi kàn fún mi tí ò bá máa dọ́ àgbà àtẹ̀lẹ̀ kó lọ́ọ́ máa máa ń gbà àgbà tí ò bá máa rò jáde kó lọ́ọ́ máa máa ń gbà àwọn àgbà photo kiri bo
10: Tí o ba ti po juju lo ojo ori o se nkan kan nipa igbeyawo to se koko ni be ni ko wo wa ni yen ko wo bo se ri to ba je ko te lorun be ni yen se ri kan fera won sugbon ko se bi pomo 20 years lo pomo 90 years e ma ko yen ti po ju
1: alright
10: so ojo ori ko je nkan kan to ba ti se ba ti wa be se ba ti like
1: alright sir. All right, sir. Sure.

Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìn nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdò tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.